sọ ara ti ẹ ìwé fà ó so gbogbo àbí kọ́ wà tẹsẹ̀ ó mọ ọgbọ̀n kọ́ mọ kú chàìchàì kí gbogbo ayé mọ gbóná àbí kí nǹkan mọ sọ kúlúkúlú káàkiri gbogbo ara tẹ ẹ bá ti dọ́bọ̀ ọ̀rọ̀.

Ilé-iṣẹ́ kan tẹ̀fẹ́ mò ní tó náà o. Àwòrán wà láti lé ní orí àwọn onípo.
أعوذ بالله من الشيطان الرجيم.

dúpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó tún kàwámọ́ àwọn alàyè ọkàn lónìí ọba tó jí wa láyọ̀ tó jí wa láyọ̀ tó jí wa láyọ̀ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ tòní ọpẹ́ ìyìn ogó fún Ọlọ́run ọba ọ̀pọ̀ làwọn tá a jọ sùn lánàá tí wọn ò rí orí ọ̀fẹ́ tí wọn ò rí àánú gbà láti jí rẹ ìmọ́lẹ̀ ọjọ́ tòní àwa tá a wá jí tá a ráàánú gbà a ò dájú àwọn tí wọ́n ti lọ àánú náà larí gbà ká máa dúpẹ́ ká máa yìn ká máa fi ọpẹ́ ohun ìyìn fún Ọlọ́run ọba tó káwá mọ́ àwọn àlàyé ọkàn láti rí ọjọ́ kọkànlá nínú oṣù kẹwàá ọdún 2026 ọpẹ́ ni fún Ọlọ́run ọba lórúkọ ọ̀gá pátápátá iléeṣẹ́ rédíò nàìjíríà dókítà muhammadu bọ́lá màlàkín pé ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ̀tẹ́ láǹfààní láti máa gbọ́ wá sí orí ọ̀gá wa ti rédíò nàìjíríà ti ẹ̀ka tèkó níbí ìyẹn ọmọbabìnrin adẹnìkẹ́ adégòkè jp làǹkín pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láàárọ̀ ọjọ́ ìsinmi tòní àwa fi orúkọ gíwá iléeṣẹ́ wa náà ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ́ làfin kì í pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ bond fm 92.9 ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ọ̀hún náà ni ó máa jẹ́ fún wa lọ́jọ́ tòní ẹni adara fún wa lágbára ọlọ́run ọba ẹ jẹ́ ká yìn ká fi ọpẹ́ fún ọlọ́run ká gbéga nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró sí láéláé ọba tó wù wá ṣe láàánú nínú ọ̀la ńlá ẹ̀ láti mú wa rí ọjọ́ tòní níléeṣẹ́ bond fm 92.9 náà ni àti kìnyín orúkọ tèmi ò yípadà olúfúnkẹ́ wúrà ọládìsá òun náà ni mò ń kí yín ràn pé àpò ojúmọ́ ẹnu ọpẹ́ wa kò ní kan ọpẹ́ wa yóò ṣe ìtẹ́wọ́gbà bí a bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́jọ́ tòní pé ó dá wa sí ó kà wá mọ́ àwọn àlàyé ọkàn tẹ̀bi tara tìlé wa.

Oh,

gbogbo ogbo gbogbo ọlá gbogbo èyìn gbogbo ẹyẹ ohun gbogbo ti ní àti ti òmí ohun gbogbo pátápátá ti ń bẹ láyé àti ti ń bẹ nínú ilé àti ń bẹ lójú òfurufú òun la fi gbé yínga láàárọ yìí pé ẹ ṣe o torí tí àánú yín dúró láéláé bàbá kan lájọ ń sọ̀rọ̀ ó fẹ́ tẹ̀síwájú nínú okòwò rẹ̀ òun náà fẹ́ gòkè sí i bàtà ń sọ̀rọ̀ lọ tà ń sọ̀rọ̀ lọ bàbá ẹ̀ wá ní pé ẹ̀ ògùn tá à ń ṣe ní àkókò ń gbìyànjú ni ikú ọ̀dọ́jọ́ àrùn ìbòsù ń pé bọ́ bá bọ́ sí lọ́wọ́ ọlọ́run ni bí èèyàn bá fẹ́ ṣe nǹkan tó bá lòun lówó lọ́wọ́ tí ó fi ṣe ṣe bí ọlọ́run lókùtà á máa bẹ̀ pé kó rẹ́mi ṣe ìyẹn ni wípé gbogbo wa pátápátá okùn ẹ̀mí wa ọwọ́ ọlọ́run ló wà kò sẹ́ni tó lè sọ wípé báyìí ó ṣù ọ̀fun ìyẹn ọdún tó wọ́n lò láyé rè àti gbiye ìgbà tó wọ́n lò láyé rè gbogbo wa a kó gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ni ṣùgbọ́n ó ń dá wa sí o bẹ́ ẹ bá wo ní oṣù tá a wà yìí oṣù kẹwàá la wà yìí o ẹyẹ wo orí ẹ̀rọ ayélujára oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ tọ́mọ ológun ti fàyè lẹ̀ ti ń dágbére ṣùgbọ́n àwa wà láyé àwà láàyè àfi yọ̀ wọ́n o àfi ń gbórúkọ ọlọ́run ga ni mo kàn ń fẹ́ kí ẹ̀yin tó jẹ́ pé àròyé lẹ máa ń rò ní gbogbo oṣù ẹ ní ẹ rí jẹ́ ẹ rí mú orílẹ̀-èdè ò dá ẹjọ́ ti yín nìyẹn mo kàn ń gbé wa débẹ̀ ni wípé ẹ jẹ́ ká máa dúpẹ́ epo wọn nítorí pé ó bá wa láyé ni láìsí wọn torí pé ó bá wa láyé ni owó ọkọ̀ wọn torí pé ó bá wa láyé ni bí èèyàn bá máa pẹ́ láyé oríṣiríṣi nǹkan náà lójú rẹ̀ ó rí ọlọ́run bá mi ò ní dójú wa ó rí bi ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ 1592 ti ń gbọ́ wa orí ìlógo ló gborí afẹ́fẹ́ àrọ́pẹ́ dá o torí pé a ti wọnú oṣù kẹwàá 2026 ìgbàgbọ́ wa rèé pé 2037 yóò ṣojú ẹ̀mí wa orúkọ mi ò yí padà sunday ayatunde lorúkọ mi sunday ọbẹ̀ làwọn èèyàn ń pè mí kọ́rin pèdèpèdè dọ́gbọ́n àná ètè ẹnu àbọ̀ nílé bàbá tóbi lọ́mọ gbogbo olóòtí kún fọ́fọ́ kú gáàdì ṣá lájú olúyege ẹjì ni abáyọ̀lẹ̀ ẹjì ni adésínà olúmọ̀ẹ́tì àti wà lẹ́nu iṣẹ́ yóò dùn ó gbọ́ngbọ́n kan sí i torí pé ayọ̀kún ọkàn wà ìdùnnúkún ọkàn wà torí pé a wà láyé a wà láàyè ohun ológun tẹ̀síwájú bon fm 92.9

ọ̀rọ̀ láfiwé o kò sì ní òde o ẹ̀yìn ìwò ta ló lè ṣe ta ló lè gbé nìyẹn ga ta ló lè pẹ́ ènìyàn ní ta ló lè gbé èèyàn láṣìírí ọlọ́run nìkan ló lè ṣe torí pé bí ká yẹ̀yẹ̀ ni òun táyé máa ń fẹ́ nìyẹn ṣùgbọ́n ọlọ́run ni ó sì gbẹ̀yìn yọ ọmọ ológun sì padà sọ̀rọ̀ lókè ilé la lọ láàárọ̀ yìí òun náà ni wípé ìgbà tọ́lọ́run dá wa ó dá wa tògótògó ní ọjọ́ iwájú rere ló dá fún gbogbo wa ṣùgbọ́n kinní kan ń bẹ tó yẹ ká mọ̀ kó dá wa lójú ọjọ́ iwájú rere tí ọlọ́run dá fún wa bí ènìyàn ó bá ní ọjọ́ iwájú rere ó ṣiṣẹ́ mi ìwọ gangan ló padà kọ ilé tó o fẹ́ gbé tí ọjọ́ iwájú rẹ tó fi jẹ́ rere ilé ìwọ ló kọ ọjọ́ iwájú ẹ tèmi èmi ni wọ́n kọ ìwọ náà ló kọ tiẹ̀ báa bá gbin àgbàdo báa bàro kó mọ níbìí àgbàdo yìí ẹranko ni ó mú jẹ kódà ó lè mọ hù ìdàgbàsókè ṣe pàtàkì nínú gbogbo ìgbésí ayé ènìyàn gbogbo pò tó lọ ń bá tó èèyàn sí ìgbà tá a bí ni bí ọmọ kékeré ẹ rí i pé àwọn ọba bá wa wọn á rán wa lọ iléèwé bàbá ti bímọ máa ní gbígbé ọmọ yìí ó máa lọ iléèwé a máa lọ iléèwé tó bá parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a tún bọ́ sí girama tó bá parí ti girama wọn á ní kó tún tẹ̀síwájú kó lọ sí yunifásitì bó bá sì jẹ́ pé sẹ́ni ò kọ́ wọn á ní pé ọpọlọ rẹ̀ gbòòrò mọ́ ṣùgbọ́n iṣẹ́ báyìí lọ́nà òun kọ́ láti secondary school wọn á lọ fi sẹ́ni ẹ̀kọ́ṣẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a máa dàgbà sókè nínú ohun tó fẹ́ ṣe gbogbo ẹni tí ò bá dàgbà sókè nínú ohun gbogbo tó fẹ́ ṣe torí ìpele ìpele òun náà ni ayé tá a wà yìí báàbá kúrò ní ìpele kan sí ìpele kejì ojú a máa fu ènìyàn rú ẹ wo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọkẹ inú torí gbogbo wa lókàn ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ dọ̀dọ̀ màmá ò ní ìríta àárín ọlá nínú ìjọ flem carbon tí wọ́n ní fún wa lónìí ènìyàn mógún tẹ̀síwájú bon fm 2.9

O se se debalet ni mi adan mo gbagbo ni ko gbagbo ni keni oun lo fi nsore fo mu kekere o se fa balagba aro bi sori yemese aro bi sori ele nuna o de ni kokon si ise ti eniye ka bi si o bi ni o tun mo npe ojo ati bara so laaro e na ni wipe igbagba soke ni emi ati ni ara o se pataki pupo ni ngbogbo ti gbogbo wa se lara awon alakale olohun tan temi Jesu Christi ona ni dagbasoke ba Jesu wa laye inu temple ni mo gbeju titi ko ni on dagbasoke ninu eko on dagbasoke ninu imo on dagbasoke ninu oye ebi pe to ba soro awon lori alufa ma so pe ba le ni ti soro yi opo igba ni o gbe to ni ti soro yi wa ni ko bi bi agbalagba won ma bere bi orisirisi lowo e ki lo fa o dagba soke ninu ise to nse o dagba soke ninu emi ni awon alaale olorun ni ti eniyan lati dagba soke oto ni pe ka mo gbadura oto ni ka gba awe awon ise iwa bi olorun niyan mo jale mo mu koko mo mu juku mo ya omuti mo ma mu para awon iwa bi olorun niyan ṣugbọn lara awọn isesi olorun to je alakale re o na ni dagbasoke wa gbeyan ba dagbasoke ninu gbogbo tin se to da ninu adura idin e ti bible fi so pe Joshua to ba ma sa se yori o ise ti Moses se ku yi awon Israeli won o ti de na lori o won ma pe ogun ibi won won lo pe fun o ṣugbọn oro yi o godo ku lenu re o ma sa saro lo sa ti ni oru leyin re aye re yo wa bayi se ere wa eri pe ninu idagba soke Joshua eni pe oya eyin won yi e wa lo salami ile na won salami ile na lati le mo gbogbo awon ona ogbun ti won gba de ite ite si waju idagba soke o se pataki fun eniyan ni gbogbo ti eyan ba nse o je aladua ni gbogbo mo tesi waju ni gba gbogbo ninu awe ninu gbogbo bakan na ninu alakale re ni idagbasoke wa bi eyan ba wa loju kan ti o ba dagbasoke ti o ke eko si titi ojo okule eyan fi ma keko o pe e ba ti wa ni grade 1 ko tun bo si grade 2 ko tun bo si grade 3 ko tun bo si grade 4 igba yen lawon eyan o ma ri obi olokiki bi eni to ni imo bi eni to ni oye mo ri be wa ni omo gbese fun concurrent mo awon ara ti jo school lawon kilo fa wo ri ohun kan tuntun gege bi dagba soke ninu aye re wa o gbo pe o ti bere school o ti lo gba certificate kan bi kan wa o gbo pe o ti lo si seminar kan bi kan awon eyan omo gbo kan re nipa e ko si kan tututu ti sele ko si dagba soke awon eyan ipe gbagbe eniyan eyan to da ju ni won fe gbese fun ẹni tó dáa jù ni wọ́n fẹ́ bá ṣe ẹni tó ní ìmọ̀ ni wọ́n fẹ́ bá ṣe ẹni tó ní òye láyé fẹ́ bá tò pọ̀ bó ṣe rí nìyẹn nínú gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa dàgbà sókè nínú rẹ̀ nígbà gbogbo báwo la ṣe fẹ́ tẹ̀síwájú ó yẹ kó máa wà lọ́kàn wa nígbà gbogbo bàbá ṣe bí eléyìí ayé ò ní gbàgbé wa títí ayérayé àálẹ́ ò lẹ́yìn bíi ni gàálì ni ṣùgbọ́n má rí bẹ́ẹ̀ ìyẹn lè lọ rẹpẹtẹ sójú kan ẹjá kó bá a ṣe dàgbà sókè lágbára ọlọ́run ọgbọ́n ìmọ̀ àti òye àti gbogbo ohun àlùmọ́ọ́nì ìta nílò láti dàgbà sókè ọlọ́run ọba mi ní ife fún mi o kò ṣe ń tó lè rí nǹkan kan gbà àyàfi tá a bá fi fún un látọ̀run àwa náà ẹ jẹ́ ká gbéra ẹ jẹ́ kéròǹgbà wa kó fẹ́ẹ́ káyọ̀ra wa bí ẹni tó ti wà lókè ká máa ṣiṣẹ́ òkè torí pé lọ́jọ́ kan wọ́n pè wá sókè ń tá lò lókè bá a bá ní àrílẹ̀ dókòwò lórí àga tí wọ́n pèsè nílẹ̀ fún wa bó ṣe rí nìyẹn o.

0: ọ̀rọ̀ wọn ti là
1: lágbàá ọlọ́run kò sì ní dúró
0: ọwọ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí àjọ ṣiṣẹ́ lẹ́nu
1: fúnkẹ́ ìdìṣà olóòtú rẹ ọ̀rẹ́ni abáhàn ní ọjọ́ abẹ́sílẹ̀ ọ̀rájọ ní igi
0: ọ̀rọ̀ akíndé ọdún fọlọ́run sọ
1: pásítọ̀ dúmọ̀sọ̀ pàbọ́lá bàbá
0: nǹkan yíwá dáre
1: ẹ̀sìn ìbéèrè ọ̀rọ̀
0: ẹ̀ṣẹ́
1: báàmì àkàndé fámóyè iná àtùpà ẹ̀mí kú láéláé
0: ọlọ́run abíọlá
1: aláṣẹlà agége nígbàgọ́dọ̀ tòun gbàgbọ́
0: apọ́sítọ̀ adj olóṣòdì
1: ẹ̀ṣẹ́
0: ìkẹrọ
1: olórí ẹbí mo kí n
0: kọ́lá àdìbálógún
1: ẹ̀ṣẹ́
0: mr bible
1: ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ẹjọ́
0: ó kí bá mi jẹ́ nínú evangelist
1: ṣe nàìjíríà ló bá sí
0: ìlú ìsikáwọ̀ olóbòwò alábòjì
1: ẹ̀rẹ́ kẹrin
0: bí wàá lè ṣe
1: àmì fátìlẹ
0: iwájú lọ mọ lọ
1: ẹ bá ń kí àmì dáadáa
0: ọlọ́bàbìnrin
1: adẹ́nìkẹ́ adégòkè
0: ẹ̀mí jábọ́
1: ẹ bá fẹ́ pè mí
0: fún ìpolówó ọgbà
1: tàbí káfọrin
0: bóníwága
1: níbi ayẹyẹ yín
0: tàbí lè jọ sẹyìn
1: nígbà mi rè
0: 08035402507
1: 08035402507
0: ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti máa pàdé
1: sunday àjọgbé lórúkọ mi sunday ọbẹ̀ làwọn èèyàn ń pè mí
0: kọ́nikọ́ni pèdèpèdè dọ́gba àmì ẹtì ẹgbẹ́ àbálẹ̀ bàbá tó bú lọ́mọ
1: ìdàgbàsókè lórí iṣẹ́
0: tẹ̀mí
1: àti tara
0: ẹ̀jẹ̀ ká jẹ́

Ọlọ́run ọba àánú tá a ti rí gbà kò ní bọ́ sọ́nà lọ́wọ́ wa a tún máa pọ̀ sí ni àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní ká kúrò lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa àwọn ètò wa ti ń tẹ̀síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì níléeṣẹ́ Bond FM 92.9 táago 5:00 bá ti lò lọ́mọ ní Kọ̀ngọ́ a máa lọ sórí ètò kí ni bàbá wí pẹ̀lú Gabriel

0: orúkọ Jésù. Ọlọ́run àgbáyé, Ọlọ́run Sáyọ́nì, Ọlọ́run wòlíì Èrúsàlẹ́mù ni gbọ́ àdúrà wa o. Ìwọ là ń wò fún ìrètí, ọba tí ṣèlérí tó ní ìlérí ṣẹ, mú àdúrà wa ṣẹ. Dáhùn sí ọ̀rọ̀ wa. Lẹ́yìn ìgbàgbọ́, a ní ìrètí lọ́dọ̀ rẹ pé ohun tá a bèrè a ò rí gbà. Olúwa, jẹ́ kí àdúrà wa ní ìtumọ̀. Járí èsì àdúrà wa gbà. Mẹ́jà gbàgbà àtò àdúrà. Ìsọ pé ìrètí típẹ́ mú ọkọ̀ sárẹ̀. Olúwa, ogun tí ń dènà àdúrà wa bá wa ṣẹwọ́ lọ. Àmì èyí tí ń dènà àdúrà wa mú kúrò nínú ayé wa. Ogun tí fa ìrètí wa gùn kó gbin lọ́jọ́ nù. Olúwa, jẹ́ kọ́wọ́ ọ̀rọ̀ kó le lára wa. Ó bá ọ̀tá wa wé. Ojú rẹ̀ má dokúrò lára wa. Olúwa, ṣiṣẹ́ ìgbàlà. Mú ìlérí rẹ̀ ṣẹ. Jẹ́ kí ọkàn wa kó balẹ̀. Gbogbo àwọn èèyàn tó ń retí rẹ̀ fún ayọ̀, tó ń retí rẹ̀ fún òbùkún, tó ń retí rẹ̀ fún ògo, tó ń retí rẹ̀ fún àmì. Olúwa, ṣé fún wọn gẹ́gẹ́ bí ọkàn wọn. Inú wọn kó dùn. Ayọ̀ wọn kó kú. Wọ́n lẹ́nu ọpẹ́. Wọ́n sì létí ẹ̀yìn. Jésù Olúwa wa. Ọ̀rọ̀ ti òwúrọ̀ ọjọ́ ìsinmi òní sọ wípé ìrètí rẹ lọ́dọ̀ Ọlọ́run kò ní di asán. That is, your expectations shall not be cut off or cut short. A ó ka ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé-ìwé orí kẹtàlélógún ẹsẹ̀ kejìdínlógún kele wí.
1: Nítorí pé ìkáyìn bẹ ní tòótọ́, ìrètí rẹ kì yóò sì kéré kúrò.
0: Kò ní fún Ọlọ́run lókè ọrọ̀. Gbogbo wa la ní ìrètí sí nǹkan tàbí ìkejì. Bíbélì sọ pé ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Nínú rẹ̀ ni àwọn àgbà wa ní ẹ̀rí rere. Lẹ́yìn ìgbà tí Olúwa bá ṣèlérí, tí a bá ti gbàdúrà sí Ọlọ́run, àwa ní ìrètí lọ́dọ̀ Ọlọ́run pé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ yẹn ó máa ṣe. Àdúrà tá a gbà yẹn ó máa ní ìmúṣẹ. Àmì tí a fi mọ onígbàgbọ́ ni pé onígbàgbọ́ ní ìrètí. Ẹni tí ò bá ní ìrètí kò lọ́jọ́ ọ̀la. Ìrètí ni pé òní máa dára, ọ̀la sì máa sunrun. Mo gbàdúrà ogun tí ń bá ìrètí rẹ jà, ogun yẹn máa ṣẹ́wọlẹ̀. Ìfòyà àti àgbàgbọ́ òun ń bá ìrètí jà nínú ọkàn ayé ènìyàn. Bàbá, ìrètí rẹ ò ní di asán. Àti wípé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ ní ọ̀run ohun tí Ọlọ́run kì í ṣe ènìyàn tí ò fi ṣèké tàbí ènìyàn tí ò fi ní padà. Bọ́lọ́run bá ti sọ̀rọ̀, ọba sọ̀rọ̀ má yẹ ni. Mo gbàdúrà ìlérí Ọlọ́run máa ṣẹ nínú ayé rẹ. Kí ni ìrètí? Ìrètí ni wípé ohun tí a ń bèrè lọ́wọ́ Ọlọ́run a máa rí gbà. Ohun tí ìrètí túmọ̀ sí nìyẹn pé ohun tí a ń retí yẹn ó máa dé ọ̀dọ̀ wa, a máa rí gbà. Ìgbàgbọ́ náà sí ìrètí kò lè mú ohunkóhun jáde. Èrò rere nípa ìgbé ayé ènìyàn òun là ń pè ní ìrètí. Èrò rere pé lọ́la nǹkan mi máa tẹ̀mí lọ́wọ́. Èrò rere nípa ìgbàgbọ́ òun là ń pè ní ìrètí. Ọlọ́run tí a ń sìn yìí òun ló dá ayé àti ọ̀run. Òun gbogbo sì ṣe para lójú rẹ̀. Ó ní kí ìmọ́lẹ̀ ní Genesis 1:3. Ó ní wá ní kí ìmọ́lẹ̀ kó wà. Ọlọ́run ní ìrètí náà ni. Nígbà tó sọ, ó ní ìrètí pé ohun tó ń sọ ni ó máa rí bẹ́ẹ̀. Ó ní Ọlọ́run ní kí ìmọ́lẹ̀ wà. Ìmọ́lẹ̀ sì wà. Ó wá sí ayé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run. Mo gbàdúrà ìlérí ayé rẹ̀ máa ṣẹ. Ọlọ́run kò ní èrò mìíràn bí kò ṣe kí ọ̀rọ̀ tó sọ kó ní ìmúṣẹ. Matthew 7:7 ó sọ wípé béèrè ìwọ yóò ṣe rí gbà. Wá ìwọ yóò ṣe rí. Kánkùn a ó sì sílẹ̀ fún ọ. Ohun tí ìrètí dìmọ́ nìyẹn. Dàtí ohun tó béèrè yẹn wàá rí gbà. Nínú ẹ̀kọ́ kan ní Sámuẹlì orí kìíní ẹsẹ̀ kìíní ṣẹ̀ṣẹ̀ ogún. Nígbà tí a náà gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run tó lọ béèrè, ó béèrè lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní Eli àlùfáà gbàdúrà fún. Ó ṣe lọ́fẹ́ sàdúrà wípé Ọlọ́run Ísírẹ́lì á mú ìbéèrè rẹ̀ ṣẹ. A náà ní ìrètí, ó padà sílé. Wọ́n ní kò sunkún mọ́, kò ráhùn mọ́, ó padà sílé. Ọlọ́run sì mú ìlérí náà ṣẹ. Ó gbóyún, ó sì bímọ. Ọlọ́run tó ṣe ti àná, ó máa ṣe tiẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé orogún rẹ̀ ń fi ṣe yẹ̀yẹ́ kò ká sí. Ẹni tó rí ìrètí ni Ọlọ́run kì í wo ohun tí ènìyàn sọ. Kì í wo ẹ̀gàn ayé. Ọlọ́run ló wò. Wọ́n ní sáà máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Mo gbàdúrà fún ọ, ìrètí rẹ ò ní di asán. Ipòkípò tí ó wà ní àkókò yìí ipo aisan ni eni to wa ni ipo aisan reti re ni pe kori iwosan eni ti koni reti re ni koni eni ti koni se reti re ni koni se eni ti o ni idawo kan tabi ekeji ere re ni ko bori idawo eni ti o wa omo reti re ni pe ko lo ko bimo eni ti ko loko reti re ni pe ko loko eni ti ko laya reti re ni ko laya eni ti ko nile reti re ni ko nile bo gbadura oluwa ma mu reti re se
2: amen
0: oluwa ma mu reti re se
2: amen
0: Oluwa to se leri yi ki n se eniyan o ma muse gege bi oju Proverbs 34 so fun apere okunrin to wa ni temple daradara ye ta lo wa nibe fun 38 years ni ti o ba ni ireti a ti pada lo bo tile je pe ogun aye daduro fun ojo to ti pe sugbon ni ireti pe ojo kan mo ma gba iwosan ninu osan mi mo gbadura angeli eyi ti olorun da lati da si oro re lo mi yi o ma da

0: mò ń gbọ́ pé jésù násáré wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní jésù kristi násáré ti kọjá ó kígbe lóhùn rárá jésù kristi ti násáréti ṣàánú fún mi orí àánú gbà mo gbàdúrà lónìí àánú èyí tó máa rí gbà tó máa mú ìlérí ọjọ́ tó pẹ́ṣẹ nínú ayé rẹ ó wu ọnú ayé rẹ lónìí àánú náà dé èyí tí elizabeth nígbà tó pe ará àtọ̀ rẹ tó wá ba gbogbo ọpẹ wàá rí àánú gbà àánú tí mi lè ríṣẹ ó máa farahàn nínú ayé rẹ ẹ wo lè ọwọ́ ọ̀tún àwọn èèyàn ti ráìtì ọ̀f wọ́n ti mọ̀ pé tiẹ̀ ti parí ṣùgbọ́n ó ṣẹ̀wọ̀ àánú jáde sọ fún jésù pé má gbàgbé mi ní ìjọba rẹ jésù ṣẹ̀ṣẹ̀ pé lónìí ni wọn yóò bá mi pàdé ní párádísè mo gbàdúrà ìwọ tó ń gbọ́ mi lónìí yìí ọ̀rọ̀ tó máa kú ọ sílẹ̀ nílé èdè ẹ̀rù sọ sínú ayé rẹ bí jésù ti sọ̀rọ̀ tú sílẹ̀ fún ọmọ ọwọ́ ọ̀tún mo gbàdúrà gẹ́gẹ́ bí wòlíì ọ̀rún sọ̀rọ̀ tú sílẹ̀ sínú ayé rẹ mo rán ọ̀rún sọ̀rọ̀ tú sílẹ̀ sínú ayé rẹ máa ní ìtumọ̀ Elijah àti Elisha wọ́n lu omi Jordan ìrètí wọn ni pé wọ́n bá ti lu omi yẹn Jordan máa péyà Jordan péyà mo gbàdúrà ìṣòro ayé rẹ máa péyà lónìí bíbélì sọ wípé olódodo yóò yè nípa kíni nípa ìgbàgbọ́ o ní láti ní ìrètí pé ipòkípò tí o wà ipò rẹ àlejò ni mo gbàdúrà lórúkọ Jésù ó máa tẹ̀síwájú gbogbo ojú kan ọlọ́run máa ṣe bí o bá ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ogun ayé rẹ yẹn ó máa dìtàn ó máa dìtàn ìṣòro yẹn máa dìtàn ìrètí ohun tó ń retí ohun tó retí ó máa wá sì mú ṣe òun lójoojúmọ́ o ní láti bèrè lọ́dọ̀ ọlọ́run ẹni tí ò ní ìrètí òkú ni o ẹni tí ò ní ìrètí kò lè tẹ̀síwájú ìrètí la fi ń tẹ̀síwájú ìrètí òun la fi ń ṣẹ́gun ìrètí la fi ń gbé ìgbésẹ̀ ìrètí tí a fi ń débi ògo ìrètí ni ẹni pé ipò tí mo wà mo fẹ́ yí padà ẹni tí ò bá ní ìrètí ó ti di òkú lórúkọ Jésù orí ọ̀fẹ́ ta fi rí ìrètí ta fi lu àlùyọ ta fi ní ìbùkún iṣẹ́ àjẹ́ àánú fi ṣẹlẹ̀ nínú ayé ènìyàn gbà á lónìí àmì ohunkóhun tí o bá ní ìrètí lórí rẹ̀ a wá sì mú ṣe bíbélì sọ pé a kò gbàgbé aláìní ọlọ́run ò ní gbàgbé rẹ̀ àmì mo gbàdúrà wá rí eré rẹ gba àmì ìṣòro rẹ sì máa dé gbogbo ohun tí ọ̀tá fi dùn ọ́ látọjọ́ tó ti pẹ́ ó máa rí gbà àmì bí wọ́n bá gbàgbọ́ ogun ọlọ́run máa búyọ lára rẹ ìrètí rẹ wa máa wá sí ìmúṣẹ jésù olúwa wa
1: ọlásadé owó yẹmí.

gbàdúrà mi sọ́lùwà ilé tí mi

0: àjíláyọ̀ ọ̀pẹ́ ló yẹ wá ọ̀pọ̀ tójú run tójú kú wa ò fi yọ̀ wọ́n o títí láéláé lọ́pẹ́ wa títí láéláé lọ́pẹ́ wa ẹ̀yin wa olúwa adúpẹ́ fọlọ́wọ́n ọba o tó tún kàwáyé lọ́sẹ̀ tòní bẹ́ẹ̀ sọ tó tún ṣe ń bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2026 adúpẹ́ àmọ́ lóore bákan náà là ń bẹ̀yìn tẹ́ ń gbọ́ wa dúpẹ́ nílé pé a tún jí sókè pẹ̀ lónìí bá a ṣe wá jìyí lágbára ọlọ́run gbogbo ohun tó kù tá a fẹ́ jẹ tá a fẹ́ dà ọlọ́run yóò ṣe nírọ̀rùn fún wa adúpẹ́ àmọ́ lóore o ọ̀pọ̀ ẹ̀ là á máa rí bá a ṣe máa wọ lọ́sẹ̀ tuntun yìí ohun ọ̀tún ọ̀lọ́run yóò jẹ́ kó máa sọlẹ̀ sí ẹ̀ka gbogbo wa láṣẹ àláwùrábí ẹ kojúmọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sílé iṣẹ́ Bond FM 92.9 kókó onúwé ìròyìn eléyìí tí a máa ń fún yín lọ́jọ́júmọ́ káàkiri fi ń dùn yín àwọn ìròyìn tó yẹ kẹ́ ẹ máa mọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ má bínú olóyè kí wọ́n ló máa ń sọ déètì ọjọ́ àmọ́ déètì ẹni ò ń kó kún kópa lórí mi ni kò jẹ́ kí n gbàgbọ́ torí pé àwọn ẹgbẹ́ obìnrin nasrat ni la fẹ́ bẹ̀rẹ̀ women's week wa tí wọ́n yẹ kí n rántí déètì ẹgbẹ́ 11th ọjọ́ kọkànlá ọ̀fù oṣù kẹwàá akójúmọ́ ẹ káàbọ̀ sílẹ̀ iṣẹ́ Bond FM 92.9 Fauzia Salako sọ ní lórúkọ tó ẹni ọpẹ́ wa kò ní kan
1: láṣẹ àkàwé láti dáná kún wọn là ń kan fún àrítún parí ẹ
0: parí ẹ yesu ti bàbá ti mọ ore a máa dúpọ̀ ore wẹ́n láti dúpọ̀ ore náà yóò máa gba ọ̀pọ̀lọpọ̀
1: nígbà sí kọ tí o bá dúpọ̀
0: ọlọ́run náà
1: ti parẹ́ pé ọlọ́run náà fi wọlé sórí ètò àìtọ́ kókó lóòrè fún ti àárọ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀wà bí ẹni kejì mi ṣe síde ètò Fauzia Salako sanni òun náà ni ọjọ́ ìsinmi ìsinmi aláàárọ̀ náà ni ọjà gbogbo wa ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2026 alibas o ti yọ nisin tira iwe niye so ti yọ nisin ko bu ko baje koko n tẹsiwaju ẹkun akeesi oseki yakubu abu habula olóòtú ètò fún táàárọ̀ ti tòní náà ni ọtúnba abiodun ìlú gbaju olóòtú àgbà káfọta òun náà ni
0: headmaster
1: gbẹ̀ngà
0: fatile ọ̀nà tún ní gabriel nù tó máa ń gbọ́ tó wà tó lóyún ẹwà àti tọ́jọ́ lálẹ́ kan máa ń sọ
1: ọ̀nà
0: gabriel nù
1: ọmọ pé tó jí máa ń tọ pínpín nígbà adúpẹ́ fọlọ́rọ̀ ọba adúrà tọ́ fún gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ rẹ nàìjíríà pátá o wọn ní ilé ètò òsì ọbọ ọjẹ ọgá àgbà pátápátá fún iléeṣẹ́ rẹ nàìjíríà jákèjádé lẹ́wà nàìjíríà nangode sosin mala muhammadu bulama adúpẹ́ lọ́wọ́ yín o yóò máa dùn kò ní kan fún ọgá àgbà fún ti iléeṣẹ́ rẹ nàìjíríà fún ti ẹ̀ka àtìkó ìyẹn ọmọ ọba adẹnìkẹ wúrọ̀lá adégòkè àdúrà náà tọ fún yín gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ náà jẹ́ra káfàrà gíwá iléeṣẹ́ yìí àgbọ̀lọ̀wà gbé wọn gẹ́gẹ́ bí ṣe wa
0: ọ̀gbẹ́ni gẹ́gẹ́ tó tún àgbà fún kókó onúwé ìròyìn ọ̀gbẹ́ni olùgbẹ̀ngà fatile tó ní gabriel nínú
1: tún ìwà náà ni adúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ akéde tó látàlẹ́ àná rajà náà ni
0: yín wà bẹ́ẹ̀ ni o tó bá bùjẹ́ ló ṣe ń jà lọ náà ni
1: mi ò mọ̀ fúnkẹ́ ayé àdìsá adúpẹ́ lọ́wọ́ wọn láì gbàgbé àwọn ẹjìnlẹ̀ àwọn àtọwà yára agbára ẹjìnlẹ̀ wálé ọmọ eégún additional ẹlẹ́rìn ẹ̀yà jọ sí ẹ̀pàpọ̀ náà ni ṣínà olúbọ́dún ló ṣèrànlọ́ tí ròyìn fi dọ́dọ̀ wa láàárọ̀ ẹ̀ olúmọ̀ẹ́tì ọlálẹ́rìn àjọ wa bí ìbàdí sẹ́sọ ọmọnù bí òkú náà ni o láì gbàgbé àwọn tó rọ̀ mọ́mọ́ ìgáàdì wa sí ẹ̀sùn àyìnlá àsìkò friday adúpẹ́ lọ́wọ́ yín o kókó ń tẹ̀síwájú táàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ìtọ́wọ́ náà ni a dún ọbẹ̀ ìyá mẹ́tọ̀ mẹ́tọ̀ ọ̀rẹ́ olówó gun náìkì
0: náà
1: ti pín dájú o ìyàwó nílùú ìbàdàn àjọṣe papọ̀ ni lórí tábìlì kí ló wà bẹ́ẹ̀.
0: ìrìn sunday telegraph wà bí the nation náà kò gbẹ́yìn láìgbàgbé lagos temple wọ́n wà bí ọ̀jáde
1: kátẹ́sójú ẹ̀ náà sunday tribune náà ò gbẹ́yìn ilé náà tún wá o weekend trust òun náà wà pẹ̀lú gbẹ́lẹ́gbẹ́ náà ò gbẹ́yìn àti lagos temple kò sí rẹ̀ jẹ́bẹ̀ kókó ń tẹ̀síwájú
0: bẹ́ẹ̀
1: ó sì lè ọyá jùlẹ̀ o.
0: ọ̀rẹ́ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ó ní lọ́dún 2027 ṣe rí nǹkan tẹ́ máa rí ọmọ ìyá yín lẹ́nu torí pé ọdún 2027 yóò ṣiṣọ́ lójú àwọn irọ́ lọ́dún kan ọ̀ràn ọ̀ràn àti ẹ̀ẹ̀kanjẹ́ eléyìí tó wà lórílẹ̀‐èdè nàìjíríà ta ló sọ ọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé òun ló sọ láàárọ̀ tó sọ pé tẹ́lẹ̀ ayé ọdún mẹ́rin gbogbo nǹkan ni màá ṣe àtúntò màá rí sẹ́ẹ̀tì gbogbo nǹkan tó máa lọ ní wẹ́rẹ́rẹ́ dáadáa.
1: iléeṣẹ́ tó ní wọ́n lẹ́wọ́ nàìjíríà má dákẹ́ o àwọn ẹ̀sọ́ ọ̀tẹ̀nu ẹ̀ẹ́sẹ̀ẹ̀sẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ o àwọn olóṣèlú kan tí a ń kéde wípé àwọn ọjà àwọn ọdún lọ́dún 2027 kò bófin lẹ́wọ́ nàìjíríà mu òdíkalu ló tàkù tó ọ̀rọ̀ bẹ́ẹ̀.
0: ní ipa olè mọ ọdún 2027 ètò ìdìbò yìí náà ni mo ṣì wà ń bẹ níbi tí wọn ti ní pé ó dàbí pé ó ti tán fáwọn kan nínú ètò òṣèlú nígbà náà ìyẹn àwọn tó dàbí ẹmí ni adébútú pàǹtámì k Kanu NDC candidate won ni pa to opo won ni ko bi pe ah won ti begi na pe o le kopa ninu eto idibo 2027
1: to ko ba jagba ti o kan so won yo keto sare force ya be an ba lenu to ba le fi soro akeregbere gboselu PDP won kiki o egboselu NDC na kiki o wi pe le senate ah ah lojo du bodun 2027 awon orun kokan ta ko wa be ti o si be bi pe o ku die ka to
0: Nathan di bola ni oni pare modu 2027 won ni ninu igbimo eti igboselu APC le ton se polongo won ah how ma nsele nbe laarin be ki how na kilo fa ba la ti se gbogbe layanju laaro
1: to ni olude fun pogo ni ipile ogun ni ipile gombe ni ipile kano won ni list ti an ta sita yi awon ruko ka won ori adebutu pantami igwazo polongo pa iwa egboselu PDP na ti di agekojo to so bi agbon bi pe awon ni pa o
0: oni lati ri daju pe eyin egbe latako e lo ta le ri pe e je ki are to le bo wole lodu 2027 oni nkan to le sele ohun na ni wi pe ayafi kini ayafi na ta lo so egbo laaro to ni
1: owo wo ko se fo ro seyin o ije da ko anaja ti ko abato tun bere nkankan o ale nti o to wa be yo so nkan ti o fi ja ile se epo NPC amede wa nigeria e so fo mo ede wa nigeria lori idasi to mo ti agbo peto yi ta lo fun de ta lo satileyin owo lori nkan to je pe ijoba papo tari sita yi
0: ninu egbe oselu ADC won so la to ogbe ni wike se rende de sibi tori pe o ni a eta kankan o lagba lagba fun pe amechi ni ipinle riba ti pe ko le se ko e ro ni ko ro sinu sibi
1: o so mo lo ku be ni ani simoye senator emi tinubu ni ka lo foko bale lori oraje le wa nigeria ijoba papo gbiyanju Sole nte npe akesi ba se lala si lori atije ati mu bi pa pada gbagbe ni a ma lo je lori tabili wa laaro losan lale koda efe le ma te je mo le nle wa ja kolon jori be
0: ami awon ege to npe se nkan lori lede iyen manufacturing association of nigeria lo laaro te ni pe o se o latari ina oba ti o fese mule daada to je nda je awon duro o se ku je pe 2 trillion naira la won ma na se ona mi lati je pe owo wa ina to won ma lo so ni da pe ko ni da ise awon duro
1: lori iwode polongo fun awon oloseri to gbode kan nile wa nigeria ko si kekere rin ajo ijaba moto mi to sele fun awon ego oselu kan ni ipile nasarawa awon kan farapa won wa ile iwosan kan fun ni alaafia
0: ami ni eka ti south south north north won so na awon tori bi o se dere ninu ile ofiisi are e to je akowe agba fun ile orilede wa iyen akume so na awon ko e ma gbagbe alaale ta ti file ohun ta ti fenu so kan lori lati fori koko sodun lori e pe lodun 1999 pe ani kini rotation yi se e je ka mo yi to ba kuro lapa bi kan yo tun bo sekun e ma yi enu pada nbe akume lo so laaro yi
1: won bi adaba nsa egbe re lo ma woto lori eso jejere to gbode kan lori de wa nigeria ki lo nfa sababi awon onimo jile onimo segun pe akesi a je egbo
0: Gomina tele ri ni ipinle Imo yen Ovele Rochers Oko Charles Olaro to ni pe o le ti ri ko ma si de je kokan to pa ise pe ko wa fowo sikun mo hun fake ni o se iwo iroye fake ba le leyi
1: Allah Allah run o lo ko so pa ewo nje da ko ji so lo wa pe nile wa Nigeria Pastor Gbega Oye Bode oni lododo oloselu lohun o su gbe se Oluwa omo alade alaafia to nse oni ko kon lo oselu tori pe kalifore re lokan e ka gbagbo ti o se san ko dinu
0: be ni o awon to je gbagba ni opinle eko to fi korile ede nigeria ni won ti so laaro te ni pe se ri gbogbo atunse ti are bola metinubu se awon gori yi tori pe ni agba awon na lo mo bi nkan ti ri lo tin foju onu afoju ta wo gege bi awon se jagba awon wo pe arakunrin yi ise gidi gbogbo atunse eleyi ti won se ni we royin lo ti jade laaro to ni
1: ko si ba re na so nlo oselu kore ra wa ni o en ti ka tari ko to tere bolo to ni ke gbele pa mo re de wa re je ma je to wo te yi je o mo je ko ka jo o ogbo nta nu egbo oselu APC to tun fugba pe je alagba fun egbo oselu APC ni ipinle Kora dokita Basiru Omolaja Bolariwa BOB lo gba omo re na je ade maran wi pe e laju o sile o mo je won gba yin o
0: won ni le je to ri si ikowo je lori le de ati isowo lo makan makun yen EFCC ipinle re aba ibile ise ti won se lo je pe ni bayi en to je ogbo ntare go ni sowo obinrin kan ni won ti ran lowo lati gba owo to le ni 104,950,000
1: won ni bagba lowo en se pe won fe
0: ja lole o ibere kan belu we o la si ise ti won se lo je pe ni bayi en to je ogbo ntare go ni obinrin kan ni won ti ran lowo lati gba owo to le ni 104,950,000 $1 won ni bagba lowo n se pe won fe ja
1: ibere kan be lu we yin wa laara e kan ni ami ask up ask question won ni agomina oni puranu odun 199 sasiko ta wa ipobo ni wa ni rede wa nigeria buru ba ora je na
0: lara toni won ni bi a se so ni pe eto ora je rede yi won lo ti se pataki o lati le dani pe fun eto abo ati oje to ma lo zuwe baba ti pe eto e ko pa pa ko le ba yan ti dada nije nigeria o ti se pataki pe
1: Tori telemu ka mo ta ma se lawon ajo kan ti ni se ti joba ohun lo ba laaro laaro tuni imo to ni pa be ro rede wa nigeria lori awon oja to nwa ninu awon akakiri pe aye de pe a ni si oja ra o
0: ami o ba kan na lo so ni eka ti le laaro to ni pe lati le wa ni alaafia pa be ni wo ma ma orun o lo awon nkan to ye ka gbe igbese to ye ka ti de pe yo je ke lu mo toni toni to de da chakata ta ba soro ni pe
2: I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going to go to the phone. I'm going

Oṣù kejì ọjọ́ 2027 ìyẹn ní ti ìpele ti àwọn tó wò fún gómìnà.

0: awon ogbo oselu bi Democratic Party awon fe kon video labe julu won fun ti ipin logun ati gombe ko won ko si lara awon fe pe won yo se kini won yo kopa ninu eto idibo won tradition eleyi ti e to je akobe agba fun ajo INEC yen Rose or Anthony to tari sita nibi lori eyo arelujara won lo so wi pe awon to dije dupo meta la ototo ni ipin logun la won tari sita ati awon 16 ni ipinle gombe to le ni pe en to je ego oselu PDP iyen Ladi Adebutu ni ati Isa Alipatawe ni ipinle Gombe oruko won o si nibe ba won ti se so to pe wi pe awon ko ri oruko na gba lasiko to je ka won ri gba to je pe ko si nibe ni awon metala ni ipinle Ogun lo ma kopa nipa ta won 16 ni ipinle Gombe yo kopa nibe eto idibo o fe yan si ipo gomina ni ipinle meje e ko ni iroyin wa nu iroyin Sunday Telegraph jade laaro
1: to ko buruko baje ko se da so lu oselu ko ra re wa le ka tu koja lo so lu le wa Abuja e be asa tu jola ka so lu Abuja bo lu la Abuja Ibadan ma so ko awon ticket jade no sakasaka mi lododo olo Abuja wo mu nkan bo wa dede o lo je ki tun koja sunu egbe oselu APC osusowo ikekule ogbo ko so to ko card ogbo ko ro fun be lori ipologo toro mo ti ipologo egbe oselu APC so pe ogbo de kan won ta ba ni kamu ti ko ti pa pa jo ni ilu le wa Abuja won ni gbeto lo ti wa ni sepesepe lati ojo re la osu kewa odun 2026 ko ni nkan la je o se o inspector ba ti gberu ko run ajoku sergeant ojo olopo e ma binu are wa je aso jola me ju won ni won wa ni kale la gbagbe kejare alagba kasim semti polugo fun egbe oselu APC fun ipare to gbode kan ni ulu le wa Abuja je akolo kole pelu awon alale to robo te dubu le wa Nigeria je pe se amulo re won ni be ba si gbagbe eto dubu fun ipare asofia agba le wa Nigeria yo waye ni ojo 14 osu kini 2027 eto robo ti po gomina ati legun asofin ipile awa alafia ka ma fi jeun ojo kefo osu kejo 2027 wi pe gbo to yi ko lo ba je ki ororo tori ipolongo o si je pe o kokunrin o tesiwaju
0: papa no ma na ile se bon fm 9.9 na le ngba to ntesiwaju ninu weroyin the nation to jade leni on your joy ku na ni muturo re lo si ilu ipinle enugun lohun awon oluko ti won wa ni ipinle ohun ati oluko ti ile eko eleti oladani ni won ti parapo won ti so wi pe ah ko de yan ri nkan ko ma so when you see something you say something won ni se nko awon ri papa awon oluko leka eto eko eleyi ti gomina ipinle ohun eleyi to nse iyen dokita Peter Mba olohun to je pe ojo awon loju ni ko o wu awon lori ta won fi ni pe awon fun telu pe style like ko tun dibo yan ogbeni na tori pe ise daada to nse pe eto eko ẹgbẹ́ àwọn olùkọ́ ohun lọ́kùnkúndùn tó yẹ pé ètò ẹ̀kọ́ dẹ̀ ń lọ dáadáa bẹ́ẹ̀ wọ́n lọ ní sọ pé àwọn tó fọ́n tẹ̀lú pé gbogbo orílẹ̀-èdè nàìjíríà gbogbo kí tó bá wà tó bá tó ìdìbò kí wọ́n gbìyànjú láti fi ìbò wọn gbé Bola Ahmed Tinubu kí wọ́n ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kan sọ ni pé iṣẹ́ ìbáṣepọ̀ tó dá tó wà láti kó ààrẹ àti gómìnà ló jẹ́ pé oríṣiríṣi nǹkan dáadáa ó ń sọ̀kalẹ̀ sí ìpínlẹ̀ Enugu nídìí èyí wọ́n tó fẹ́ pé ààrẹ ò bá gómìnà fọwọ́sowọ́pọ̀ ni àwọn iṣẹ́ àtúnṣe kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe tí wọ́n sì ń gbé kalẹ̀ tó jẹ́ pé òun ló yẹ káwọn náà kọ́nà jẹ mùdùmúdùn ètò ìjọba ìjọba ara wa ní ìpínlẹ̀ Enugu wọ́n ní bẹ́ẹ̀ àkọ́kọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ní tìgbàlódé tí wọ́n pè ní Smart Green School wọ́n kọ́ sí káàkiri ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Enugu ọ̀nà lé ní igba eléyìí tí wọ́n ti tí gómìnà náà ti kọ́ síbẹ̀ látàrí wípé wọ́n rí àṣẹ gbà ó sì rí ẹ̀yìn látọ̀dọ̀ Bola Ahmed Tinubu jẹ́jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa tó jẹ́ pọ́n lè ṣiṣẹ́ náà àwọn ọkọ̀ náà wá sọ pé ṣe rí àwọn báwọn ṣe wà wọ́n ṣe ìwọ́de láti rí dájú pé àwọn fún àwọn hàn sí ohun tí wọ́n ń ṣẹlẹ̀ káwọn sì rí pé àwọn fẹ́ ṣe àtìlẹ́yìn fẹ́ àwọn òfin pàwọn gédégbé tí gbogbo àgbáláyé pé àwọn ṣàtìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ àwọn kó tún wọlé lòdì sí ààrẹ Bola Ahmed Tinubu kóhun náà tún wọlé wọn láwọn tó wà níbi ìwọ́de ọ̀hún 12,000 ni àwọn olùkọ́ ni wọ́n parapọ̀ tí wọ́n láti jàre pé àwọn ṣàtìlẹ́yìn tó sì ní pé àwọn aráàlú náà kí wọ́n ṣe àtìlẹ́yìn pẹ̀ ni dókítà Peter Mba bí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún àti ààrẹ Tinubu kan tún wọlé bí ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kan sínú ìwé ìròyìn the nation ààrẹ òtòdì ẹgbẹ́ ìpínlẹ̀ ìròyìn ọ̀hún níbẹ̀.
1: kòókò ọdún wọlé sẹ́fọ́lẹ́fẹ́ náà lọ́jọ́ pọ́ńkà ẹ̀síwájú aláfi bọ́láwọ́ ìwé wa láàárọ̀ ti tòní lásìpọ̀ náà ní gbogbo náà wọnú ara wọn náà ni lọ́jẹ́ ká tún mú ròyìn míì tọ́rọ̀ mọ jíjẹ àti mi kò sẹ́ni tí ò fẹ́ràn oúnjẹ wọn lè bí ń pawọ́ lọ́sẹ̀ ń polówó ń gbé àti ìwọ̀nù àgbà àti pọ́kúnú náà lọ́jẹ́ pa fi ń gbé tìta ojú láti fi mọ́ bọ̀ọ̀lì àti ọba yóò ni o. Wọ́n ní ẹjọ́ ẹ̀dákun bá ní gbé ìgbésẹ̀ lórí ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá sígbàgbé káwọn ìpínlẹ̀ ọ̀sẹ̀ àkẹ́sì wọn kàn jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà.

padà sí class gbogbo àwọn university wà ní ìpínlẹ̀ Èkó tá ti mẹ́nuba wọn wọn lọ bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti fi orí ìkọ̀kọ̀ ṣọdún lórí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ náà jáde nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ olùṣègùn babalọlẹ́ ti jẹ́ alákòóso fún ìgbìmọ̀ tó ń rí sí àjò ní ìrìnàjò lásù ní ìpínlẹ̀ Èkó àti ní ilé ẹ̀kọ́ lásù àti ti lasostek àti laswell àti grace àti tó jẹ́ adelé alága fún àjọ ọ̀hún náà ni wọ́n jọ parí papọ̀ tí wọ́n sọ ti parí ìyanṣẹ́lódì báyìí wọ́n ti gbégi dínà ní báyìí àwọn alákẹ́kọ̀ọ́ àwọn gbogbo àtolùkọ́ kọ́ àpadà sí kíláàsì láti máa ṣiṣẹ́ wọn rọ ìjọba pé eléyìí tẹ́ ẹ sọ ẹ má tukọ ilẹ̀ ẹ má tẹ ilẹ̀ yẹn o ẹ ṣe o kó lè lọ bó ti tó àti bí pé ìrọ̀rùn aráàlú àtàwọn akẹ́kọ̀ọ́ òun làwọn náà ń jà fún nínú ìròyìn the nation láàárọ̀ tòní.

U.S. ẹwà lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ti ti yá o láti ṣojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń fẹ̀ lọ síwájú ìjọba tiwantiwa àsìkò ètò ìdìbò ti dé o ẹ jẹ́ ká dìbò wa ṣàtìlẹ́yìn fún ààrẹ wa lórílẹ̀-èdè wa Nàìjíríà Adéhùnmí Tinubu lẹ́ẹ̀kankan fún ìtẹ̀síwájú alẹ́lẹ́gbẹ́ lórílẹ̀-èdè ètò ọrọ̀ ajé tó jinlẹ̀ ìròyìn fọ́nrámù fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Kádìrì Ọbáfẹ́mi Hamsat ó ní ìrírí yóò ṣe dáadáa fún wa ní Èkó ó dìbò fún sínátọ̀ tó kù wọ̀ Mukaki Abiru fún ipò Lagos Central District lẹ́ẹ̀kan sí gbogbo olùgbé Sanwó-Olu Bariga fún ipò gómìnà aṣojú

0: Dogonwu Community Health Science, Nursing Science, Public Health Science, Medical Laboratory, Intelligence and Security Studies, Political Science, Public Administration, Mass Communication, Artificial Intelligence, Microbiology, Industrial Chemistry, Chemistry, Medical Physics, Common Law, and Common and Islamic Law. Tofuma gbogbo awon eka eko ti won ti buwo lu tele pelu IJMB lo ti gbona ye eko ni rebutu. Arin gbogbo ni lo wa fun eto abo to gbona. Ete sasanya AAT University ni Ayore Akoko First Choice. Ni bi dawo jambo re ko danfani igbariwole tara. Kure re alaye kan si www.aatu.edu.ng tabi ko pe 08168398395 090197914412 ile ko adani ti ki se fun ere university to wa fun orile ede agbaye
1: ara gbogbo lori owo
2: otun ba robo tadegbe gade nike at 90 ayo abala tin ti an bo lori ile an bo lori ile jo an ba otun ba robo tadegbe ga ade nike baba ojebu an ba won yo an ba odupe lowo olorun pe won de ni adorun odun loke epe baba at 90 otun ba robo tadegbe ga ade nike eleyi ju anu eniyan eniyan rere awokose laarin awujo aki yi ku orire adorun odun to ba ilaye to ba ilaye to ba ninu olala adura wa ni pe e ti bo pe fun wa o e ni moshi e ni moya e ni mokoro o ti ri se ko ri se boko nikan yi o o ti dara ko dara ro ko ni je tin e ni ba o kinara ku ati o e ni jegun keyin ran bẹ́ẹ̀ nílò àkísàké aṣọ iṣẹ́ ọmọ yín ọmọ àtúbọ̀ ṣojú yìí o ọ̀túnba rọ́bọ̀ tadégbè gádẹ́nàìkè bàbá òmùjẹ̀bú at 90 ọjọ́ yín àtúbọ̀ dalẹ́ o olórí olúdí àbẹ̀kẹ́ adẹ́nàìkè ló ní ká máa kí yín ní gbèjẹ gbẹ̀jọ. Sakeyasho, Isha omo yin, omo Ajubo soju yi o, Otunba robo tadegbe ga Adenike, Babo Omujebu at 90. Ojo yin Ajubo dale o, olori oludi abeka Adenike lo ni ka ma ki yin ni gbeje gbeje.
3: Gbogbo eyin ìgbẹ́ àárín gbogbo ìpínlẹ̀ Èkó Lagos Central. Aṣojú nínú ẹgbẹ́ APC nílẹ̀-ìgbìmọ̀ aṣòfin àgbà sínátọ̀ Wàsíù Sanni Oṣùnmí pẹ́pẹ́pẹ́ lọ́wọ́ yín bó ṣe nílò yín tó ṣiṣẹ́ láàrin ọdún mẹ́ta tẹ́ ẹ fìbò púpọ̀ láti Àpápá, Ètíọ̀sà, Lagos Mainland, Lagos Island àti Sumeré. Akẹ́kọ̀ọ́ tó lé lọ́ọ̀ọ́dún jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Ìgbìmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà jàǹfààní ìwé ìkòwé ọ̀fẹ́ jẹ́gbìlọ́tà. Ilé ìgbìmọ̀ ẹ̀rọ agbẹ́mọ́wọ́ transformer. Ilé iṣẹ́ ayélujára pápá ìṣeré X-ray nílé ìwòsàn jẹ́nẹ́rà. Ilé ìgbẹ̀kọ́ tó fẹ́ àyíká akẹ́kọ̀ọ́ 450 nílé ẹ̀kọ́ Lasutec àti ètò ìrànwọ́ fẹ́rẹ̀ ọ̀dọ́ àti àárín nítòdìbò lọ́jọ́ kẹrìndínlógún oṣù kìí ọdún 2027 ṣé ń kọlẹ̀ ọ̀kùn gbogbo kọfí mọ̀ṣọ̀kan nítorí ìtẹ̀síwájú àṣeyọrí ẹgbẹ̀bẹ̀ fún sínátọ̀ Wàsíù ẹ ṣe lọ́kùn tọkàntọkàn ẹgbẹ̀bẹ̀ fẹ́gbẹ̀ APC látọ̀kẹ̀ dálẹ̀ APC Wàsíù ẹ ṣe lọ́kùn sọ́ní kàpẹ́.

0: sa bọ́dẹ̀ fẹ̀ náà ló jẹ́ kó tẹ̀ àníkẹ́ni kan sàti wọlé ìyẹn méjì ló ń ka kókó rédíò lẹ̀ bíbàdàn bá wọlé báwo rí lọ wọlé bíjò mẹ́sàn bá wọlé bógun mọ́sàn lọ bá wọlé sí mo ti kà wọn tán. Ẹ tó bá tó kú tó tó sọ nígbà yẹn tó olúkò wà jù ó rè ẹgbà méjì ọgbọ̀n jara wọn
1: níwẹ̀. Ẹgbà náà ó wà ń bẹ̀ ọlọ́run sọ.
0: Kọ̀bùrúkọ̀ bàjẹ́ ẹjẹ́ ká tó lọ sínú ìwé ìròyìn tuntun tó ń gbóná fẹlifẹli tá a sì ti kó jáde lóòjọ wẹ́lẹ̀ ìwọ́lẹ̀ ìjọsìn náà lọ́jọ́ pé a kó jáde wo sì mẹ́nuba tábì gàfà lọ́jọ́ pé àti ẹnìkejì wọn náà tó mẹ́nuba ní ìsìn bí ọdún sọ lọ́kọ̀ọ̀kọ̀ sí ni nígbà à ń kọ́ ọmọlùbọ́ ni o nínú ìwé ìròyìn lagos kò tọ́ pé ó gbòde kan abala kan bẹ́ẹ̀ tó jẹ́ pé abala òṣèlú torí kò ṣèlú gbòde kan jáde lẹ́wọ̀ nàìjíríà.

lọjọ kọkànlá oṣù kẹwàá 11th October 2023 tí àyàrere lọ́dẹ̀dẹ̀ ọkọ mama ọmọlúàbí Mrs. Anifat Fèyíṣara jẹ́ pé Ọlọ́run ọba àlá eléyìí la fi rántí ọdún kẹta tí Mrs. Anifat Fèyíṣara Adésọ́yà kí ayé ẹlẹ́ṣẹ̀ epo dìgbà òṣù. Lóòótọ́ ẹ ò sí láàrin wa mọ́, ṣùgbọ́n ìfẹ́ àti tó kún fún ayọ̀ àti ìdùnnú tẹ́ lò lókè èèpẹ̀ kò lè já gbàgbé yín láéláé. À ń bẹ Ọlọ́run ọba àlá kó ṣàlékún ìkẹ́ ìjẹ́ àforíjì fún aya rere màmá Mrs. Anifat Fèyíṣara àlá Umar Ejifrila a wà rahamu ọkọ yìí Chief Adéyẹmí Adésọ́yà àti àwọn ọmọ aláàbò Báríkà ni wọ́n ṣe onígbàwọ́ ìkéde yìí.

àti ziyara sí gbogbo àwọn àyè tó lámì nínú ìtàn ẹ̀sìn. Ń darí bọ̀ ní ìrìn àjò ní dáhùn link MNR ó ti gbé yín lọ sí orílẹ̀-èdè Qatar lọ ọjọ́ mẹ́ta tó padà wálé. Owó wọn ò gara, àǹfààní ìsan díẹ̀ díẹ̀ tún wà fún ẹni tó bá fẹ́. Bẹ́ẹ̀ kà sí wọn ní Suite 105 Airport Business Hub MN International Yard Lagos. Fún ìpè tàbí àtẹ̀ránṣẹ́ WhatsApp ẹ pè sórí 0704111177 0704111177 Aṣíwájú ni wọ́n.

0: nile we ala ko be nile we grammar mo gbe dire ko giga nko olohun ese na ko fu abo ba ni to jara le kan la ni se gugu ere ati oloko loko be ni wa gbe jo jo fatty curry lati oloye arire mako se ti lo musin lo ba gbogbo re won ye re da ko ponte tori pe kokoru radio nigeria ti an fi gbadun wa gugu apele pele pele pele lori sirisi
1: la
0: mamu la mamu
1: be ni
0: si dire daraya amo wa ni sokan ni
1: be
0: awa julo oni gugu obo ni gugu oba di enlu asegun ajasa ire da wetu eja tun lo lo sinu weekend trust la ro yi ba we sunday tribo na gbero yin fun ti abala re daraya an to ba se da ja mo kan sara si won ni to lo pe kulo ko be fun labata loyo duro pe omi lo mu ku o kin ka mu die ninu re 18 ezin oni be ba gbagbe omo rede wa nigeria ni to ba ngbo awo lomo to ba ngbo ebun lomo 1980 won bi ya pe kan tan pe ni uron ni ipile akwa ibo to 1966 lori se ta kuta je ko nse toro mo ti re papa julo bola afesegba won ni awon egba gba bolu won ya wu flash flamingos papa julo calabar pe o le farakunrin o fi sero won ni nipa se ta kuta lori papa won fun ni oye kan tan pe ni africa maradona iru lu yege ni sin to ba npo banana salt
2: ah
0: lo ba ko lo dele football lai ti ku re o won ni won si ngbe fun lori awon ebu to lohun gba ta re si iyen de godo ko na awon ajo ballu afese gba ni agbare ta mo si fifa world football 1987 bi ko ara ko na gbianju lopo lopo panika to lo si pe remi dan to ko filipo sondo o sondo o sondo won ni ta ba so ni pa ballu afese gba papa do fifa 1987 under 16 won ni goal merin oto le je pe o gba wole ni abala ise kaba se je pe golden ball le je pe won mo si o won ni yan ikoko o ngba to je po wa ni ojo ori to ju odun 17 lo je fun to ko ngba ball afese gba 1988 ko gbin ju lopo lopo di ba di na omure de wa nigeria ti o se fo roso ni bi ball afese gba ni tabani ka ma wa won gba ball to joro o 17 lo for championship 1987 ati 1988 fun awon agbala aye ta le pe ni world youth championship di mejilawa di meji bi gba ti ba ni gba penalty wo kin ti oni awon o gbe apere aiko ati ole wa lati o lati bere lati opin ofa ko do mo ru yeke kilo wa lodo te ko content si wa
1: alomara ile je bond fm 92.9 labala ere idara na ro le gba bibi ti mo ti ri itan omo arakunrin kan ti won poruko re nisa aki samiro omo odun mokanlelogun ni o gba ballu jeun al ballu alafese gba ni uko o bere o ni nkan to mu ohun fi sere ballu ni pe nigba to ohun ti kere lohun ti n wo pe ah ohun lati gba ballu o ni so pe ohun si won wo ko lati gba ballu yi o ni to ohun wa leni ohun te ro ohun gba e ti pe ohun si ti ninu alagba nkan ba mo fe ko se won nigba to ohun ohun bro lati via regio cup ni italy lati be ohun tu lo si inter lati be o lo si sampdoria ni pizza ri bayi o ba ti wa ni manchu boy to wa dun ohun ju ohun na ni bi pe super eagles to ni le baba ohun le gangan won wa pe ohun lo ko wa dara ko won olohun to dun mo ohun ni o ni sa mo se ni pe leyin nkan to wa leyin pe mo n gba ballu olohun tu ko se baba ri pe nigba to ohun ko ma bere ohun wo pe lori ede awon nigeria to ohun wa ko se bo ohun lo kun o ni to ba ni se wokan lowo o to le to n gba ballu o se se ko ma ri ora won o ni se baba lohun ko o ni ti se baba to ohun wa n ko yi ohun si n kara mo bo se n dagba ni yen ebenezer to ohun se n dagbo olopo eyan lohun ti o ma ri bi jo mikel obi austin okocha ati wilfred ndidi so se ma n gba ohun wa n wun ohun wa o ko ohun na fe dabi won o ni sugbon won se pe ohun pe ohun wa lo yóò dára pàmò super eagles olódùn mọ òun pé òun sì máa gbá bọ́ọ̀lù dáadáa nàìjíríà ó ní nǹkan tóun kò wọn sọ tó jẹ pé òun fẹ́ tẹ bí ẹ̀kọ́ fún àwọn èèyàn ni pé ṣé ní gbìyànjú pé ẹ fẹ́ gbá bọ́ọ̀lù abẹ́fẹ́ ṣeré kan ẹ rí dájú pé ẹ tún ní ẹ̀mí lọ́wọ́ torí pé a lè máa ran iṣẹ́ yín lọ́wọ́ ebenezer akinsanmori ọmọ ọdún mọ́kànlélógún ti jẹ pé ní báyìí ẹ ó ti wà ní ikọ̀sù bákan náà ló ti wà ní manza báyìí lẹ́yìn tó kúrò ní italy tó ti bá wọn gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ní báyìí tó ti ń gbalẹ̀ tó ti ń gbá bọ́ọ̀lù jẹun ló ń gba àwọn ènìyàn lámọ̀ràn tó ti pé ojú òun rí tó àmọ́ lónìí inú òun dùn pé ibi tóun lòun fẹ́ dé owó èdè bẹ́ẹ̀ tí òun ti ń dé òun ti rí ẹ̀kọ́ òun ti ń gan ní ẹ̀ báyìí òun yóò débẹ̀ pàápàá jùlọ iṣẹ́ owó òun ni ẹ̀mú lọ́kùnkúndùn kẹ̀sì nílẹ̀ onílé yóò máa mú ọ̀pọ̀lọpọ̀ oore wá fún yín inú wẹ́ẹ́ rọ yín láàárọ̀ tò ní ọjọ́ sannde lẹ́sìn báyìí ọ̀rọ̀ náà níbẹ̀.
0: ìlà àkọ́kọ́ wẹ́lẹ̀ sọ́dọ̀ jẹ́ pọ́ń tẹ̀síwájú gbéyàn bá jẹ́ akọ́nimọ̀ gbá fún lórí pápá bọ́ọ̀fẹ̀ àmọ́ nọ́mbà tí wọ́n gbá ìyẹn tún jọ lálékà mọ̀ bá wí kóòtù ẹlẹ́fọ́ ẹgbọ́n rẹ̀ tó jẹ́ bọ́lá mú ibi àmọ̀ pé ìjà kàtà àwọn sí rẹ́sílẹ̀ àbí
1: ìlẹ́gbẹ̀ẹ́
0: làwọn ń ta ṣùgbọ́n tún jọ lálékà tí ń bá bọ̀ láti.

0: ma ko fe ran bolu in mo number ti n gba o kan jo lo tunu apro lati fa ori lo gbo ba n bere lowo re o mo pa fi ya tun fi da to mi toro mo ti abale re idara e toro mo ti jakadi ti a mo si box ke ku lo gbo ko so to ku card o gbo ko ro fo be a si to wa ni ipele eko fun ti ese ku o tori pe eyin na lo je pe o n da kokko pa pa julo won pe ni ola akins toro mo ti bolu afesegba international ni o lo ti wa ni se pe o to je pe to na yo si bere no jo simi to je ko bo lo je ko ja lo si papa asere to pe ni brilliant ajunute jimu no no se de on suru lere e ri awon abese ku bi ojo la liga to mo pe gandana won ni sa ti asan yo yo fi gagbara pelu sita isbahili lori toran ti abi ojo bakan na amusa rodiatu obirin ile o ati amusa un raimatu ano ti jakadi awon obirin pese o won yen de bi odo e ma ko ruko won le o to pe Nigeria ki isa azara ti sita ismail oda pe mo ti mu yen na bakan na sofia ni ma gbianjo won ati kadura won de won fi da batani olodun jo lo sara ra won lai gbagbe dioti ati kola jelili ati sai ano fi gbagbagba lori toro ti kikan won se nkan sara se alhaji olaji so pe sa gbeka yan bagbam ni abale rida ati mu ti bolu afese gba ato mu ti bolu yodo mo kan se o kon test wa dudu re
1: be ni kokon nu be ro ile se bond fm 2.9 na lo nte so mo tu pada lo tinu be royin the nation la ro to ni bi ti agbari jopo awon gomina ni ipinle kaakiri orilẹ-ede yi iya ipinrindinlogun to fi kan eluluwa abuja ni won ti parapọ so wipe awon ti setan lati ri daju pe awon se agbekale eto kan eleyi tawon pe ni national nutrition intervention fund pataki eto yi naa ni pe awon emilebi se arun jeje ohun ati pe ohun eyan je ounje to dara lo dara fun ara to ma jara lojo won ni pe won fe gbeka lati daju pe ni gbogbo ijojoba ibile to wa lorilẹ-ede nigeria eto le ni ogorun lo ati gbogbo koro kan dun ni ese kuku lawon lori daju pe to won ba se agbekale eto yo ri daju pe yo ma se ìrànlọ́wọ́ fún oúnjẹ jíjẹ táwọn èèyàn máa jẹ́ pé ebi ò kúrò nílẹ̀ wọn láwọn ṣe ìgbékalẹ̀ eléyìí láti rí lẹ́yìn ṣe pé àwọn tún fi ṣàtìlẹyìn fún àwọn iṣẹ́ takuntakun àti ìgbésẹ̀ eléyìí tí ìṣàkó ìjọba tí wọ́n lórí àlééfà báyìí tí wọ́n wọ́n sọ eléyìí níbi àpérò kan tí wọ́n ṣe ní ethiopia yóò rí dájú pé yóò máa ṣe ìrànlọ́wọ́ fún oúnjẹ jíjẹ táwọn èèyàn máa jẹ́ pé ebi yóò kúrò nílẹ̀ ṣe ìgbékalẹ̀ eléyìí láti rí lẹ́yìn ṣe pé àwọn tún fi ṣàtìlẹyìn fún àwọn iṣẹ́ takuntakun àti ìgbésẹ̀ eléyìí tí ìṣàkó ìjọba tí wọ́n lórí àlééfà báyìí tí wọ́n ṣe lọ́wọ́ wọ́n sọ eléyìí níbi àpérò kan tí wọ́n ṣe ní ethiopia ní addis ababa níbi tí gómìnà anfara ọ̀gbẹ́ni dauda lawal tó ṣojú àgbáríjọpọ̀ àwọn gómìnà ní ìpínlẹ̀ yìí nigerian governors forum lójoojúẹ̀ níbi ètò ọ̀hún ló ti ń sọ èyí wípé lára àwọn ètò táwọn gómìnà tó wọn ti parapọ̀ tó wọn fẹ́ ṣe náà ni pé àwọn ti wo kí ló ń ṣẹlẹ̀ nílùú ọ̀hún rí ọ̀pọ̀ ọgbà táwọn èèyàn dẹ̀ ń sọ jù náà ni pé ibi yìí náà náà dẹ̀ rí wípé ìdí èyí náà ló fẹ́ ṣe àgbékalẹ̀ ètò national nutrition intervention yìí kó lè máa ṣe ìrànlọ́wọ́ ní gbogbo káàkiri ni o kò sí pé ìwàlẹ́yà kan lẹ́kùn kan gbogbo kíbi tó bá ṣe ọ̀tọ́ orílẹ̀-èdè nàìjíríà ló wà wọ́n máa ṣe ètò yẹn kalẹ̀ yóò máa ṣe pé tí ó bá sọ oúnjẹ ń bì kan wọ́n gbìyànjú láti rí pé ó báwo làwọn ṣe lè pèsè oúnjẹ tó wọ́n fún àwọn èèyàn àwọn tó nílò àwọn àgbẹ̀ bí wọ́n nílò ìrànlọ́wọ́ owó báwo làwọn ṣe lè fún wọn ní owó tó wọ́n nílò yìí kó lè jẹ́ kí oúnjẹ kó pọ̀ sí láwùjọ láti fi àpérò náà tí wọ́n sì ṣàlàyé pé ó ṣe pàtàkì káwọn ṣe lè torí pé tẹ́lẹ̀ oúnjẹ tó oúnjẹ bá ti jẹun tó lálàáfíà tó lókun yóò lè ṣe iṣẹ́ míì tó yẹ kó ṣe wá bẹ̀rẹ̀ gbogbo àwọn tó rọ̀ kàn àtàwọn tó yẹ kó wọ́n làmìlaka láwùjọ kó gbìyànjú kí wọ́n fi ọwọ́ kún àwọn kí wọ́n sì ṣàtìlẹ́yìn fún àwọn lórí ètò yìí torí pé ètò ìṣàkóso ìjọba ààrẹ Bola Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ ètò òun náà ló ń gbéṣẹ́ wọ́n wá ń wò pé àwọn náà ń ṣètò ní ìpínlẹ̀ àwọn àmọ́ èwo làwọn tún rọ̀ lè jọ gbárìjọ pọ̀ táwọn lè jẹ́ pé yóò mú àlàáfíà ìdẹ̀kùn àti ìrọ̀rùn bá àwọn orílẹ̀-èdè Nàìjíríà ọdún lórí ẹ̀ pé ṣé ní ti ètò oúnjẹ jẹ́ ká mú jùjọ ó ṣe pàtàkì torí pé láwùjọ tá a bá ṣe àgbékalẹ̀ ètò yìí yóò máa ṣe ìrànlọ́wọ́ tó olúkálùkù pé ìrànlọ́wọ́ táwa nílò ní ìpínlẹ̀ Èkó lẹ́tọ̀ sí tọ́ma nílò ní ìpínlẹ̀ Èkìtì nídìí èyí olúkúlùkù yà wò lágbára mi ìpínlẹ̀ mi tí mo wà kí ni ọ̀nà tí mo fi lè gba àwọn èèyàn lọ́wọ́ láti ri pé wọ́n rí oúnjẹ jẹ ebi ò pa àwọn èèyàn ìdí rèé táwọn àgbékalẹ̀ ètò yìí nọ́wọ́ ẹ̀rọ nation ni wọ́n ti ń ṣàlàyé nígbà tí wọ́n lọ sí Addis Ababa níbi ètò
0: kòkó náà lọ sáré bọ́lá náà lọjọ kó ń tẹ̀síwájú wọn ní bàbá dá sí sílẹ̀ tí ọba sáríyá ọjọ́ ìbànújẹ́ bá gba pòfáyọ̀ tó bá dúró ti ní ọjẹ́ ká gbàgbé àrùkà wọn ní kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kóró balùwẹ̀ ìdìbò anábì sí ni ká máa ṣe bí gbàtọ́ yẹ pé ọ̀la aláàkú torípé ọdún wàhálà láti wọn náà lọ jẹ pé a padà sí wọn tó wá ní kákúlọ ọmọdé kọyẹ ní ọ̀sẹ̀ ju ká dàgbà rọ nílọ jẹ́ ká tó kọjá lọ sí àwọn ìjọba ìbílẹ̀ ìrogún ìdàgbà ìpín mẹ́tàdínlógójì wà ní ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ Sùmúrẹ́rẹ́ o ìbanilọ́kànjẹ́ o ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Sùmúrẹ́rẹ́ ọ̀gbẹ́ni Sùlàmù Yusuf ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn fún ẹbí ó darí àwọn òṣìṣẹ́ lábẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Tajudeen Solanke.

0: Sátidé Sátidé abala àgbéyẹ̀wò fún ti àárọ̀ ẹjọ́ tó bá bí ọdún nípa bí ó ti dàgbà rẹ̀ sí.
1: Mo sọ ní a fẹ́ ká gbéyẹ̀wò láàárọ̀ tòní. Òun náà tó ní ṣe lénìí náà ni àyájọ́ àwọn ọmọ obìnrin.
0: Ọmọdébìnrin jákèjádò àgbàláyé. International Day of Child Pastors. Gbogbo sì lọ́mọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Àtọkùnrin.
1: Àtobìnrin.
0: Ọlọ́run ọba yóò bá ní wo àwọn ọmọ wa. Wọ́n ní kò sí nǹkan kò ní ṣe tó bí òde ṣe. Ní agbára ọlọ́ba wọ́n jẹ́ èèyàn pàtàkì ní àwùjọ jákèjẹ́ àgbà láyé. Ojú wo lẹ fi wò ó lórí nǹkan wọn ti abalẹ̀ ètò ẹ̀kọ́ lórí nǹkan wọn ti ìfọwọ́ àti ìròyìn lágbára àti àbùjọ ṣe wà fún àwọn ọmọbìnrin wa pàdùnú ìtọ́rọ̀ ọmọ ti ìgbéyàwó láàrin àwọn ọmọ wa.
1: Àwọn ọmọ kékeré ká máa fi lọ ṣe kókó lásìkò tí kò tí ì tó.
0: Àwọn tó yàrá pènijà fún ti iná nǹkan ní orílẹ̀-èdè wa Nàìjíríà bó la ṣe ń ṣàtìlẹ́yìn fún wọn. Ètò bá a ṣe ń kọ́ni fún ti ẹlẹ́kọ̀ọ́dé kí ni ìjọba ń ṣe lọ́wọ́ níjọba lè ṣe. Ìrànlọ́wọ́ náà lọ́jọ́ pé àwọn lọ́ba baálé ọkọ àti òbí àta lágbàtọ́ tó jẹ́ pé ẹ̀tọ́ àwọn ọmọ ìwọ̀n òfin ní fi dùn wọ́n gbogbo lọ́mọ
1: lẹ́yìn yóò jẹ́ káwọn ọmọbìnrin náà kán lè kó gba kán ṣe kán takàn ń bọ̀ tó bá wà tán bá ti

0: àwọn tán tọrọ tọrọ ọlọ́run fún wọn o.
1: Ọlọ́run
0: ẹ ti lè gba dúpẹ́ náà wọlé já mú ilé bọ́bá sí wọlé àmà mú
1: àbọ̀ ní ẹ̀kọ́ ọlọ́run ló bá wa tó. I'm going to start.

0: tẹ̀síwájú.
1: Ẹ kojú mọ́ orúkọ mi 13 page. Ẹ káàárọ̀ sáà.

0: kẹrìkẹ ẹnibọdẹ tó rojú kòkó báyìí
1: ojúmọ ṣùrí tí àwọn tí máa bọ jẹ
0: ohun ni ṣe
1: ẹnibọdẹ ọbọ ṣe ní fùrù kọkọ bí ẹni pé lè sòkìdí lẹ gbọsùn yóò rò pé ní sẹkìdí ló ń kọ lọsẹdẹ eré lánàá bẹẹ kẹ òkè tẹyẹ ò ní ti ìpàdé ọnà tí ò ti parí wọnú bí èkó ló tó fẹnu kan
0: yìí
1: àìsàn
0: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa yóò tó gbóúnjẹ alẹ́ rẹ jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gbogbo ara títa jẹ ara títa ara yín kí bàtà abọ́lẹ́sàn ọmọ ènìyàn kò fún ọ kẹ́lò máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ṣara tó ń buni so bàbá òkè o lè nígbò jẹ àtúrà lórí èyíkéyìí àìsàn bí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Plex ládojúkọ Deeper Life Church Jakande Gate Egbero ìsọlọ ìpínlẹ̀ Èkó 08094471143 08094471143 bàbá òkè o elégbòogi dẹbẹdẹrẹbẹ.
2: Yorùbá ní bá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi kọ̀kọ̀ tó ń tókọ́ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé egbò àti oje igi iṣẹ́ ṣe a ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn bílẹ̀ ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí ni ìdí àṣàmọ̀ ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa bàbá ẹ bá mi kí ara lè dárúkọ yín.
3: ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni tàbọ̀rọ̀ ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o.

0: òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba ọ̀nẹ́ fi gbogbo wa sílẹ̀.
1: bàbá òkè o a mà tún rí yìn.
0: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́ ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa kàn yí pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀ ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́ lórí nǹkan ẹyọkan ṣoṣo òun náà ni ṣara.
1: kí ni nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara.
0: ẹ ṣeun atọ́kùn ìlàkà yìí ò ní dàrú.
1: àṣẹ.
0: àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé tí wọ́n ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí a máa ṣàkóbá fún ìṣúná ara. ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ṣe àládà rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìṣúná ara. ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó a máa ṣàkóbá fún ìṣúná ara. ohun tá a ṣàbẹ̀rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. tó bá sì ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. gbogbo ẹ̀ sì mọ̀ pé bàbá òkè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. lórí àìṣe iṣan tó bá ti wọnú ara a máa fa àìlèṣe déédéé fún ọmọ tá à ń pè ní ìdákọ́lẹ̀. ìwọ ọmọ ọkùnrin tó wúra ẹ dáadáa tó láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. àbí ìwọ tó jẹ́ ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ́ lè ṣe ojúṣe rẹ. mo nítọ́ bá ti nípa ìnípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. dìde náà bọ̀ wọ́pọ̀ bàbá òkè o ní shop number 10A oyè kọ́là sá opposite deeper life church ní jákàndé ìsọlọ road bẹ́ẹ̀ ni bàbá òkè o wà báyìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 0226134 08022614442 ọmọ ọdún mélòó ni wọ o tí ì ju 40 years lọ o tí ì ju ọmọ 50 years lọ o tí ì ju 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti dàtọ̀ ẹ̀. mo ní tọ́ bá wá bá bàbá òkè o ìwọ ló mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwọn ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. lórí iṣan ara tí bàbá òkè o ń sọ pé nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan fúnra mi rí ni tí mo sì lọ sí ogun lórí nǹkan yìí tí nǹkan yìí ó lọ yóò tún padà wá. nígbà ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé a ń bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti tó mú kó ń bẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní kande gate ti ìsọlọ road ibẹ̀ ni bàbá òkè o bàbá yìí pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471113 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613440 08022613442

0: àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ń ta obìnrin rẹ síre tó jẹ́jú pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó ṣùgbọ́n kò ní lágbára láti sin ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ará òde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú rántí tẹ ará ònìyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kà sí bàkẹ́wò láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá bàbókẹ́wò ọgbà pọ́lọ́n bẹ́ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
0: bàbókẹ́wò ti pín nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti palára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní iṣan ní wáyà nínú ara tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó máa lọ tó nínú iṣan inú ara bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeé ṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ èmi yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn kẹrin ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbo àbí kínú ara bẹ̀rẹ̀ sí tàyàn kórì máa fún ẹlòmíì ẹlòmíì rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wúni ká tẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ́n ẹsẹ̀ sílé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so yapa kó máa fà yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú àjò orí bí wọlé tó nínú àwọn iṣẹ́ ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tọba dodo bàbókè wọn gan gbà pé ní ọlọrun bẹ lẹyìn bàbókè o nítorí bàbókè o mọ nǹkan ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọlẹ tí kò ní ọmọkùnrin lè sojúṣe déédé àbí tó máa sọ ara di ọlẹ tí kò ní rìn déédéé dáadáa tí kò ní jẹ kéèyàn lè gbẹsẹ déédé kísàlẹ ó máa kàyàn kẹyìn máa fàyàn ọpẹ yìí kó máa roni gorogo orúkú kó bẹrẹ sí ru ẹlòmíì tọba ti ní ìpèníjà yìí pẹ̀lú ọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà gbà pé ń bẹ lẹ́yìn bàbókè o ní ṣọ́ọ̀bù nọmba 10A oyè kọ́lá plus níwájú deeper life church ní jákàndé.

0: 080-22-61-3442. It's 080-22-61-3442.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gun, ẹ wá fún ajẹ́gun. Ṣùgbọ́n mo rí i pé èyí máa ń fi nǹkan kan kún ajẹ́gun tọ̀dọ̀ tín pé ajẹ́gun àdáyébá. Ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gun lásán àti ajẹ́gun àdáyébá ni? Àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gun tọ̀dọ̀ tín?
0: Atọ́kùn, ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọpin tó púpọ̀. Ajẹ́gun àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa bàbá tó bí bàbá mi ló ni ajẹ́gun yìí, nítorí pé ọdẹ ni wọ́n nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé. Wọ́n ti sàsọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ni kẹ gbélé lọ́wọ́. Àdìtú tó ń bẹ nínú ajẹ́gun àdáyébá tiwa tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gun àdáyébá kò ní wọ́n pè nù.
1: Kábíyèsí Elédùmarè.
0: Tó fi já sí pé ní mo ti ná gbára, mo ti ná gbòòrò, mo ti lọ wá, mo ti lẹ̀yìn. Tó bá dọ́dọ̀ bàbá òkè o, àwọn náà máa rí i pé Ọlọ́run ń bẹ lọ́dọ̀ bàbá òkè o, tọ́rọ́ ló ń bá wa ṣe.
1: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òpó. Ẹ wá farabalẹ̀ pé.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè òsì 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022694471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613422 08022613442 shop number 10E Ikola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gbin Sọlọ Road ibẹ̀ ni bàbá òkè wà. A sì ní ẹ̀rọ ìgbàdé yìí tá a máa fi ṣe àwòṣẹ̀wò fún àwọn èèyàn tí wọn náà mójú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara. Wọ́n sì máa rí àwọn ìpè bàbá ìṣàn kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà àgbo tiẹ̀ náà níṣòro sí. Bàbá òkè ó ti wá wà ní number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Kande Gate ti Sọlọ ibẹ̀ ni bàbá òkè wà.
1: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo tó bá ti dé Jákàndé Gate pé ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀chì ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀. Ìwọ ṣáà ti wọbẹ̀ bèrè shop number 10A ni bàbá òkè ó kalẹ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 0094471143 08022613442 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o ó dìgbà kan ná.
2: Àìsàn tí yóò ju wa lọ.
3: Àrí kẹ́ríkẹ́ inú lóde tó rojú kòkó báyìí.
4: Ojú ló ṣì rí tí àwọn tí màá bọ́ jẹ́.
3: Ohun mo ṣe.
4: Ẹni bá rí ọbọ ṣe ilé fùrù kọ̀kọ̀ fùrù kọ̀kọ̀ bí ẹni gbé olè sọ kìdí lẹ̀ ká tó sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kọ́ lọ sí ìdílé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sí ọ̀nà. Ṣé o ti ká rí wọnú bí èkó ló tó fẹnu kan yìí?
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan. Èmi wá ni ti ṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún pé kẹ lọ mójú tó rárá yín? Ẹ̀ta ò fọgá màkà rí o. Ó rí egbògi bàbá òkè ihò.
3: Ìwọ lẹ́fọ̀sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò. Kọ́ mara yóò tó gbọ́n jà lẹ́ẹ̀rẹ́ fún rẹ̀. Ọ̀pẹ́ yìí tó ń roni gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yúwú. Kígbà táwọn bá lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Kẹ́rọ máa ṣẹlọ sérésére tàbí tó pọ̀ lápọ̀jù. Ìyá tó ń bu so. Bàbá òkè ihò lèmi kò já tura. Lórí èyíkéyìí àìsàn tàbí àwọn tó fẹ́ dànù gúnlẹ̀. Bàbá òkè ihò kalẹ̀ sí Shop 10A Oyekola Shopping Company ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọlọ Ìpínlẹ̀ Èkó. Ẹ̀kọ́ 08094471143 08094471143 Bàbá òkè ihò elégbòogi débẹ̀.

0: pọ̀ ní tàwa èmi àjọbíẹ̀wé ló sọ fún pé ẹ má gbọ́ wa o.
1: Olúkúkẹ́ Solomon tún ti dé àtọ̀tún ètò mìíràn dé.
2: Gbẹ́gbẹ́gbẹ́.

0: tó pọ̀ ní àǹfà fún ìlera pẹ̀lú ọ̀pọ̀ èròjà tó ń ṣe ara lóore. Ní èròjà iron tó ń ṣiṣẹ́ fún àlékún ẹ̀jẹ̀, dídènà àìtó ẹ̀jẹ̀ pàápàá jùlọ, pípèsè ẹ̀jẹ̀ pupa ìyẹn red blood cells. Iṣẹ́ àti ìwúlò ewúdú pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ó ní àwọn àkóónú bíi dietary fiber, vitamin A, C, E, phosphorus, potassium, magnesium àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹdun tó wọn 100 gráàmù ní 32 sí 130 calories, àjíǹde ara, àwà ní agbára Ọlọ́run ọba. Kákọjá lọ sọ́dọ̀ onímọ̀ tí a bá padà dé, bàbá òkè wo máa wà ní ìkàlẹ̀ ti sọ fún wa bí iṣu ara wa bó ṣe lè máa gbá yági yégégé. Taoreed Abdullahi, ìwọ náà máa mọ̀ bó ṣe máa jẹ́.
1: Ẹ káàbọ̀ padà ìpàdùn tẹ̀síwájú iléeṣẹ́ Bond FM 92.9 onímọ̀ oúnjẹ tuntun wà nílé agbára.
2: Ẹ káàárọ̀ máa ẹkáàárọ̀ gbogbo ara ní.
1: Orúkọ yẹn lẹ́kùnrẹ́rẹ́ máa.
2: Orúkọ mi ni Esther Ìwọlé, akọ́ṣẹ́mọṣẹ́ nípa ọ̀rọ̀.
1: Ewédú eléyìí tí a mú ẹnu bàyẹ́, a ní pé ṣé lóòótọ́ ni pé ewédú lè ṣe ìmúwálẹ̀ ìpele ọ̀rá èyí tí ò da àti ṣe àfikún eléyìí tó da?
2: Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi ọ̀rá wà, a ní ọ̀rá tó da, a ní eléyìí tí ò da tó lè wọ inú ara wa. Ṣọ́ra bí ewédú ṣe wà yẹn, ó ní ọ̀rá kan tá a máa ń pè ní omi-gastric acid, eléyìí jẹ́ lára àwọn ọ̀rá tó da tí èèyàn máa jẹ. Omi-gastric fatty acid yóò wà nínú ewédú dáradára. Ọ̀pá bá jẹ́ àrí wípé bí èèyàn bá ṣe ń jẹ ó dáa, bẹ́ẹ̀ ni ọ̀rá tí kò dá ní àgọ́ ara ló máa máa lọlẹ̀. Tí bàbá ṣe ń jẹ ewédú sí ni omi-gastric fatty acid ara wa ló máa máa pọ̀ sí. Ìkéjì àti ó dára, ara máa mú àmú wọlẹ̀ wá sí ọ̀rá tí ò dá ní àgọ́ ara.
1: Mímu ewédú ní tútù, ǹjẹ́ ó ní àǹfààní?
2: Ẹ̀ṣẹ̀ ewédú bó ṣe wà yẹn, ó ní àwọn ajílẹ̀ ní mímú, vitamins àti minerals, àtàwọn tí a máa ń pè ní antioxidants púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Tó ká bá mú ní tútù, wọn àwọn ajílẹ̀ kan wà, vitamins kan wà, tó ká bá ti tò wọ́n, tó bá ti rí iná. Heat máa ń pa, ooru máa ń pa wọ́n. A máa ń pè wọ́n ní heat ní vitamin.
1: Tó
2: ká bá mú ewédú wa láìsè, ó dára. Ṣùgbọ́n àwọn ewébẹ̀ tó yẹ pé ewédú jẹ́ kan lára wọn, a máa ń pè wọ́n ní phytochemicals, antinutrients tó wà nínú wọn tó yẹ pé tá a bá sè wọ́n. Àwọn antinutrients yìí kò ní kí iron náà wọn kó ṣe, ṣùgbọ́n ìmọ̀ ìwádìí wa ti sọ fún wa wípé antinutrients ewédú kò pọ̀ rárá kékeré ni. Tó yí wá túmọ̀ sí a lè mú ewédú wa ní tútù. Tá a bá mú ní tútù, àwọn àǹfààní vitamin pé ooru lè pa àárín wọn rẹpẹtẹ tá a bá mú ní tútù fún àwa.
1: Wọ́n rí kà pé ewédú ní vitamin B9 tí ó lè ṣe ìrànlọ́wọ́ dín ipa àti ní jẹjẹrẹ kù, ṣé bẹ́ẹ̀ náà lórí mà?
2: Ẹ̀ṣẹ̀ vitamin B9 tá à ń sọ yìí a máa ń pè ní folic acid. Iṣẹ́ tí folic acid máa ń ṣe nínú àgọ́ ara especially fún aláboyún, ó máa ń ran ọmọ tó ṣẹ̀ ń develop nínú. Number 2, folic acid jẹ́ anti-inflammatory tí ó pé ó máa ń dènà ìsàn jẹjẹrẹ nínú àgọ́ ara. Ọkọ tá a dẹ̀ rí kà ní àwọn ìwé nínú iṣẹ́ àwọn iṣẹ́ tí àwọn èèyàn ti ṣe, ó sọ pé vitamin B9 tá à ń sọ yìí tó yẹ pé folic acid ó wà lọ́pọ̀lọpọ̀ nínú ewédú. Tó ká bá mu ewédú àti ká bá ń jẹ folic acid inú ìwé vitamin B9, ó máa ń dẹ́kun ara wíwú which is anti-inflammatory. Ó máa ń dẹ́kun jẹjẹrẹ inú ìfun, a máa ń pè ní colon cancer, kí jẹjẹrẹ inú ìfun, jẹjẹrẹ ọ̀nà ilé ọmọ, a máa ń pè ní cervix, cervical cancer. Ó máa ń dẹ́kun lung cancer too nítorí folic acid tá à ń pè ní vitamin B9 tó wà nínú ewédú yìí.
3: Àríkẹ́ríkẹ́, kí ló dé tó rojú kókó báyìí?
4: Ṣọ́ṣì rí, ṣé àwọn tí màá bọ̀ jẹ?
3: Ẹni mo ṣe.
4: Ẹni bá rí ọmọ ṣe lẹ́fùn kọ̀ọ̀kan fún ẹni bí o lè sọ kìdí ilẹ̀ ká tọ́wọ́ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sídìí rẹ̀. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀ ẹ̀ ò ní tìtọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti parí wọnú bí èkó ló tọ́
3: fún? Àìsàn àtọ̀run yóò máa ṣe nǹkan o. Ìdí wa ni ṣíṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ́ ẹ mójú tó ara yín? Bàbá tá o fẹ́ ká máa kárí o, ó gbé bàbá òkè ihò.
3: Ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń bọ̀ bọ́ọ̀kẹ́ o. Kọ́ màrá yóò tó gbọ́njà lẹ́ẹ̀rẹ́ fúlùkù jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kí bàbọ́ọ̀kẹ́ ò lè nípò jẹ́ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ bẹ̀, bàbọ́ọ̀kẹ́ ò kalẹ̀ sí Shop 10A, Oyèkọ́lá Shopping Complex, Lado Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Igbó Road, ẹ̀pẹ̀ 08094471143 Bàbá ò pẹ̀lẹ́gbògì dẹ̀gbẹ̀ dẹ̀gbẹ̀.
5: Àlàáfíà Ọlọ́run kò máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè o, gbogbo àwọn ẹ̀ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan.

0: ìdákọ̀lẹ̀ fún wa. Tí kìí jẹ́ kí ọmọkùnrin lè sojú sí rẹ̀ dédé lọ́dọ̀ aya rẹ̀. Àwọn nǹkan tó máa fa wa yìí, àkọ́kọ́ ń bẹ̀ òní tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣan ara. Ẹlòmíì kò máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣà fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn tá a ṣàbá pàdé ara lẹ́gbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ ọmọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ tó bá ti yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa. Dépò pé ọ lè bá olúfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìde lẹ́kọ̀ọ́ máa bọ̀ wá bàbá bókè o. Ní shop number 10A Oyekola Plaza níwájú Deep Church ní Jákàndé Gate ní òkè Aba Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá o 08094471143 08094471143 lórí àìlera ọlọ́mọ mo sọ̀rọ̀ pa yìí. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi kan. Ọlọ́run tó gbé mi pàdé bàbá tọ́lọ́ ń lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tán wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin. Àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá ni ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀. Ní lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Ipala Jákàndé Gate ní òkè Aba Ìgbòrò. Tí nǹkan sára tó bá wa lágbára bákẹ́yàn mọ̀ lè dẹ́sẹ̀ gbé kárí láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí lẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà abẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí ni. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Wọ́n bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí. A ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo ntí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná. Ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ tọlọ́run ọba tó ti wá tó mú kúrò níbẹ̀ tí ẹ gangan náà ní sòro ṣe. A wà ní shop number 8A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jade Gate ní òkè Aba Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 08094471143 08094471143.
1: Ètò gbayé-gbádùn náà lè ń gbọ́n léṣẹ́ Bond FM 92. Náà ẹ̀yìn náà ti gbọ́ pàtàkì ewé dú. Ó ṣe pàtàkì ẹ̀yìn náà ẹ̀tún lò ó ẹ̀tún jẹ́ fún láti gba àǹfààní ẹ̀ lọ́sẹ̀ yìí. Àjíǹde ara a máa jẹ́ fún wa lágbára Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ náà ni o fún iṣan ara. Ìwọ tó bá mọ̀ pé iṣan ara ẹ̀ ní ìdojúkọ ètè kàn sí bàbá òkè o pẹ̀lú ewé àti egbò. Ni wọ́n fi ń ṣe ìtọ́jú tí Ọlọ́run sì ń gba ọwọ́ wọn ṣe ìtọ́jú. Ẹ̀gbọ́n bá àgbà tí transformer ọkùnrin kò bá ti mú lóko wá tí mítà obìnrin náà sì ń supply iná déédé ẹ̀mẹrin lọ́sẹ̀ kò ì tí ì pọ̀jù tí ti ẹ ò bá wá lè ṣe tètè kàn sí bàbá òkè o 08094471143 bàbá òkè o òun náà ni ẹkùn sí yàá máa lọ lọ́sẹ̀ yàá tún padà ní ọjọ́ mẹ́jọ ní ara Ọlọ́run ọba. Olóòtú mi Balikis èmi bákan náà àwùṣẹ onígbòǹgbò ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsákádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kẹṣoko pẹ́ irúkẹrẹ yóò dókini láṣẹ Elédùmarè àárín pẹ́ o kábíyèsí sà títí di ọjọ́ ìjọ Olúfúnkẹ́ Àdìsá lorúkọ ẹ̀ máa gbáyé gbádùn.

0: fúnpọ̀ gbójìdínlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú bíi mẹ́tàdínlógún rẹ pé wọ́n wà níkalẹ̀ bákan tá a bá lọ fún ti ipò gómìnà wọ́n lọ bíi olùdíje mẹ́tàdínlógún fún ti igbákejì gómìnà wọ́n lọ bíi mẹ́tàdínlógún 17 tó yẹ pé wọ́n lọ fún ìjókòó ní láwùsá lára àwọn olùdíje náà láti rí dókítà ọbáfẹ́mi amsa tìlú ẹgbẹ́ òṣèlú apc fún ti ìpínlẹ̀ èkó fún ipò gómìnà lágbàgbọ́ mo bá lajà oyè fún ti ẹgbẹ́ òṣèlú apm ẹ̀sìn ká gbadebo rose fake fún ti ẹgbẹ́ òṣèlú adc african democratic congress ọbádé akínọlá fún ti ẹgbẹ́ òṣèlú ndp adédèjì olùkọ́ bímọ tó jáde o adédọ́àtì fún ẹgbẹ́ òṣèlú pdp fún sọ́dọ̀àtì fún ẹgbẹ́ òṣèlú ndc tàbá ní ká máa wò wípé àwọn olùdìbò tó sì lọ bíi 1.2 million náà ni wọ́n dín kan tàbí ìkejì ní ìpínlẹ̀ èkó wọ́n sọ ibi tí gbogbo asáfẹ́ díje fẹ́ fún ìpínlẹ̀ náà lọ wọ́n fún ti ìpínlẹ̀ ogun àwọn ẹgbẹ́ òṣèlú bíi 13 lápẹ́ pé wọ́n wọ́n yá káìkẹ́ lórí ìdíje fún ti ipò gómìnà ní ìpínlẹ̀ ogun lára wọn láti rí olùdíje fún ẹgbẹ́ òṣèlú apc senator solomon adlamilekan adeola yayi bákan náà ladébí sí fún adc òkèwọlé ọláníyì fún àkọ́kọ́ pati awofọlá awoniyi fún ẹgbẹ́ òṣèlú aa babajide rotimi matthew fún òṣèlú apm láyé alimọ fún ẹgbẹ́ òṣèlú app adenuga ade fún ẹgbẹ́ òṣèlú bp dasa olúwaseyi fún ẹgbẹ́ òṣèlú ndp ayébọlá rotam fún ẹgbẹ́ òṣèlú nnpc mọ̀ fún ìkọ̀ọ̀dọ́ rí ni o johnson olúwasun fún ẹgbẹ́ òṣèlú ypp láìgbàgbé fúnbẹ̀ lẹ́sẹẹsẹ fún ẹgbẹ́ òṣèlú pdp fún ní kan tàbí ìkẹsẹ kókòrò òní ẹsẹ bọ́dẹ̀ bẹ̀rẹ̀ ó jẹ́ kó ń tẹ̀síwájú bí wọ́n gbà nígbà tí wọ́n pè lagos temple mọ́jà kan kankan mọ́jà wọn lọ.
1: bẹẹ
0: o kà wá kàn wọn kàn wọn.
1: ọkùnrin sí a máa lọ ó ní a máa lọ ọdọ ọdọ ọdọ ọdọ
0: ọdọ ọdọ ọdọ ọdọ ọdọ
1: ọdọ ọdọ ọdọ bákan náà nípa ṣe ń lọ láàárọ̀ tòní akíjọ náà sọ̀rọ̀ 27th women's week wa fauzia sàlàkọ́ sọ́nà olùkọ́ sí mi.
0: ẹ ṣe tẹ̀sí sọ ẹ kù sí mi.

0: ara ẹja.
1: Sọ ilera ti lọ lọwọlọ ofisi wa si n tẹsiwaju tori pe ẹbẹ pọ pẹlu kajọ kun. Ṣugbọn o ọjọ pẹlẹte naa la fi kun.
0: Ẹdinwo ni awọn oogun ti tile iṣẹ wa jade. Ọdun ni wa nibi ka fi ewe atẹgbo ṣe itọju fawọn ọmọ eniyan ti ọrun si fun wa ṣe arun sara itẹle mimojuto ti mu kọdogun ati bẹrẹ kọdi jagbọn kaduro kama le duro ka bẹrẹ kama le bẹrẹ gbadun pajẹ wọ pajẹ pajẹ ẹsẹ ara kuku ta ita tabi kọpẹ ko si ẹjẹ ninu ẹsẹ tabi ko gbara mọ kasi baba ọra laye atijọ awọn baba wa wọn kii lọrun apa bẹẹ ni wo ilasẹ dudun arin sara ta sọrọ bayii a maa sọkunrin bẹẹ lọ sobirin ọpọ lọ ti lọ káàkiri ọpọ ti lọ oriṣiriṣi ogun fẹ sọ lomi ido oniṣegun bẹẹ ni kò rí ọna abayọ má ireti ìrẹnu tó bá dé a fọ ọnà ajẹgun tó máa jẹ kógun máa ṣiṣẹ lára rẹ agbọnú ooru tó wà nílẹ bàbá wa máa fi kojú gbogbo ìtì pàǹjẹ ìṣẹ ìsara kẹsẹ tó bá ti lọgbẹ mi àkànwọ ni wọn máa ṣiṣẹ pẹrẹ rẹ ọpọ kọlẹ ìrìbùsọ méjì ìsara máa fà á sọ máa rìn wọn kú wọn kú kó máa tẹkọlọba tàbí kó máa rìn tàgétàgé kí tó fẹ ṣubú tàbí kí ẹlòmíì rìn díẹ kó máa wá ibi tí yóò fìdí lé arún sára yìí ó ti sọ ẹlòmíì di arúgbó ọ̀sán gangan ìdí òfin yàbá yìí kó a máa bọ̀ láti wá jẹ àǹfààní ọ̀sẹ̀ lera ńlọ lọ́wọ́lọ́wọ́.
2: ní nọmba 13 akínwálé street mọ̀sálàkọ́ ọgbà bus stop ọgbà ìkẹjà rúgbó èkó ní.
0: láti aago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́ ó sì lè fẹ́ pè mí 08093388. ẹyin dúdùn ìbàrá àdírúrọ owó ti ẹlòmíì tàbí ìsara fífà so ìwọ náà máa bọ ajá fani agbo ajísan orúkọ oríṣiríṣìí ni ó ìsan ìsara wọnyí àwọn mi àpè láwọká ságun ságun àbí làkúrègbè tí àìsàn ìsara yìí bá lágbára tán ó lè fa àtẹsẹ dídùn kíkan tàbí ráṣẹ tàbí àìrí oorun sùn tí wọn fa orí fífà àbàdì fún ẹlòmíì tàbí kó máa rẹ èèyàn lánàá ara títa ara jíjẹjẹ ìkẹrin káàkiri àgbèrò míì apá kan ẹsẹ kan tẹlòmíì tí a pè ní àrùn rọpárẹ tàbí àrùn atẹgùn atẹgùn burúkú kò ní fẹ lùwà ó tọra wa torí díẹdíẹ ó làwọn kinní máa ń bẹrẹ pátẹ a ó ṣe àyẹwò fún yín pẹlú ẹrọ àyẹwò gbàlódé tó máa sọ ibi táwọn àtọwọ yìí rúgọ sí nínú agbo ara rẹ ara wa ń fa àrùn sára ní

Agbanin ni mo ati iranse Olorun the venerable

sílé rẹ̀, kí sọ ohun tí ọlọ́run ṣe fún ọ ní ti pẹ̀tọ́, ọkùnrin sì lọ, ó sì ń ròyìn kálùú ìlú náà bí Jésù ti ṣe ńlá fún un tó. Ó sì ṣe nígbà tí Jésù padà lọ, àwọn ènìyàn tí wọ́n ń bà á nítorí tí gbogbo wọn ti ń retí rẹ̀. Ìkíyèsí ọkùnrin kan tí a ń pè ní Jáírù, ọkùnrin náà ran ọlọ́run wá, ó sì wọlé lẹ́bàá ẹsẹ̀ Jésù, ó bẹ̀ẹ́ pé kí ó wá sí ilé òun nítorí ó ní ọmọbìnrin kan ṣoṣo, ọmọ ìwọ̀n ọdún méjìlá tí ó kú lọ, ó sì ti lọ.

ẹ̀sìn ọkàn rẹ kó o bá agbára àti pàápàá yìí láti lè pè ọ́ ọlọ́run láti lè pè jésù wá ìgbàgbọ́ láti lè fi ọwọ́ ìgbàgbọ́ kún iṣẹ́ tí a ṣe rẹ̀.

adesso, quindi non adesso si lavora, fe ba, e poi fe,

ìdíyẹ̀mí ẹ̀kẹ́ jẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹni kan ní ọmọ tó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ tí ẹ sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀ tí ẹ sọ̀rọ̀ ọlọ́run ọ̀gá ògbó ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ó máa ń fọwọ́ kan ẹlẹ́ṣẹ̀ ó máa ń tọ́ ẹlẹ́ṣẹ̀ wá ó máa ń wa ẹlẹ́ṣẹ̀ rí ó wà orí bí òun bí ẹ̀tẹ̀ rẹ tàbí ẹ̀ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni táwọn èèyàn bá mọ ẹ̀ṣẹ̀ tá a bá ń lè máa fi ẹ̀ṣẹ̀ wa pè wá ọkùnrin adẹ́tẹ̀ yìí ó ń tiẹ̀ ṣe ó ń tiẹ̀ gbà jésù ní mo fẹ́ ó sì fọwọ́ kàn án ó sì ní ìwòsàn ìwọ náà rí tiẹ̀ tí ẹ náà ṣe ṣe ọlọ́run á rí tiẹ̀ náà ṣe ọmọ ọlọ́run á rí tiẹ̀ ṣe ká má tẹ̀síwájú níbi kàkà yín ẹsẹ̀ ìkànnì mátíù oníkẹjọ ẹsẹ̀ ìkànnì.

是是，你说是，我们用我们用卡机，是是信仰，接下来。

Euterus ilé sana ba ìdọ̀lọ́rọ̀ rẹ̀ ìyàbọ̀lẹ̀ ọkùnrin ìrìnṣà fún ní ìgbòsàn ní orí ìlérí ìgbàgbọ́ torí ẹ ti ṣe é sẹ́yìn mo sì ti gbọ́ nínú ìwàásù èyí tí ẹ ṣe àwọn ohun ẹ ṣe nínú fún mi ẹ ṣe tẹ ẹgbọ́n mi ṣe tẹ nínú that's how to pray ìgbàgbọ́ rẹ̀ lẹ́yìn ní kò ṣe gbà láàárín ìyára ó sọ pé gbogbo ọ̀rọ̀ àti àṣẹ àti àdúrà nípa ti Jésù Kristi.

0: Scienze, della scienze, della ariana, della arie, ora ti si allora ti è l'Ire di Gesù Cristo, o se mio carchi, ma ti tua nome di sé, ma ti vuoi nome di assa, ma ti vuoi ti dà nome, come lo vuoi dire.
1: Fuori la guardia, i danni o giù a ti attimeni, fuori c'è o c'è i, e le fuori i non vai, 08062748809 08062748809 Fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa, All Saints Anglican Parish tí wà ní No. 1 Bábáyọ̀jẹ́ Street, Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi, ní dédé aago méje òwúrọ̀, a máa ń ní ìsìn èdè Òyìnbó, English service at 7 a.m. Ní agogo mẹ́wàá òwúrọ̀, a máa ń ní ìsìn èdè Yorùbá. Ní ọjọ́ Ajé, a máa ń ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago mẹ́fà ìrọ̀lẹ́. Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ Rú, ní dédé aago méje òwúrọ̀, a máa ń ní ìsìn ìdàpọ̀ ní mímọ́. Holy communion service on Wednesday at 7 a.m. Ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ Rú bákan náà, a máa ń ní ìpàdé àdúrà. Ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. Prayer special prayer section. Title Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì, ní dédé aago méje àbọ̀ òwúrọ̀, a máa ń ní àkọ́ṣe àdúrà fún àwọn oníṣẹ́ owó àti oníṣẹ́ owó tí à ń pè ní kúkú iṣẹ́ mi. Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen. Title Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn fún yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní No. 1 Bábáyọ̀jẹ́ Street, Oshodi, tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ fún ni Àlfa Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti Ìránṣẹ́ Ọlọ́run The Venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́. A tún pàdé ìránṣẹ́ tó ń bọ̀ fún àkọ́tọ̀ ètò yìí. Jésù lolúwa.
0: Social media.

0: agbára Ọlọ́run ẹ darapọ̀ mọ́ èmi àti àwọn ọ̀jọ̀gbọ́n lórí ètò ìwòsàn ìrora ọkàn ní agbára Ọlọ́run tó bá fẹ́ kọjá lọ sí ilé-iṣẹ́ Bible Society of Nigeria ẹ lọ sí number 202/204 Ikorodu Road Pangrove Bus Stop lẹ́gbẹ̀ẹ́ Redeemed Church níbẹ̀ ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí yálẹ̀ nílò Married Bible Study Bíbélì ìròyìn ayọ̀ pọ́ńbélé Bíbélì ìròyìn ayọ̀ ti Apocrypha àti Bíbélì Preacher's Bible Bíbélì fáwọn oníwàásù gbogbo ẹ̀ ni ẹ wà ní ibẹ̀ lẹ máa rí láti rà ń bọ̀ ẹ lọ lórí afẹ́fẹ́ o ẹ káàárọ̀ o
1: bẹ́ẹ̀ni ọmọ lára láti kọlọdọ
0: ọmọ lára bẹ́ẹ̀lì o àwa ni àmì o
1: ẹ fún mi bẹ̀rẹ̀
0: 16 àbí
1: 15 bẹ́ẹ̀ni
0: 15 bẹ́ẹ̀ ìkẹ́ẹ̀dógún àhúdà òǹlélẹ́yò kí ni orúkọ tí àwọn aráàlú amóhùnmí máa ń pe àwọn òmìràn nílùú wọn òmìràn giant. Àwa èdè Yorùbá òmìràn èdè òyìnbó giant. Èdè òyìnbó giant àwa Yorùbá à ń pè ní òmìràn oníkálukú ló ní ìlú tó fi ń pe èdè nínú àwọn aráàlú amóhùnmí wọ́n máa ń pe òmìràn nílùú wọn ní orúkọ kan kí ló ń pè.
1: Samsung Mimu
0: ni but only 2:19-20 e ti alo ka lo gbo orin emi nigba ta ba padade out ma tesiwaju dike ko beli lo nlo lowo lowo
2: to send

0: kò sẹ́ni tá a lè fi ọwé alágbára tó dá ayé àti ọ̀run lórí afẹ́fẹ́ ta ló wà ń bẹ́ o.
1: Ẹ̀ka àárọ̀ sà.
0: Ẹ̀ka àárọ̀ o.
1: Ẹ̀ka orúkọ mi ni Akimani Fayo láti Akute.
0: Ó ga jù ẹ̀yà ara kùtò tẹ́ ìṣojú wọn nọ́mbà oníká fún yín.
1: Ẹ̀bùnmi ni nọmba 3.
0: Nọ́mbà ìkẹta.
1: Bẹ́ẹ̀
0: sà. Ó dà nọmba 3 lélẹ́yìí. Olúwa ní ìpín mi bẹ́ẹ̀ ni ọkàn mi ń wí nítorí náà ni èmi ṣe ní ìrètí nínú rẹ̀ níbo ni wọ́n kọ ọ̀rọ̀ yìí sí nínú bíbélì.
1: Ó wà nínú ìwé ká.
0: Wòlíì Jeremiah ló sọ o.
1: Jeremiah
0: ló sọ.
1: Jeremiah kọ̀ọ̀kan wà.
0: Vasí kí ni.
1: Vasí.
0: Ẹ gbà. Ẹkún Jeremiah orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún. Lamentation. Ẹkún Jeremiah 3:24. Ibẹ̀ ló wà, ibẹ̀ ló sá pamọ́ sí, ibẹ̀ là ó ti gbérí. Bond FM ní 92.9 níbi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì ti sá pamọ́ láti inú ìwé mímọ́ bíbélì. Ẹ ló lórí afẹ́fẹ́ o. Ẹ káàárọ̀ o.
2: Ẹ kọ́jà ayé rẹ̀ ló pè padà sà.
0: Ok nà o.
2: Ẹ fún mi náà bá 7 ká gbìyànjú ẹ o.
0: Ẹ jẹ́ ń wòó ló ṣe 7 yẹn ò ti lọ bá. Ó ti lọ. 8. Ó wà ńlẹ̀ o. Níbo ni ọ̀rọ̀ yìí wà nínú bíbélì mímọ́ tó sọ wípé owó tá à ná ó ní ìyá apá ó dẹ̀ lè fò lọ ó máa ń fò owó máa ń fò lọ o láti sọ àtàbá ti ní owó lọ́wọ́ ká yúùsì ẹ̀ dáadáa torí ó máa ń fò owó máa ń sá lọ. Orí àtẹ̀sẹ̀ ńkọ́. Ó pàkà sọ mi lè fún yín nìyẹn inú ìwé òwe ló wà lóòótọ́ ṣùgbọ́n níbo láò ti rí ìwé òwe kú o tátó kà látorí kìíní dé 32 yóò ti rẹ̀ wá. Tàwa ti ṣe lọ́fíìsì ọ̀gá ò ti pè wá. Tàwa wà lẹ́nu iṣẹ́ bó àti ṣe kárábù lẹ́nu iṣẹ́ ó yà gbélẹ̀. Tàwa wà lé náà yóò ti rẹ̀ wá 1-31 kẹ́tó ka gbógun o. Ẹgbẹ́ sọ fún ìwé òwe ni 23:5. Ẹ wá ka Good News Bible owó níyẹ̀ ó ń fò lálálálá ni. Ẹ lọ́ lórí afẹ́fẹ́ o. Yes, sir.
1: Yes, sir.
0: Orúkọ yóò àti ṣe ti pé wà kí lórúkọ yín o. Alàgbà Fẹ́mi Fajẹ̀mbọ́là. Oya, nọ́mbà oníká fún yín.
1: Ẹ fún mi ní
0: 10. Ó rẹ̀ kí wọ́n ti mú 10 yẹn náà. Ìkẹẹ̀ẹ́dógún ó ti mú náà.
1: 19.
0: Wà o. Ọmọ bàálù wo ni Jezebeli ìyá àjẹ́ mọ́mì yẹn tó burú gan.
1: Ọmọ ọba
0: Egypt. Tó bá di jọ́ mi ọmọbìnrin Etbali ọba àwọn aráàlú Sidoni ni. Ìwé àwọn ọba kìíní 16:30-31 ló jẹ́ ká mọ̀. 1 Kings 16:30-31 ọmọbìnrin Etbali ọba àwọn aráàlú Sidoni. Ẹ̀lọ́ lórí afẹ́fẹ́.
1: Ẹ̀lọ́.
0: Yẹ́sù. Alàgbẹ̀lú Bomi Isaac láti.
1: Akẹsàn.
0: Nọ́mbà wo nìka fún yín o.
1: Nọ́mbà 1.
0: Nọ́mbà 1 ti fò ó ti lọ.
1: Nọ́mbà 20.
0: Nọ́mbà.
1: 20.
0: 20. Parí gbogbo òbéèrè lẹ lọ fún yín. Àrídẹ́ ẹ̀kọ́. Ẹ dárúkọ àwọn tí ọkọ̀ ìgbàgbọ́ wọn ti rì ságbami ayé. Wáò. Òtítọ́ kan kò sí nínú wọn wọ́n wá dé ní ìtanù. Wọ́n wá fáwọn lé sátani lọ́wọ́ láti máa kọ́ wọn lọ́gbọ́n pé tíyín bá yín o. Kàkà fún àsìkò òtù ọlọ́run wọ́n wá dó fáwọn lé sátani lọ́wọ́ ọkọ̀ ìgbàgbọ́ wọn ti rì ságbami ayé. Àrídárun àwọn méjì ni ẹ dárúkọ wọn. Kí lẹ pé?
1: Àwọn aláìgbàgbọ́
0: méjì ni wọ́n. Yes.
1: Àwọn ìka ènìyàn.
0: Àwọn eléyìí wọ́n fi lórúkọ tó ń jẹ́ o. Ṣé sọ fún yín? Himeniu ati Alexander Alexanderu. Bẹ́ẹ̀ni, 1 Timothy 1:19-20. Bẹ́ẹ̀ni, Emmanuel àti Alexanderu, ọkọ̀ gbàgbọ́ wọn ti rí sagbami ayé. Ó lágbára. Tọ́kọ̀ gbàgbọ́ bá ti rí mo lórí sí náà. Kì í ṣe náà agbami. Ọkọ̀ gbàgbọ́ kì í rí ìṣájú ilé ọ̀run. Agbami ayé náà ni gbogbo rakàtí àwa. Ọlọ́run ṣàánú wa. Ẹ ṣe tẹ́ ẹ pé wa. Ẹ jẹ́ àtúnlọ́gbọ́ orin ẹ̀mí. À ń padà bọ̀.

ẹ̀tẹ́tíṣẹ́ ìkéde pàtàkì tí ó ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Onifit tí ó wà ní number 1 owó lẹwà street tabọ́tabọ́ agége Lagos. Ó fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye pàápàá jùlọ àwọn ará agbègbè agége láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò pàápàá jùlọ àwọn wọ̀nyí cutting edge equipment group fitness classes personal training nutritional guidance modern facilities fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07 18 16 02 23 tàbí 08 1 31 81 9010 08 1 31 81 9010 àwọn máa retí yín o.

ẹnikẹni tó bá bá wa rí tàbí tí ó lè fún wa ní information nípa àdébàt adédèjì ẹ lọ fi tó àwọn agbófinró létí ní agbègbè tí ẹ bá wà tàbí kẹ pé sórí ẹrọ wọnyí 08163003771 lẹẹkan sí 08163003771 tàbí 08134751247 lẹẹkan sí 08134751247

ọlọ́run àwọn máa lálẹ́ dẹ́ káàkiri owó ọjà àjẹwọ́ bá.

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́ yín láti ilé iṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi ààrẹ bọ́lá tinubu máa ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ètò ìpolongo ààrẹ ti ẹgbẹ́ òṣèlú apc ní ọjọ́ kẹrìnlá oṣù tí a wà yìí ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027 pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ samfara ọ̀gbẹ́ni abdulaziz yari gómìnà ìpínlẹ̀ imo hope usodima dókítà beta edu àti àwọn olóyè ẹgbẹ́ ni wọ́n retí láti kó ipa pàtàkì ètò ìfilọ́lẹ̀ ni wọ́n ṣètò láti wáyé ní gbọ̀ngàn banquet hall ti presidential villa tó wà ní abuja ọ̀gá àgbà ìgbìmọ̀ ìpolongo ààrẹ apc yari sọ ọ́ di mímọ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ ní presidential villa nígbàtí ó sọ̀rọ̀ náà ní ṣókí lójú aṣojú ilé ìgbìmọ̀ lórí ìgbaradì fún ètò ìpolongo ṣáájú ètò ìfilọ́lẹ̀ obìnrin àkọ́kọ́ sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu pẹ̀lú àjọṣepọ̀ olórí àwọn obìnrin fún ìgbìmọ̀ ìpolongo ààrẹ ẹgbẹ́ apc dókítà beta edo àti àwọn ọmọ ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ ètò àkójọpọ̀ àwọn obìnrin ní ìgbèríko káàkiri orílẹ̀-èdè wọ́n ń ṣe eléyìí láti ṣe àtìlẹ́yìn fún ìyànsípò padà ààrẹ tinubu ẹ̀wẹ̀ ètò ìfilọ́lẹ̀ ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ni wọ́n ti fẹsẹ̀ múlẹ̀ láti mọ iṣẹ́ ìgbìmọ̀ ìpolongo mú àwọn adarí ẹgbẹ́ wá papọ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ láti ṣètò ṣáájú ìdìbò ààrẹ ọdún 2027. Ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027 olóyè nínú ẹgbẹ́ òṣèlú apc ní badagry alhaji oladunjoye olatunde tí wọ́n mọ̀ sí oladun olóyin òǹdíje apc fún badagry constituency 2 fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó alhaji olatunde ṣàlàyé pé ìpinnu òun láti díje ni látàrí ìfẹ́ tí òun ní sí ìlú àti àwọn ènìyàn ó sọ ọ̀rọ̀ yìí létí oníròyìn òǹdíje apc ní adarí gbọdọ̀ dá lórí òtítọ́ ọmọlúàbí àti ojúṣe sí àwọn ènìyàn ó tẹ̀síwájú pé tí wọ́n bá yan òun òun máa lo ipò òun láti mú ìdàgbàsókè bá badagry àti fún badagry constituency 2 ní ohun ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ó tọ́ka sí àwọn ohun tí ó máa ṣe bíi ṣíṣe ojú wọn dáadáa ìrónilágbára fún àwọn ọ̀dọ́ àti obìnrin ìdàgbàsókè agbègbè àǹfààní orí òjòrí fún gbogbo ènìyàn ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tún darapọ̀ mọ́ akẹgbẹ́ wa tó bá di aago méjìlá ọ̀sán ọ̀pẹ lọ́wọ́ olóòtú tòmítọ́pẹ́ ajayi olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi a kú ìsinmi òní ọ̀pẹ láṣẹ lókè èpè
1: èdè ìmọ̀ràn lọ́dírí ẹ̀wà.

0: ọpẹ ni fún Ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣàkẹ́ ọ̀run tó tún ṣọ́ wa láti ìjẹjọ tó fún wa láǹfààní láti jẹ́ ká pàdé lórí ètò yín ètò wa ọ̀rọ̀ ṣùnùkùn lè tó má dé sétìgbẹ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 ètò tí àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bond FM gbé kalẹ̀ láti jẹ́ ká máa fojú ṣùnùkùn wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ báwo la ti lè ṣe láti jẹ́ ká rí pé ìdàgbàsókè ìlọsíwájú dé bá wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí ni ojúṣe ìjọba sí aráàlú kí ni ojúṣe ọba aráàlú kí ni ojúṣe aráàlú sí ìjọba eléyìí ni wọ́n fi gbé tó ìkalẹ̀ láti máa wò ká máa ṣe nǹkan tí á jẹ́ kí ìdàgbàsókè àti ìlọsíwájú kó lọ dé bá wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn kọ̀mọ̀nà iléeṣẹ́ wa uplifting the people and uniting the nation orúkọ mi ni Tawhid Abdullahi.
1: Iléeṣẹ́ Bond láwà 92.9 ní ìlú Ìkẹjà ní Èkó ibẹ̀ la ti ń kí yín pé ẹkáàárọ̀ sà ẹkáàárọ̀ mà ẹkáàárọ̀ gbogbo bí tẹ̀sí ń gbọ́ iléeṣẹ́ Bond 92.9 a kù sinmi òní ìsinmi aláyọ̀ sinmi lẹ́gbẹ̀ẹ́ náà ni yóò jẹ́ fún wa wá tún kí ń káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ ṣùnùkùn ní iléeṣẹ́ Bond FM 92.9 níbi tí a ti máa ń nàbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ẹni kìdí ń ṣe sọ ẹ̀ta máa ti fi ọ̀nà sí tábà fi ń fi ọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ní pé kí ẹ̀yà ara ilé kẹ́yìn náà kí ẹ bá wa dá sí kájọ wo kó lè yọgun rege fún gbogbo wa bí ìdodo ẹ̀kọ́ kí ìzàyẹ pọlá ibrahim ní orúkọ tèmi.
0: Èní jẹ́ ọjọ́ kan pàtàkì ní ìgbésí ayé àwọn ọmọbìnrin pàápàá jùlọ àwọn tó wà láti bí ọdún kìíní sí ọdún kejìdínlógún èní ni a yà sọ́tọ̀ láti jẹ́ ká máa fi ṣe ayẹyẹ ọjọ́ wọn láti máa fi wojúṣe wò pé kí nìkan tó yẹ ká ṣe láti jẹ́ kí ìdàgbàsókè tó dé bá wọn kí nìkan tá a ṣe láti jẹ́ ká rí yé pé gbogbo àwọn ìṣòro kùdìẹ̀kudẹ tó kojú wọn àmúkúrò níbẹ̀ tá a bá ń wo a rí i pé a gbọ́dọ̀ dẹyẹ sí ọmọ kékeré lóbìnrin a gbọ́dọ̀ gbógun ti obìnrin ṣùgbọ́n ọ̀nà wo la lè gbé gbà láti jẹ́ ká rí pé àwọn nǹkan kùdìẹ̀kudẹ tó kù láwùjọ tá à ń rí lénìí ta ni ká bá wí ṣé ìyá ni ṣé bàbá ni kí lojúṣe òbí lára àwọn ọmọ kékèké obìnrin láti ẹ̀ka rí pé wọ́n jẹ́ ni wọ́n jẹ́ ni àbí láwùjọ ta bá wò láwùjọ wa lénìí a rí pé àwọn obìnrin tí a rí lè rí ẹ pé wọ́n fakọyọ pẹ́ láti ibi ẹ̀kọ́ ni o pẹ́ láti ibi òwò ni o pẹ́ láti ibi iṣẹ́ ìjọba ni o pẹ́ láti ibi òṣèlú ni o a rí pé ìpìlẹ̀ tó da nǹkan tí ó jẹ́ pé àwọn òbí wọn fi sílẹ̀ fún kí la lè ṣe láti fi ìpìlẹ̀ tó da fáwọn ọmọ obìnrin láwùjọ láti jẹ́ ká rí pé ìdàgbàsókè àti ìlọsíwájú ó dé bá wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà torí lè ní a rí pé obìnrin nìkan kò ń ṣe pé ilé ìdáná nìkan ni ó wà àti obìnrin tó yẹ pé ó jẹ́ lénìí lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ọmọ Èkó Chief Judge of Nigeria a rí pé ọmọ Èkó pàtàkì ni a rí pé obìnrin ni báwo káàkiri láti rí àwọn olùkóòwò tó ṣòwò tó jẹ́ pé obìnrin ara àwọn tó wà lójú olóṣèlú tó jẹ́ obìnrin a rí káàkiri kí la lè ṣe láti jẹ́ ká rí pé àwọn kùdìẹ̀kudiẹ tó kù tá à ń rí láwùjọ ó di àfẹ́yìn tí eégún aláàrẹ fi ṣẹ́hún ni ó ti bá fojú ṣùnùkùn wọ̀ ní àárọ̀ lórí ètò wa ọ̀rọ̀ ṣùnùkùn.
1: Ṣẹ́fẹ́lẹ́ ní ká wò ó gẹ́gẹ́ bí ẹni kejì ní ti sọ ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn epo tó ga epo ńláńlá ni àwọn obìnrin tí wọ́n ń dìmú lórílẹ̀‐èdè yìí ó túmọ̀ sí wípé a kò lè sọ wípé torí pọ̀ mọ́jú obìnrin ká wá sọ wípé o ò nílò ẹ̀kọ́ àbí ká sọ wípé o ò nílò iṣẹ́ ọwọ́ àbí ká wá sọ wípé ṣòbóbìnrin ni èèyàn kan ní òbọ̀ ṣé obìnrin ṣé òun náà kò lè dá túbọ̀ ẹbí sí tiẹ̀ ní ààyè ọ̀tọ̀ nígbà tó jẹ́ pé òun náà ti dá dúró tó ti ní nǹkan tó jẹ́ wípé ó lè fi jẹun lọ́jọ́ iwájú. Ẹlẹ́ẹ̀kejì ni ẹ jẹ́ ká wọ àwọn kùdìẹ̀kudiẹ tó ń bá àwọn ọ̀dọ́bìnrin wa àwọn ọmọbìnrin wa kékèké ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ló jẹ́ wípé wọ́n fi wọ́n ṣe àwọn iṣẹ́ kò tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn sọ fún wọn wípé iṣẹ́ wà níbí báyìí ẹ kó àwọn ọmọbìnrin yín wá wọn á máa lọ lópin ìgbà tó jẹ́ pé wọ́n bá ti ń fowó ránṣẹ́ sílé pé àwọn yín ló ń ṣiṣẹ́ owó tẹ̀ fi ránṣẹ́ sílé yìí o táwọn fi ránṣẹ́ sí yín yìí o ẹ máa ná ti yín wọn mọ bí ohun tí ọmọ yìí ń kojú ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dé lóhùn sàn kan tó ń kojú kí ni àmọ̀ràn yín fún àwọn òbí báyìí tó jẹ́ pé wọ́n fi ọmọ obìnrin sílẹ̀ wọ́n wò wípé ó ti tó mú owó wá fún wa wọ́n rí bí nǹkan èlò tó jẹ́ pé òun náà ó ti tó mú owó wá fún wa ọ̀pọ̀lọpọ̀ dẹ̀dẹ̀ wọ́n tún fi àwọn obìnrin wọn sílẹ̀ wípé lọ́dàrẹ̀ tọ́ àwọn ti tú ẹ lọ́dàrẹ̀ tọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ kọ ní gbogbo ìṣòro táwọn ọmọbìnrin ń là kọjá òun náà ni a ní kí àgbéyẹ̀wò bí gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ayẹyẹ àwọn ọmọdébìnrin get in the international guest child lagbaye loni ti orile ni Nigeria na darapo mo 070 bo te ko an to mo ero ba nso ro yen ti n pe 070-63-161-916
0: 070-63-161-916
1: ekaro sawo
0: ese ma ki mi le ni ara ato emi mo ti dobirin le ni bayi tori pe obirin le iya mi obirin ni yawo mi tori mo ti dobirin le ni bayi
1: ese gan e fi wole an gba yin so aruko yin mo ye ti pe
2: Hmm. Oh, wow, you know, wow.

0: FM 92.9 ìfẹsọwọ́pọ̀ kárí ayé lọ́kọ̀ọ̀kan èjèèjì àwọn ètò wa ó ń tẹ̀ ẹ́ síwájú. Aago 11 lọmọ oníkangó la máa lọ sórí ètò ẹkú ìsinmi pẹ̀lú Alhaj Musibau Alade Baba Ize tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ Apèdè àti Àràbà Ìdérò. Wọ́n jọ wà ní ilé agbára níbí ni o láti mú ètò ẹkú ìsinmi wá sí etí ìgbọ̀nyín àgbọ̀dún.
1: Ètò ẹkú ìsinmi ní iléeṣẹ́ rédíò Bon FM 92.9.

0: ètò pàtàkì kan tá pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán. Ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yànnà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Bẹ́ẹ̀ ti ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálẹ̀ ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ni ètò lágbègbè wa máa ń náwó ọjà irindé. Atọ́kùn ètò ni Nuruddin Oluyege
1: pẹ̀lú Wasil Salaudeen ọmọ tó mọ̀kọ́lọ̀ Lékè Ìgbàjù láì gbàgbé Mutiu Abdullahi.
0: Olóòtú ètò ọ̀run ni
2: Abiodun Èlú Gbajú.
0: Gbogbo èyí tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹ̀ka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa. Ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
2: 08034093731
0: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ń ṣàmójútó agbègbè wa ẹ má mí sí ẹ.

rahmatullahi ta'ala wa barakatuh. Ìròyìn ayọ̀ leléyìí fún gbogbo mùsùlùmí pàápàá jùlọ àwọn afẹ́dọ̀ jákèjádò àgbáńlá ayé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Sheikh Ibrahim Iyas International Conference máa wáyé nínú oṣù kejìlá ọdún yìí tí gbogbo afẹ́dọ̀ sì ń gbáradì lábẹ́ àkóso bàbá wa àgbà Maulana Sheikh Salis Alao Adenako Grand Khalifa fún gbogbo tó ń jẹ́ tìjàníyà ilẹ̀ Yorùbá bàbá wa àgbà ọlọ́lá wa Sheikh Mahi Ibrahim Iyas Rọ̀dí Allahu Ta'ala Anu tí wọ́n jàn lóǹtẹ̀ kì í wá ṣe lórí ọ̀rọ̀ ẹnu lásán wọ́n kọ̀wé ránṣẹ́ ni lẹ́yìn tí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run níbẹ̀ náà lọ ti ránṣẹ́ àlàáfíà ìbùkún àlékún ìkẹ́gẹ̀ fún aṣíwájú ẹ̀dá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹbí oníṣẹ́ ńlá àti gbogbo àwọn tó tẹ̀lé tó fi dórí gbogbo mùsùlùmí àgbáńlá ayé àti gbogbo ẹni tó jẹ́ ìjọ tìjàníyà fẹ́ìdọ̀ nílẹ̀ Yorùbá Edo àti ìpínlẹ̀ Delta ni bàbá wa Mohi Ibrahim Niyas sọ pé kíkẹ́ ọlọ́run àtọ́nà ọlọ́run kó máa bá wà wọ́n sì fi rinlẹ̀ pẹ̀lú àwọn dùn láti pe àwọn síbi àwùjọ ńlá nì tí a gbèrò wípé yóò gbé ògbó fáídọ̀ ga ìyẹn International Conference of Sheikh Ibrahim Niyas tó máa wáyé ní ọjọ́ 18 ọjọ́ 19 àti 20 oṣù kejìlá ọdún 2024 18th, 19th, and 20th December 2026 lábẹ́ ìdarí ẹni àpọ́nlé Khalifa ilẹ̀ Yorùbá Sheikh Muhammad Salis Adenako inú ẹni kìí dùn kápá mọ́ra Sheikh Mohi Ibrahim Niyas fi ìdùnnú wọn hàn lọ́pọ̀lọpọ̀ fún ìgbésẹ̀ àlùbáríkà àti ìsọdọ̀tun yìí tí ó jẹ́ kí ògo fáídọ̀ Ibrahimiyya túntọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé níbi tí oríṣiríṣi àwọn ènìyàn yóò ti péjọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní gbogbo nǹkan tó ti jìnà tẹ́lẹ̀ yóò sì súnmọ́ra wọn nínú ìfẹ́ àti ìṣọ̀kan nítorí pé eléyìí jẹ́ ìgbékalẹ̀ láti fi ìpìlẹ̀ rere lélẹ̀ pẹ̀lú òótọ́ ìfẹ́ àti láti sọ ọmọ ìyápọ̀ nínú ọlọ́run ló mú Sheikh Ibrahim Niyas tòní kéde fún gbogbo àgbáyé pé àti apá àtitan ni àwọn fi faramọ́ àpérò tí wọ́n gbé kalẹ̀ yìí ọwọ́ arọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá nífẹ̀ẹ́ Maulana Sheikh Al-Islam Ibrahim Niyas ní gbogbo àgbáyé wípé kí wọ́n má dá àwọn elétò dáa kí oníkálukú dìde gírí ká sòwọ́pọ̀ pẹ̀lú ìṣọ̀kan láti lówó nínú àṣeyọrí ìjókòó náà pẹ̀lú agbára owó ìmọ̀ràn àti dúkìá eléyìí tí ọlọ́run ọba ńlá bá fi jìn kí wọn pẹ̀lú àdúrà kí àpérò náà lè wá sí ìmúṣẹ ẹ jẹ́ ká sòwọ́pọ̀ lẹ́ẹ̀kan sí kí ọkàn wá sì papọ̀ torí wípé níbi ìsopọ̀ omi àánú wà níbi kí àpíyà òun ni ilé kókó wà wọ́n sì tún fi rinlẹ̀ fún gbogbo ènìyàn wípé bí ismila àwọn máa balẹ̀ sí ìlú Èkó ní ti ẹ̀mí àti ti ara ṣùgbọ́n tí ọlọ́run bá mú sábàbí ìdènà kan wá ẹni tí gbogbo wọn máa rí níkàlẹ̀ tí ó máa dàbí wípé Khalifa àgbà Sheikh Mohi Ibrahim Niyas ló wà níkàlẹ̀ ni wọ́n máa fi ṣọwọ́ yóò sì máa jẹ́ ìbùkún fún ìjókòó náà wọ́n gba oníkálukú ọmọ fẹ́ìdọ̀ nímọ̀ràn láti bẹ̀rù ọlọ́run ọba àlá nínú gbogbo ìṣesí wa ẹ má gbàgbé ọjọ́ 18 ọjọ́ 19 àti 20 oṣù kejìlá 18th, 19th, and 20th December 2026 ní kọ́fẹ́ǹsì yìí máa wáyé bí ismila lábẹ́ àkóso bàbá wa àgbà Maulana Sheikh Muhammad Salis Alao Adenako the Grand Khalifa tìjàníyà nílẹ̀ Yorùbá Edo àti Delta State olùgbàlejò Maulana Fadilatu Sheikh Aminullah Abdulsalam Akosile Rọ̀dí Allahu Ta'ala Anu Khalifatul Khulafa Fẹ́ìdọ̀ tìjàníyà Lagos State.

Yes.

Now, mama, maybe some more.

0: kílẹ̀ tó kọ́ ilé ẹ̀kọ́ sí alàgbà simple.
1: Simple láti bè.
0: Ṣé ẹ farabalẹ̀ gbé ètò yìí láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀?
1: Bẹ́ẹ̀ni,
0: bẹ́ẹ̀ ló farabalẹ̀. So, a sọ pé a lọ síbi òpópónà pé wọ́n ń dá mọ́tò dúró. Ibi tá a lè pa àwọn agbófinró sí. Bọ́yá ẹ jáde láti kan sí èkejì. Ẹ orí gbé lọ́nu mọ́tò àpò àkọ́kọ́ bọ́yá pò yín lọ́rẹ́ ju àpò kejì tẹ́ ẹ kówó sí. Èyàn sáré pẹ́ nìkan tẹ kí ni mo ní àpò. N tá à ń sọ nìyẹn o, kì í ṣe pé a dá mọ́tò dúró là ń sọ níbí báyìí o. Ẹ má fi ẹ má mọ̀ ṣàfikún yìí. Ó ti rí ìṣòro àwọn ìpèníjà tó dojú kọ ẹja máa ń yọ ẹsẹ̀ kan kúrò nú ẹ kù. Ṣé ẹ máa ti ń pè lẹ́kùsà? Ẹ lóko ni. Ẹbẹ̀ ń jẹun, ẹ ń jẹ gbogbo ẹ, ẹ ń jẹ ká, ẹ lè kó pupa ìyàwó ń dé ta fún yín. Ẹ kù, ẹ kù rere dànù, ẹ kù. Ṣé ń jẹ́ ń pè ní ẹ kù, só ti yé ní ìsìn? Bí tá a bá sọ pé Bọ́lá ti rí epo pupa ní ìsìnbáyà lẹ́ mọ̀.
1: Ẹ
0: ẹ sọ pé ẹ̀mẹ̀kù àyà náà tọ́kì, ń jẹ́ ń pè ní ẹ kù, só ti yé ní ìsìn. Nígbà tí a bá rin tí a kọ̀ pẹ́, só ti yé ní ìsìn. A kọ̀ pẹ́ ìbàdàn tó kọ ọ̀pẹ sí àwọn òkè ògùn. Nígbà tí a bá rí ẹ̀yìn bá bọ́lẹ̀ tán, só ti yé ní ìsìn tá a wá kó lọ sí báwò. Tá a bá dé báwò tá a sẹ́yìn náà tán, tá a ṣe wẹ́rẹ́rẹ́, a wá kó lọ sí ẹbu.
1: Kì
0: í ṣe bu ẹbu. N gba kò burúkú bàjẹ́ àbí àwọn ọgbẹ́já tó gbà pè mí àwọn intelligent ló ń gbọ́ bọ́ọ̀dù fm 081691 sí ohun ẹ̀kọ́ àkíyèsí 081691-3968 náà ni ojú òpó lágbègbè wa lètò ètò náà ni lágbègbè wa aráyé ń gbọ́ bọ́ọ̀dù fm o ìpè ń kọlu ìpè àwọn ìpè ká tó ń já kúrò lórí ìpè. Ẹ ló àwa ni ẹ sọ̀rọ̀ sókè. Àwa ni orúkọ yín sàn.
1: Orúkọ tó ní ẹ̀mí lójú láti
0: orúgbò. Orúgbò.
1: Bẹ́ẹ̀ni, yọ́ndà dèjì LPD lọ́nà ẹ̀pẹ́ ń bí. Lọ́dọ̀ tiwa, àwọn alọ nínú kíkà náà ti ń sọ.
0: A lọ pé wọ́n kí gbé.
1: Wọ́n dín kù lọ́dọ̀ wa ń bí torí ọlọ́pàá àti àwọn security ìbílẹ̀ wíṣìṣ àwọn gbàlúlẹ̀ ta nímú wọn gbà yẹn.
0: Tàbí ẹ mọ̀ mọ̀ kó sòro ìpèníjà yìí tá ń yẹdú ẹja yẹdú bá tó dijọ́ mẹ́jọ. Nígbà ọ̀pẹ́ni fọ́lọ́wọ́ bá ìpèníjà tó dojú kan lẹ́wà nìjà mọ̀ yẹn díẹ̀ kọ̀ọ̀kan mo fẹ́ ká mọ̀ dúpẹ́ ni ẹja mọ̀ dúpẹ́ ẹ lọ bàbá wa lókè ògùn. Tóńdò tóńtán tóńtán. Tóńdò ń dẹ́. Ṣé ti kẹ́ mi? Láti bùsà. Àbòrò nígbà yẹn bá ní kí Alhaji Dauda bàbá lọ lóṣù pàdé ni àbòrò kú lójọ́ mẹ́ta tá a gbú òun. Ọ̀nà ń gbọ́. Ọ̀dà ṣe bàbá wa.
1: Ẹ
0: kò
1: ṣàlù.
0: Lọ́rọ̀ àwọn ọlọ́pọ̀ ló ń kígbe ni o.
1: Ṣé ẹ ti ṣe ọ̀rọ̀ tẹ sọ? Ọ̀rọ̀ tó kẹ́ náà ni. Ọ̀rọ̀ àwọn tẹ̀ ń sọ yìí. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró náà. Ó ń yàtọ̀ díẹ̀díẹ̀ tá a bá wò dáadáa. Ibi mo kàn pé kí wọ́n tún wò ni àwọn ọmọdé àgbà káàkiri ìta wọ̀nyí. Àárín ẹmọ fẹ́ kí wọ́n tún wò. Káwọn agbófinró tún wò. Gbogbo àwọn agbègbè ọmọta kú wọ̀nyí. Kò sádùúgbò tó wò sí o. Kí mọ́tò bá sí ìtakú ni. Kọ́lá àgbọ̀tò bá kẹ́rù lọ́bẹ̀ wọn tí wọ́n á ti jáde. Gbogbo owó àwọn èèyàn lọ́ọ̀kọ́ máa kó lọ́dọ́kọ́. Wọ́n máa lọ bọ́ dáko. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀bù àti kí n tó sọ lẹ́ẹ̀kan. Wọ́n máa lọ bá kó ọ̀fẹ́ lọ́sọ́bù. Òṣùkú tó burú jù mẹ́. Ibi tí ikú ni wọ́n kù sí nìyẹn o. Wọ́n ṣàkó máa wò bẹ̀ẹ́ náà. Bẹ́ẹ̀ni mo pé ọdún bọ̀. Oríṣiríṣi àgbègbè náà máa wọlé.
0: Ẹ ṣe gan bàbá ọkẹ nu ẹ ṣe gan. Wọ́n ní ti gbẹ́nubájú orí máa ń yá àtọ́kùn bọ́nubá dáadáa láwùjọ àkókò ní fi ṣàyà won pe akesi won si n dupe lowo bakan le ma ja gba igbe ja ma gborin fun en to je pe igba keje oga igba keje apase fun igbo oba ka fata ni ipele Eko alhaj adewale de sala ise la won na nsin o ise la won yen na nsin o lati dabubu igbo oba bo ba si turo mo ti olode de ni ode agbegbe bye o gbeyanju lopo lopo e ba ni lorun kan bayi na 00332111124 00332111124 a number ti o mo se oye lanfani lantari sita triko de ki paso de ki pofo de ki padano eni ka to wa lojo opo yi se salaja alaja korele alaye gbo bo de fe hello obinrin le gboro je o hello
1: salaam aleikum
0: araye e be da se to yi hello sebe da se to ni lori awon loko lo nki gbe ni o ti o je ka gbadun ti a mo si awon ole jakijado le wa Nigeria tori pe ko mo bibi lu badan ni se abi be ko ni ruko yin alaja oruko ile kurere ma
1: alaja ni mo se sabi opele yeru
0: opele yeru yeah iya beji alamala ni omo bibi lu badan la bole ni lanta ni lu badan be ko ni mi sasa na le ina wa labi oba nasudin lawa ogoro bi kila le se si tola wa abada ki jale ko sibi ti won si o awon lokolo nki gbe ko sibi ti won si ogbo la fe da si mama wa ya salegba pede ni ye o ya salegba pede wa ni
1: I'm
0: a belong for
1: one
0: on
1: you.
0: I'm a belong. Are gba pere olorun wa ni kare musu bala de baba isi mo bi bi lero ati gbo gba gbo ko mo ti arupo lowo baba wa ah itu ko lowo yin o ese ga de ko lowo yin ago meji ra ku iseju marun atan site two more call abi mo se le gba pe meji ko lu ko la ah o je na ni fun ti aya disa olorun fun je alaja pe o fi sire ni gbawe ajesari mo gbawe bakan bi ki sa ikola aya gba ona ti jeje ti po ni mi le gbadẹ lojo tu ibo le ma wa duty tori ma gba be Saturday tori e ma like amala lata ah e wo re lokoloko je tun da tori die na am ba ti de

ẹ̀sùn bá kọ̀ tí ó bá fi gbá bọ́n tó ti sílẹ̀ kò lè parun lálá inú mi dùn adp ó kí wá pé a kú iṣẹ́ o àdó àyọgbà ní agbára ọlọ́ba ìbàdàn ló ní fújì ṣé mo rí sọ àrídà abdullahi ìbàdàn ló ní fújì ẹ̀kọ́ lẹ̀ tó rẹ̀ lè rí ìbéèrè ọ yẹ kọ́ ọ mọ́ àbí ìmọ̀dóye àwọn àdúgbò fọ́nrán ọba o ẹ jẹ́ dákun bí àti alágbàtọ́ afẹ́mọ́ padà gbèsè ti wákàtí ọ̀wọ̀ yìí ẹjẹ́ àwọn báwọn ọmọ wa sọ̀rọ̀ ojú ò tó bọ́ àṣẹ́kù léèyàn bá ní nǹkan èèyàn máa tọrọ ni o ẹjẹ́ àyàwó pé èèyàn digun jalè ẹ fún àwọn ọlọ́pàá ẹ fún wọn ní ààyè kan mọ̀ pé gbogbo nǹkan tiẹ̀ ti yí padà pé kò sáwọn afurasí ẹ bá rí pèdèpèdè ní báyìí ó lè wọ ṣòkòtò méjì kọ́wọ̀ wá sí ibi iṣẹ́ ńgbọ̀n bá kan ju ní dédé bí aago mẹ́rin ó bá ka kókó tó fojú ka àwọn 1 million boy àwọn ọlọ́pàá kọ̀tọ̀ ẹ̀kú iṣẹ́ o wọ́n ti dínkù ní ìsìn bí pèdèpèdè ọmọ àbàlọ́ ṣe mú tẹ̀sùn bá ní pé bí òun ní ìsìn kọjá bí bá sì bú náà láàwọ̀ wà ní ṣùgbọ́n bá dẹ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀ náà bá wa ka kókó yóò délẹ̀ di ijọ́ kejì ni ọlọ́ọ̀bù ò ní jẹ́ kí ajẹ̀bí má dá náwó láyé ọ̀wọ̀ lọ́jà dalékọ mórí àtẹ̀jíṣẹ́ yìí o àdúpẹ́ lọ́wọ́ yìí o lórúkọ ẹni kejì mi wá sí sàlàudeen ọmọ tó mọ kọ́lọ̀ àjọ pàdé mẹjọ mẹjọ lórí akọ̀tọ̀ ṣùgbọ́n ẹni máa kí wálẹ̀ o gbogbo àwọn ọmọ bíbí ìlú ìbàdàn ẹ máa láti pé kẹ́ ẹ fi máa kí ẹbí olúyege ẹlẹ́rúwẹrẹ ẹ máa kí wálẹ̀ ìyẹn bàbá wa alhaji raifu amusa ẹlẹ́rúwẹrẹ a ti wà ní mọ́gàjẹ́ ẹlẹ́rúwẹrẹ o ṣùgbọ́n èèyàn tuntun kan bọ̀ lóòjọ friday sí kábẹ̀ ní àbámá bẹ ẹ má jẹ́ abẹ lábẹ́ olúbàdàn ti ìlú ìbàdàn ọba rasheed adéwọlú ládọjà òjọ friday náà ní tuntun yìí òye ọ̀rọ̀ òní agbára balógunbẹ náà wọnú ara wọn ni wọnú ara wọn ara wọn ni dájọ ọjọ kò ní agbára ọlọrọ ọba bóun ni ṣé mo ti fẹ lò tán mo ti fẹ lò tán yẹn mú ṣẹjú kan káàkì ìkejì wa àbí máa lọ ni wọn ní kálásìwò káàkì akínjì mi adékẹmi kẹhìndé ìkánú àwọn ìtajà ojúpètò náà ni ìgbéyàwó rẹ yóò wáyé ní ọjọ sátidé ọjọ kẹrìndínlógún oṣù kẹrìndínlógún ọdún 2026 tó jẹ pé yóò di aya ìkejìdé jẹnyọ ọjọ́ kò ní títí márùn-ún sí èkó síbàdàn náà jẹ́ pé a ti ṣe ní agbára aládùúgbò àbàládà kó sì lè ká mọ̀ kí o àwọn ẹgbẹ́ ẹlẹ́rọ ìyẹn náà tó gẹ́ díẹ̀ tó ní nǹkan nìkan alọ́kúnná alọ́jìnlẹ̀ àpàlẹ̀ jọmọjọ lórí àkọ́tún ẹ ṣeun fúnkẹ́ àdìsá bí kí sáyé kọ́láyà àbúrò tó náà gbọ́n lórí àga àdúpẹ́ lọ́wọ́ rẹ̀.

go meji la so ti lu e ka so o aku isini sunday teni mo si gbadura ko ni jeri mo ni kokon wa iru e popo la mo wa fun yin lati le se wa bond fm 92.9 karido nigeria to fi kale sinu ori gbongbo jeri ikeja leko ibe na lati iroyin sajuno e je fa bo le gbokoko to le fo ninu awon iroyin ohun na bi awon lolufe o dije kokon se ndunu be ni awon kon ni won fo pa janu lori bi ojo leto idibo se te atejade oruko adije to fe ju ipo kokon ni bi idibo ti o wa lodun to nbo gomina Seyi Makinde o ti ni sa odun meri pe ni o wa lo ti ara ilu to ba le idibo yan ohun sipo are o si di e biru are Tinubu lori owo epo to ngbo lori ngbogbo gba alaga ijoba ibile ti pe fun anfani ori odori fun won omode bere lọna ti won fi je ki ala ojo iwaju won ko wa si imuse agbebo kan orilede ile America si wo susu o gbe ibon o si yi molebi epa meje pa pelu ore molebi e pelu iroyin na re lakotun olumide olalere lo niroyin atejade oruko gbogbo odije kokon to fe du ikeyi ipo ni bi eto ni gbogbo to fe waye lodun to nbo yi ti ajo leto idibo ile wa se atejade o ti bere si ni fa awuyewuye lokan ojokan latari bo si je pe ko si oruko awon eyo nlanla to jade lati ni egbo selu alatako lara oruko ohun lara oruko adije to loruko ti ko si lara won lati ri en to de fi igba kan ri je minister oro ikonsira eni ati isamulu ero iye isa pantami bakan na ku si oruko odije fun ipo gomina ipinle ogun labe egbo oselu pdp iye ladi adelebutuna nbe pelu adije fun ipo gomina ipinle kano labe egbo oselu the nigerian democratic congress aminu gwazo nbe pelu igbese ile fa ati egbo oselu people's democratic party pdp ni ipinle ogun se fi esu ko egbo oselu apc pe òun ló ń kọ́ àjọ elétò ìdìbò inec lójú láti má ṣe gbàgbé àti fi adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú òun sára orúkọ tí yóò tẹ̀jáde ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn tó jẹ́ ti pàǹtámì wọ́n ti wá rọ àwọn olólùfẹ́ wọn láti ṣe sùúrù bó tiẹ̀ jẹ́ pé gwaso ń tiẹ̀ tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ kánò tẹ́lẹ̀ rí kò tí ì fèsì kankan lábẹ́ bó tilẹ̀ wò mọ́ ṣùgbọ́n ìjọ àti ayọ̀ ló gbẹnu àwọn tó jẹ́ olólùfẹ́ adíje tí orúkọ ti wọn jáde kan lára ìdájọ́ ilé ẹjọ́ supreme tó dájọ́ lórí bí wọ́n ṣe wo òkun ojú òṣùwọ̀n mo ṣe ní wọn òkun ojú òṣùwọ̀n gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àìpẹ́ yìí ni àjọ inec ni wọ́n tẹ orúkọ àwọn adíje tó jáde bí ipò ààrẹ gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin àgbà jáde sórí ìkànnì wọn lánàá sátidé léyìí tó sì fi hàn pé àjọ náà bí wọ́n ṣe ń gbáradì sí fún ti ìdìbò ọdún 2027 táwọn olókan lára orúkọ adíje tí orúkọ wọn jáde ni ààrẹ bọ́lá tinubu ó jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc igbákejì ààrẹ ilẹ̀ yìí ní ìgbà kan rí atiku abubakar òun náà jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú african democratic congress peter obi ó jáde láti inú ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ọmọyẹlé sowore ti ẹgbẹ́ òṣèlú african action congress pẹ̀lú orúkọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ engineer Seyi Makinde ó jáde láti inú ẹgbẹ́ òṣèlú allied people's movement ní ti orúkọ àwọn tó fẹ́ di ipò gómìnà ìpínlẹ̀ mẹ́rìndínlọ́gbọ̀n abia adamawa akwa ibom bauchi benue borno cross rivers ebonyi enugu gombe jigawa kaduna kano katsina kebbi kwara èkó nasarawa ogun ọyọ plateau sokoto taraba yobe rivers àti ìpínlẹ̀ zamfara nínú oṣù tá a wà nínú ẹ̀ yìí ni ààrẹ wa bọ́lá ahmed tinubu yóò gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlá tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú all progressive congress apc tí yóò jẹ́ ìgbìmọ̀ olùpolongo fún ààrẹ kó tó di ọdún 2027 tí ètò ìdìbò gbogbogbò yóò wáyé jáde pẹ̀lú gómìnà ìpínlẹ̀ zamfara tẹ́lẹ̀ rí ìyẹn abdulaziz yari gómìnà ìpínlẹ̀ imo hope nzodima dókítà beta edu àtàwọn tó jẹ́ àgbààgbà ẹgbẹ́ tí ó ti kó ipa ribi nínú ẹgbẹ́ ìgbìmọ̀ yìí ni yóò wáyé ní gbọ̀ngàn ńlá banquet hall tó wà nínú ilé iṣẹ́ ààrẹ nílùú àbújá ẹni tó jẹ́ ọ̀gá àgbà yányán fún ìgbìmọ̀ olùpolongo ààrẹ
ẹgbẹ́ òṣèlú APC yari òun náà ló fi ìròyìn náà lédè lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ ibẹ̀ náà ló ti ń bá àwọn oníròyìn tó ń bẹ ní ilé-iṣẹ́ ààrẹ sọ̀rọ̀ lórí ìgbaradì fún ètò ìpolongo ọ̀hún bákan náà ni aya ààrẹ sẹ́nẹ́tọ̀ olúrẹmi tinubu pẹ̀lú àjọṣepọ̀ ìgbìmọ̀ àwọn olóbìnrin dé tó ń ṣètò ìpolongo lórí ètò ìpolongo ààrẹ ẹgbẹ́ òṣèlú APC dókítà bẹ̀tà ẹdu pẹ̀lú àwọn ọ̀gálọ́gà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ sí ojúlé sójúlé jákèjádé orílẹ̀-èdè yìí láti fi ṣe ètò àtìlẹ́yìn lọ́nà tí ààrẹ tinubu yóò tún fi ọwọ́ pọ́nlá níbi ìdìbò tó ń bọ̀ pẹ̀lú ìjọba àyípadà ìrètí ọ̀tún yẹn 2.0 tó yí ogbodani ìgbìmọ̀ obìnrin tó jẹ́ ẹlẹ́ni mẹ́rìnlá yìí ni wọ́n á pín sí ìpele ìpele àti sí ìpele àti mú kí ìṣọ̀kan kó wà láàrin àwọn àgbààgbà pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ adíje ẹlẹ́bẹ̀ ẹgbẹ́ òṣèlú allied people's movement APM ṣèyí mákindé ti ṣe ìlérí pé sáà mẹ́rin péré ni òun á lò tí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n bá lè dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ ó sì pinnu àti ṣèjọba tó múnádóko tí ìṣọ̀kan yóò fi wà láàrin ara wa ó sì fẹ̀sùn kan ààrẹ bọ́lá tinubu pé kò tẹ́ bí ìlànà lórí iye owó epo bẹntiróòlù tíjọba àpapọ̀ tó gbé jáde fún ará ìlú rí gómìnà mákindé sọ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lọ́lọ́tọ̀ sí ètò ìtura látara wàhálà ètò ọ̀rọ̀ ajé wa tó ń dẹnu kọ̀lẹ́ gbogbo ìgbà pẹ̀lú bí wọ́n ṣe ṣe ètò àlàálẹ̀ lórí iye owó epo bẹntiróòlù ó sì di ẹ̀bí ẹ̀sùrú ìṣàkóso ìjọba ààrẹ tinubu pé kò tẹ̀lé gbogbo ìlérí orí àwọn tó ṣe àti ọ̀rọ̀ iná ẹlẹ́tíríkì ó sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàdé tó ṣe ní APM North East Town Hall tó ń bẹ nílùú Yola tí í ṣe ìpínlẹ̀ Adamawa ibẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní ẹgbẹ́ òṣèlú APM ó ti la àwọn àlàkalẹ̀ títún kalẹ̀ fún ìgbàgbádùn ará ìlú bákan náà ẹ̀wẹ̀ ló tún fẹ̀sùn kan ìjọba yìí lórí bó ṣe ṣe ètò lílo afẹ́fẹ́ ìdáná gáàsì ṣíṣe ọkọ̀ tó ń lo iná ẹlẹ́tíríkì pẹ̀lú ètò sísọ owó náírà di epo rọ̀bì fún ìdí èyí gómìnà mákindé ó ní ta ni kò mọ ọgbọ́n ká fi ẹ̀rọ sẹ́nu ká wá tì ó wá fún ààrẹ tinubu ní odidi ọdún mẹ́rin pákó kó fi ṣe iná ẹlẹ́tíríkì gómìnà mákindé ṣàlàyé síwájú pé ètò ìdìbò ọdún tó ń bọ̀ ó gbọ́dọ̀ fi àpẹẹrẹ gidi lélẹ̀ ó sì ṣe ìlérí àti máa sọ òótọ́ fún gbogbo ọmọ nàìjíríà lórí ìpèníjà àti ìṣòro tó ń kojú wọn. Látàrí ìgbaradì fún ètò ìdìbò gbogbogbò èyí tí yóò wáyé nínú ọdún tó ń bọ̀ táwọn olóòkọ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nílùú Badagry Àgbádárigì Alhaji Oladunjoye Olatunde tí gbogbo èèyàn mọ̀ sí Oladun Oloyin tó jẹ́ adíje fún ẹkùn Badagry kejì ní ilé ìgbìmọ̀ aṣòfin Èkó Alhaji Olatunde sọ wípé ìgbésẹ̀ òun láti díje du ipò wà fún láti lọ ṣojú ará ìlú ní pẹ̀lú ìjọba tó yàrá ọ̀tọ̀ tí yóò tún mú kí olùgbé ẹkùn Àgbádárigì kó máa gbádùn yìnyín òun sọ̀rọ̀ yìí di mímọ̀ níṣojú àwọn oníròyìn nínú ìfọ̀rọ̀wúrọ̀ wọn ni òǹdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC náà ló ti ní ipò adarí ó ní ṣe pẹ̀lú jábọ̀ bí gbogbo nǹkan bó bá ṣe ń lọ sí fún ará ìlú láìṣùgbàkànbọ̀kan ná àdíje tó níwájú òun wá pinnu pé tí wọ́n bá lè fi ìbùgbé òun wọlé òun á mú ìgbà ọ̀tún dé bá ẹkùn Badagry kejì àti gbogbo agbègbè tó wà níbi tí omi wà pẹ̀lú àwọn tí kò rí mùdùmùdù ìjọba náà jẹ àṣojú kò ròyìn wa Tèmítọ́pẹ́ Ajayi ó jábọ̀ pé ó ń ládùn olóyin ó mẹ́nu ba èròǹgbà ẹ̀ tí òun bá wọlé lára ìpínlẹ̀ náà ni aṣáájú gidi ìjọba tó múnádóko mímú ìgbáyégbádùn bá àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin mímú àgbéga bá ìlú àti ìjọba orí òjò rí ìpọ́pọ̀lẹ́gbẹ́ àti iléeṣẹ́ wa Bond FM 92.9.

0: babatun wọn tẹsíwájú ní ṣe abọ́dẹ fẹ́ 92.9 adágbére fúnra lọ́sẹ̀ tó kọjá lórí ètò àlejò gold olúwaṣọ torí pé a tún fi ayọ̀ àti ìdùnnú pàdé olólùfẹ́ wa lónìí nílé iṣẹ́ bọ́dẹ fẹ́ 92.9 ẹ̀ka àṣẹ tó bá ti ń gbọ́ ló ṣe wa lọ sọ òun gbàládùú àfihàn pé ó gbọ́n ṣe ta mí kò ní jẹ́ òkú ìlú wa láṣẹ ìdùnmọ̀rẹ́ ganias ọmọbílẹ̀ ayáṣù lórúkọ ti mú kí káàbọ̀ sórí ètò àlejò gold àti ti lọ káàkiri láti mú àwọn olólùfẹ́ wa tí wọn lè ṣe kó má dá sí ètò wa ní ìgbà gbogbo báyìí làwọn bàbá yìí làwọn màmá yìí ó ṣàmọ́lé rí pé àwọn fún wa ní àmọ̀ràn iléeṣẹ́ bọ́ńd fm àwọn bá wa dá sí ètò àti ti wá lọ káàkiri láti mú àlejò pàtàkì wá fún yín lọ́sẹ̀ yìí ẹ káàsán bàbá wa ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ní.
1: Ẹ káàsán orúkọ tèmi ni Fẹ́rẹ́ Gbèsèpúrọ́ Evangelist Prophet Adisafẹ́ Onípẹ̀dé.
0: Evangelist Adisafẹ́ Ayọ̀mídé làwa ti ẹ̀mọ̀ràn sí iléeṣẹ́ bọ́ńd fm 92.9 ìjọba tí ń tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ìtura wá ní orúkọ tí mo ní Evangelist Adisafẹ́ Ayọ̀mídé láti agege bí wọ́n ṣe máa ń tẹ àtẹ̀jíṣẹ́ ẹ̀yìn. Bàbá ọmọ bíbí ìlú òní.
1: Ẹ

0: ṣe bẹ́ẹ̀ bẹ fẹ̀ nítorí lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́ jù.
1: Àkọ́kọ́ ìròyìn bẹ̀rẹ̀ ṣe rí nígbà yìí ẹlẹ́ẹ̀kejì ni kókó lórí ìròyìn.
0: Bẹ́ẹ̀ tí wàá ṣe wá pọ̀ tó yẹn, ó ní àwọn nǹkan tẹ́ lérò pé ẹ lè fi gbà wá lámọ̀ràn kí ètò wa kó sì lè máa tẹ̀síwájú. Àbúrò àwọn ètò ilẹ̀ tí ń gbé láti bí ọdún mọ́kànlélógún yẹn tẹ̀ wá gbọmọ tó wá rògbé àtẹ́ bá ti ẹ̀ sọ́lé rè pé àwọn aláṣẹ ti lè dá ètò yẹn padà.
2: Sí ìwé tí a bá ti padà bí a tẹ̀síwájú.

0: lálejò bọ́ọ̀lù ẹ̀ṣẹ́ bọ́ọ̀lù fẹ́ẹ́ ẹ̀ ti tún bọ̀ sí ẹ̀ka sì tún gbà lálejò. Àwọn olùgbọ́n lọ́wọ́ sì bíi ọdún fẹ́ ajíṣafẹ́ ayọ̀mídé láti agege. Àwọn ni à ń gbà lálejò ní ẹ̀ṣẹ́ bọ́ọ̀lù fẹ́ẹ́ 92.9 lórí èsì àlejò bọ́ọ̀lù fún ti ọ̀sán òru. Bàbá wa bí àdúgbò ẹ̀ṣẹ́ wa àdúgbò
1: ṣùgbọ́n síìtì wa gbọ́gbọ́gbọ́ àwọn síìtì kọ́ ṣùgbọ́n ẹ̀ tí wọ́n tí ìbọn wa ṣe adémẹ́kọ̀ síìtì mọ́ olùkúrò síìtì kọ́ bá ṣe kó jáde ọmọdé kúrò sí mọ́.
0: Ìgbà ìjọba náà ti ń gbọ́. Bí ẹ ṣe wá jẹ́ òjíṣẹ́ olúwa ń jẹ́ ní gbàdúrà fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ ìpọ́n lè kó adélẹ̀ ìwé rí kẹ́sì gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn àti àwọn lọ́kọ̀láya.
1: Ẹni tó pè wọ́n síbẹ̀ ó ti yẹ̀ wọ́n mo gbàdúrà ní ọkọ̀ oníṣẹ́ akọ̀wé òṣìṣẹ́ náà wọ́n ti dáwọ́ lé owó ọba wọn lórí ẹ̀. Ọba tó máa ń tó ní sọ̀rọ̀ tí ó lè tó lè bí ìṣìnà á jẹ́ kí wọ́n mọ̀ lọ́nà lórúkọ jésù àwọn ìjọba wọn máa já sí jésù lára. Àwọn ọ̀dọ́ àwọn tó máa ń lo gbòógì ló adà kí wọ́n jáwọ́ mbẹ̀ nítorí pé ìgbẹ̀yìn ẹ̀ ò dáa kò sí ní ta kó jọ nípa gbòógì ló tí òun padà lẹ́yìn lẹ́yìn lọ́la lórúkọ jésù wọn nípa ìsọ̀ lọ́gbà jésù lọ.
0: Àwọn fún àwọn ọlọ́kọ̀ láàrin ọ̀dọ́ ìròyìn kí ìgbéyàwó kó má bàa máa tún ká bẹ́ẹ̀ ṣe jẹ́ òjíṣẹ́ olúwa ẹ̀gbà wọn lámú.
1: Ọkọ agbóyọ̀dú láti mọ̀ pé ìyàwó mẹ́rin ohun tó bá ti ṣe ní ara mímọ́ ìbàjọ́ ló ló fẹ́. Ìyàwó àgbà pé mo ti fi ilé mi sí ẹ̀rọ tó wá bá ọkọ. A rò pé gbogbo ohun tọ́kọ bá ti ṣe máa mú mọ́ra rẹ̀ nítorí pé ní ìyapa ó máa ní pàtìlérí àwọn bá pàtìlérí àwọn ọmọ lọ́dọ́wájú.
0: Òun náà lẹ ti gbẹ́ ìrìn àjò ìròyìn wọn ní kẹsíra fún ògbó olówó. Ẹyin lọ́kọ̀láyà ẹ jẹ́ ká gbára wa láàyè. Ìyí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti bí wa. Ìwà wa kò lè dọ́gba ẹ jẹ́ ká máa fúnra wa láàyè ká gbára wa láàyè ká gbá pa ara wa dánì. Kẹ́yìn ìgbéyàwó kó lè máa tẹ̀síwájú kó máa túká lóòrèkóòrè. Bí kẹfì gbàdúrà fún aká máa tẹ̀síwájú ní ti dada.
1: Ní orúkọ jésù ọba tó ń dùn ní ẹṣẹ̀bẹ̀ adúlé sí iléeṣẹ́ yìí bọ́ọ̀dù ọ̀fẹ̀ mọ̀nà tí ó bá kò ní bí àrùkù ní jóná àtàwọn olórí àtàwọn tó wà ń bẹ̀ àtàwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ lórúkọ jésù kò jù ní wàrí wọn ààbò wọn adá lórí wọn jésù ọmọ wọn òkú àwọn òkú kò jìjì iléeṣẹ́ náà máa tẹ̀síwájú bẹ́ẹ̀
0: lórúkọ jésù mo lè rò bàbá pé nígbà mi ẹ ti jẹ wa.
1: Màá jẹ́ ní kíákíá.
0: Ẹ ṣeun. Àní ìṣùgbọ́ àwọn olóyè ti wà lójú bọ́ọ̀lù ní ẹṣẹ́ bọ́ọ̀lù fẹ́ẹ́ ní ẹtì tí ó bọ̀ sí ẹgbẹ́ níbi tí ó ń gbé ìwọ̀n. Ẹnibẹ̀ tí ń gbé ìwọ̀n láti ẹ̀kọ́ wá lòun. Gbẹ́mẹ́rẹ́gbẹ́ Superior Prophet Ajíṣafẹ́ Ayọ̀mídé láti Agege. Àwọn olóyè àlejò nọmba ni 070-87-49-2118 Daniels ọmọ ìbílẹ̀ àwọn aṣíwò lórúkọ tèmi. Ẹ ṣe ń pẹ̀ǹpẹ̀ ti sùwà. Ayọ̀ àtàláfíà láti fi.

àkókò ní sùúrù kí wọ́n pọ̀ ju àfi tí ò bá ní tó yọ̀bọ́ náà ló sọ pé sùúrù ó ṣe òkúta jìnnà tó ọ̀pọ̀ ilé náà ni a fi máa tàtàkù sàdábàlà ẹ̀kẹ́ èdè ti yorùbá níbi tí a ti máa gbéjogo náà fún àwọn ẹ̀kẹ́ èdè ti ìgò tí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò alárinrin tiwọn náà lórúkọ ọgbọ̀n àwọn aláṣẹ àpàṣẹ ilé iṣẹ́ bundle fm 92.9 la fi ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe lọ ṣe ń tẹ̀sí sí wa lórúkọ adarí wa ìyá wa ọ̀rọ̀ olúwa ògúnnáìkè tó jẹ́ alákòóso àwọn ètò wa ní ilé iṣẹ́ bundle fm lábala ẹ̀ka èdè ti yorùbá náà la fi ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣeun o àti gbogbo àwọn aláṣẹ àpàṣẹ pátápátá bílíkẹ́sì ayẹ́pọ̀lá ibrahim lorúkọ tèmi lágbàgbé olúfúnkẹ́ àdìsá àtàjọ ṣiṣẹ́ ní pátálọ̀ títí di àkókò yìí a ti máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ṣeun báyìí ṣe ń tẹ́tí sí wàlẹ̀ ṣe bọ́ndẹ́ fẹ́m 92.9 wọ́n mọ̀ pé aago mẹ́rin ààbọ̀ òun náà abẹ́rẹ́ kéde yorùbá yóò máa gorí afẹ́fẹ́ lẹ́ẹ̀kan sí àwọn kéde ìgbò ó ti wà ní lágbódò ẹ ṣeun

láti iléeṣẹ́ Bond FM 92.9 kò jẹ́ bó ṣe ló máa jẹ́ o inú ẹ ti gbé yẹ̀wò ẹ ti ti yírí ẹ̀ wò ẹ lọ jọ wò ẹ lọ sórí google ẹ̀wò pérédìrè wò láyé ń tẹ́tí gbọ́ ní ìgboro ìlú èkó ẹ rí pé Bond FM 92.9 ni ẹ kú ilé o báwo ni sà báwo ni máa kú sunday tèmi mò ń kì í pé sàlàáfíà ni gbogbo àdúrà ta lọgbà ní church àtẹ̀yí ta lọgbà ní mọ́ṣáláṣí ẹ̀sàlátù gbogbo ẹ̀ náà ni ọlọ́run ọba yóò gbọ́ lágbára ọlọ́run ẹ kú dédé wòyí ẹ káàbọ̀ láti ilé àdúrà ẹ káàbọ̀ láti ìlú ìjọsìn ẹ káàbọ̀ níbi ètò àdúrà ọlọ́run ọba yóò gbọ́ àdúrà kálukú wọ lágbára ọlọ́run ẹbẹ̀ àdúrà wa yóò wá sí ìmúṣẹ láàrin ọ̀sẹ̀ yìí lórúkọ jésù báwo ni ẹ ká ìdí ọmọlúàbí láti balẹ̀ sí o láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu ọ̀pẹlẹ mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé látòde ọ̀run ló ti wá ẹ ká ìdí ọmọlúàbí rèé lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa haúsá ibo haúsá gbaṣẹ́ lọ́wọ́ ibo ibo náà ó gbaṣẹ́ lọ́wọ́ yorùbá ṣùgbọ́n ní ìsìn tí yorùbá tún ti padà dé láti ìgbà tí àwọn haúsá náà tí wọ́n ti yọ̀ǹda ètò yòókù fún wa àwọn náà ń sọ fún yín sí pé Bond FM ààyè yín ààyè aráàlú àwà fún yín gba mẹntorí tí àwọn náà ṣe wà ń bí gbogbo ẹ̀ kó lè ba máa jọra wọn ni ká lè máa múná wa dùn ká máa ṣe báwọn ọ̀gá wa bọ́ ṣe ní ká máa ṣe gbogbo ẹ̀ kó sì lè ba máa jọra wọn ẹ kú ilé là ká wálé ẹrì wá là kírú ọ̀nà kábíyèsí là kọba ládé ẹ kú ilé o ṣàlàáfíà làbá yín ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ṣàlàáfíà lẹwà gbogbo ilé ń kọ́ o láti èsì tó fi di aago mẹ́jọ alẹ́ ètò ọlọ́kan ọ̀jọ̀kan orin àdídùn tẹ́ ti mọ̀ àwọn orin àsìkò orin ìgbàdégbà evergreen songs gbogbo ẹ̀ náà lẹ́ máa gbé pẹ̀lú ìpolówó tẹ́ sanwó fún láti iléeṣẹ́ Bond FM 92.9 náà lè gbé polówó wá o torí pé ìpolówó òun náà ni àgúnmowò ọjà tí èèyàn bá polówó yóò rere ń bẹ̀ àwọn tó ń polówó ògọ̀ kí wọ́n mọ̀ pé gbogbo nǹkan ló ní àsìkò tiẹ̀ wọ́n náà wàá polówó kọjá ẹ̀kọ́ mọ́ba dòbu òun tó bá ti dòbu kódà kò rọrùn o máa bọ̀ wá ní nọmba 1A Adékúnlé Fajiwe GRA onígbòǹgbò ní ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà lá wà mo tó bá sì ń bọ̀ láti sango gbọ́ ọkọ̀ oṣòdì straight bọ́lẹ̀ ní ládípọ̀ ṣógúnlẹ̀ bọ́lẹ̀ ní ládípọ̀ gangan kò wá sọ̀rọ̀ òdì kejì wà á ti rí Bond FM tó bá dé ń bọ̀ ní oṣòdì láti oṣòdì wọ mọ́tò bóyá 200 naira 100 naira sọ pé òun lọ sí ládípọ̀ aláṣẹá ládípọ̀ bus stop láti arena ibẹ̀ náà ni Bond FM wà tó bá dé ń bọ̀ láti ọjọ́ ta maryland tó bá ti dé maryland sọ fún onímọ́tò pé òun lọ sí inú GRA ní nọmba 1A Adékúnlé Fajiwe lẹ́gbẹ̀ẹ́ àwọn iléeṣẹ́ ológun ẹtì mọ́ leventis ọ̀nà tó gbàbẹ̀ tààtà tó jáde sí ládípọ̀ bus stop ibẹ̀ inú géètì wa náà ni wọ́n ti ń pe mọ́tò ìkẹjà GRA leventis gbogbo ẹnu géètì wa nìyẹn ó dá ẹja máa bá wa bọ̀ ẹni tó bá bọ̀ náà ló bá kú ọmọ ìrì ọmọ onílùú ìṣẹ̀mílé èmi lọ́mọ tẹ́ẹ̀tẹ́ òbínú èmi lọ́mọ kogi ọ̀làpá ọmọ òbínú bínú forí sọgbọ́ òwú ọmọ òbínú wọ odò lẹ́rùn gangan àpáta lè olóko tí wá dá sí ọmọ onílùú ìṣẹ̀mílé lókè ogun olúmìdé ọ̀làlérè lórúkọ tèmi o bẹ́ẹ̀ sì pè mí ní olúmàìtì omi ẹ̀kọ́ ní tẹ́ bá ti mú mi ẹ̀kọ́ rí kábíyèsí o ayédayé ọ̀làjú omi ògì omi ẹ̀kọ́ láì lo ṣúgà rárá omi dùn omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ̀kú lélẹ̀kọ̀sí.

Tumba yo, mama yo, veo.

Baba, tu es pas élevé, tu es pas élevé, tu es pas élevé.

mogbolohun mo dàgbà ọjẹ mo ṣẹ̀ kúrò lọ́mọdé àpòlẹ́sẹ̀rọ. Mbá ti kú wọn báyọ̀ fún wọn lálápọ̀rí ọmọ ti lọ ọ̀bára gidi pé pé wọn máa fi tàn yá mi jẹ wọn légungun ọmọ ẹ ló ń kí ẹ lábẹ́ aṣọ. Ìyá àyáríyá o ẹgbẹ́ tó yẹ ti dé o. Ìyá àyáríyá ẹgbẹ́ tó yẹ ti dé o. Ìyá àyáríyá o ẹgbẹ́ tó yẹ ti dé àjàgbé.

0: bàbá wa Uncle Toye Ajagunle ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ ṣeun ọ̀gá mi Dr. Tujie Ọlálékan o. Ní aago márùn-ún bálù gérégé, a lọ orí ètò tẹ́ ti mọ̀ bí ẹni mo rò ìwòsàn ìró ọkàn. Ìtí ẹgbẹ́ Bíbélì ẹgbẹ́ Bible Society of Nigeria mo lè pè wọ́n ní àjọ tí wọ́n ṣe onígbàgbọ́ fún. Àwọn tó ti ń dúró ti ń dúró, àwọn tó ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́, àwọn náà ń pé kí ló fẹ́ ṣe láago márùn-ún. Bí o bá ní nǹkankan tó ń da lọ́kàn rú. Ó ń tasẹ̀ wà tí wò tí inú ẹ. Ó ti rò rò rò.
1: Ẹ̀dá tó ń lu abala ló lè fẹ́rẹ̀ jẹ́.
0: Ó ti wò ó pé bó o bá sọ fún wòlíì ẹ, wòlíì ẹ ò ní àgbékalẹ̀. Bó o bá sọ fún àfa kò ní àgbékalẹ̀. Bó o bá sọ fún mọ̀lẹ́bí ẹ, wọ́n á wò pé a ọjọ́ ń bọ̀ tí wàá ní nǹkan kan ṣe, a tú àṣírí ẹ síwọ́n sọ́wọ́ wọn. Ìwé pé bó bá sọ fún ọ̀rẹ́ ọ̀rẹ́ ò láṣírí. Bó bó bá sọ fún àjọ Bible Society of Nigeria, ò ṣáàmù ẹ rí. Ọlọ́run ló mọ̀ ẹ́ ìwò mọ́lọ́run. Ohun tí mò ń sọ ni pé kò sẹ́ni tó rí ọlọ́run rí. Gbọ́ ọlọ́run mọ gbogbo wa, òun ló dá wa, òun ló mọ̀ wá, ó mọ̀ ní ta máa jẹ́, ó sì mọ̀ ibi tó mú kálukú lọ. Torí àsọdùn àbí kó mọ̀rẹ̀ gbé àsọdùn ìpàdé ọ̀gbẹ́ni báíbù tó gbé báíbù mi mr báíbù Fẹ̀mí Adésínà. Òun ti máa ń sọ ni pé máa gbé báíbù mi fún mi ṣá ni. Ó bá sùn báíbù ni ìyá bí láwọn kankan tí ẹ mọ́ ní báíbù ó mọ̀. Bẹ́ẹ̀ ni mọ́mi wa aṣojú àjọ Bible Society of Nigeria mọ́mi wa Esther. Ẹ má bínú orúkọ ìyàwó mi kó sí mi ọjọ́ ọmọ ti délé gbẹ̀yìn. Mọ́mi wa Bọ́sẹ̀dé aṣojú àjọ Bible Society of Nigeria nìyẹn. Bá ṣe ń lọ ẹ máa gbẹ́lẹ́kùnrin rẹ.

0: Ǹjẹ́ òun àwọn ìlú ìrora ọkàn kan kọjá bí?
1: Tàbí òun dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
0: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni Bond FM 92.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédé aago márùn-ún títí di aago mẹ́fà ku ìṣẹ́jú márùndínlógún.
0: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì yìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbé ìgbéyàwó rẹ lẹ́kùnrin sí i.
1: Ewé aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ètò ìrora ọkàn lórí Bond FM 92.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédé aago márùn-ún títí di aago mẹ́fà ku ìṣẹ́jú márùndínlógún.
1: Ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà PSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: ṣe mọ̀ tá a máa máa lò láti fi gbara wa níyànjú nítorí adé ìpele kan a máa kóra wa jọ láti máa ṣe kíni láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó máa fi okun àti agbára ọ̀rọ̀ àti ìlérí ọlọ́run tá a ó fi lè gbara wa níyànjú encourage ara títí dí tí àkókò ogun yẹn tó máa fi lọ sílẹ̀ ìyẹn ni kọ́kọ́ a sọ̀rọ̀ nípa pé a gbọ́dọ̀ mú àwọn ìwé ẹ̀rí wa dání sátífíkẹ́ẹ̀tì wa nítorí bóyá lúùbomi ìlàjá sí ni àárí ìwé ẹ̀rí láti fi ṣiṣẹ́ a tún sọ nípa pé ká má gbàgbé ẹ̀rọ àgbéká wa fóònù wa torí eléyìí la máa fi báwọn èèyàn sọ̀rọ̀ lábúlé pé ṣán ti lọ ṣán yìí wà ńbẹ̀ àti pé bóyá àwọn ìlú míì tá à ń pè ní ngo tá a máa fi bá wọn sọ̀rọ̀ láti pè wọ́n fún ìrànlọ́wọ́ láti wá ràn wá lọ́wọ́ ká má gbàgbé rédíò kékeré oní bátìrì náà a máa fi gbọ́ nǹkan tó ń lọ ṣé wọ́n ti lọ a lè máa fi mọ bó ṣe rí bó ṣe rìn aṣọ kéékèèké náà ká ti dì sínú ẹ̀ lóríṣiríṣi ìyẹn ni kọ́kọ́ a gbọ́dọ̀ wá bóyá ìgò omi nínú ike ká gbé dání
1: àwọn ẹ̀tẹ̀ tí wọ́n ti ń kí wa lórí ètò wọn ní arákùnrin Abdullatif Rufai wọn ní ẹ̀kú ètò àyàfi kí ọlọ́run kó dáàbò bò wá
0: a máa ń sọ wípé tọ́lọ́run máa ń dáàbò bò wá àwa náà a gbọ́dọ̀ pèsè sílẹ̀ òun ni àwọn ilé tó ṣe pàtàkì àwa sọ ní báwo gan-an ni a ti ṣe lè máa sọ̀rọ̀ báwo ni ìdílé gbogbo wọn náà ṣe lè bára wọn sọ̀rọ̀ àwa ní àkókò yìí tá a bá ti ń rí rẹ̀ ò pé àwọn nǹkan yìí ṣẹlẹ̀ kí ìdílé ní ìpàdé nínú ìpàdé yẹn kí wọ́n sọ ibo la lè lọ kan ti ẹ̀wò tá a bá wò lórí tẹlifíṣàn gbà mí gbogbo àwọn ilẹ̀ haúsá gbogbo ibi tí wọ́n ti àwọn ẹni tí wọ́n ti lọ bá wọn mọ̀ yẹn a rí tọ̀sán tòru wọ́n á ru báàfù wọ́n á káṣọ sínú báàfù wọ́n á kó pọ̀tù sínú báàfù wọ́n á máa rìn lọ wọ́n mọ ibi tán lọ bò torí ẹ̀ tó bá ṣẹlẹ̀ báyìí mo náà máa ń ṣe fún wọn wọ́n ní IDP internal displaced persons wọ́n máa ń pè wọ́n ti fún wọn lórúkọ ó ṣe ní láàánú nígbà kan tí baálé mi lọ síbẹ̀ wọ́n ròyìn àwọn ọmọ ìpọ́n ní pátá wọ̀ kò sí bra tí wọ́n fẹ́ wọ̀ àwọn èèyàn ló ń dáṣọ fún wọn kò síbi tán fẹ́ lo ìgbọ̀nsẹ̀ sí oríṣiríṣi àrùn ó tún dìgbà kan wọ́n láwọn kan tún àwọn tán ní kán dáàbò bò wọ́n tún bọ́ síbẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní réèpù àwọn èèyàn ṣe ẹwà rí báyìí pé ó jẹ kéèyàn palẹ̀ mọ́ fúrú nǹkan bẹ́ẹ̀ bóyá ẹbí kan ni wọ́n ní ní òkè ìsàlẹ̀ wa ń bì báyìí ni kán ti sọ fún wọn ẹjọ́ o ẹlẹgbàlejò kán ti mọ̀ ẹbí mélòó la ní ẹ̀yìn àwọn méjì tó bá ṣẹlẹ̀ àwọn méjì á lọ síbí èèyàn kan lọ síbí gbogbo eléyìí ni ìpalẹ̀ mọ́ ìmúra sílẹ̀ kò sẹ́ni tó gbàdúrà fún tòótọ́ ṣùgbọ́n tó bá ti dé kí làwọn èèyàn fẹ́ ṣe a tún sọ nípa pé báwo gan ni àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí àwọn agbègbè àwùjọ tí wọ́n máa gbé láti fi ran àwọn lọ́wọ́ pé tó bá ṣẹlẹ̀ ìmọ̀ la fẹ́ gbé ìyẹn la sọ yẹn báwo la ṣe fẹ́ lọ ṣé mọ́tò ni a sọ lọ́sẹ̀ tó kọjá pé ìgbà míì wa tó bá jọ́ kadà la ní ni ká rí pé epo ara epo rọ̀bì
1: petrol
0: ó ti ẹ̀ ju ìgò méjì ìgò mẹ́ta lítà mẹ́rin nínú kẹ́gì yẹn ká tọ́jú ẹ̀ pamọ́ sí ìkan ó ń ṣẹlẹ̀ àwọn pé kò sí mọ́tò kò sí ọ̀kadà tó fẹ́ ìyìn òní sí ń bẹ̀ èèyàn lè tètè sá àsálà fún ẹ̀mí ẹ̀ àtúnsọ lélẹ̀ tá a fi ká ètò yẹn ń lẹ́jọ́ yẹn pé báwo la ṣe lè máa bá àwọn tó wà níta sọ̀rọ̀ a nílò láti gẹ́ẹ̀tì àwọn nọ́mbà kan ṣe a mọ àwọn emergency number tọlọ́pàá ni ti panápaná ni èyíkéyìí tó wù mẹ́ a lè gọ́gù ẹ̀ ó wúlò fún wa ká ní síbi tó pa wọ́n tá a ti lè rí ó yẹ pé àti ẹ̀gbẹ́ báàgì wa níta ti gbé fóònù wa mọ nọ́mbà yẹn náà wà ní ẹ̀ bàbá ṣe ń sá lọ a lè máa pè wọ́n olúwa ràn wá lọ́wọ́
1: àmì
0: rí wàhálà o
1: àmì o
0: lórúkọ jésù
1: àmì o ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu màmá wa o ti ìránṣẹ́ ọlọ́run àlàyé àbọ̀ṣẹ̀dẹ̀ olúwa dámilárì gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ wà lé ẹ jẹ́ amúra sílẹ̀ fún ààbò ara wa ká dẹ̀ múra fún àwọn ọmọ wa náà nípa ààbò àní bọ́ sínú àjálù
0: lórúkọ jésù
1: ibere kan wa niwaju mi nbi bawo lo se se pataki to lati ni adako awon iwe pataki bi kaadi idanimo akosile ilera ati awon kule kule akole banki ni ibi abo ti a si le ko won lo ni rorun nigba pajawiri
0: e seun atokun

0: ọ̀nà báyìí ni ó rọrùn tá a lè já síbí tá a lè já sọ̀rọ̀ ìyẹn nìkan kọ́ kan tún sọ nípa pé tá a bá ti rí pé ìyapa dé bá ìdílé irú àwọn ọmọ kéékèèké tá a sọ fún wọn ibi báyìí ni ìdílé yín o agbolé báyìí lẹ ti wá o orúkọ agbolé yín rèé o ká jẹ́ káwọn ọmọ mọ̀ láti bí ọmọ ọdún mẹ́ta nítorí ẹ̀ ọlọ́run má jẹ́ arógún o ọlọ́run má jẹ́ arídàmú ọlọ́run má jẹ́ aríwàlà tó bá pápá tán bàbá ọmọ olúkálukú ti ságbà ibi tí wọ́n máa ságbà lọ ìyẹn nìkan kọ́ gẹ́gẹ́ bá a ṣe sọ ìdílé ti lè ṣètò bóyá ẹbí náà níní àwọn òkèrè ni bóyá ojúlùmọ̀ ni kan ti sọ ẹ̀yìn ibi báyìí lẹ máa lọ kan ti bá wọn sọ ọlọ́run kólúkálukú lè ríbi sá lọ lẹ́yìn yẹn gan wọ́n tún gbọ́dọ̀ pinnu pé òkè báwo ni tó bá ti ẹ̀ṣẹlẹ̀ téèyàn kan gbọ́ báwo la ṣe fẹ́ jẹ́ káwọn tó kù ní agbègbè àdúgbò ni lẹ́yìn kan lè mọ̀ wọ́n lè pinnu pé òkè tẹ́ bá ti fún fèrè wọ́n ti dé nìyẹn ọ̀nà báyìí ni kólúkálukú ságbà eléyìí náà tún jẹ́ ó lè ṣe ìrànlọ́wọ́ tí ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ọ́lù kú sínú ìṣòro àbí mú wàhálà àbí bóyá iná ti ẹ̀ ni láàrin inú ilé sẹ́mọ̀ ilé míì wà wọ́n á kàn kọ gbogbo ẹ̀ ni ó ṣe pàtàkì ká a sọ fún wọn ọ̀nà bí ilẹ̀ lè gbà jáde ibi ilẹ̀ lè sá jáde kí ni ta fi ń paná kéékèèké yẹn ibi báyìí ló wà o ẹgbẹ́ o
1: fire extinguisher
0: a ò ní rí bi a ò ní rí dáhùn lórúkọ jésù
1: à ń padà bọ̀ tá a bá padà dé a tún tẹ̀síwájú lórí ètò mímúra sílẹ̀ de wàhálà àti ìdààmú ìwòsàn ìrora ọkàn.
2: Ìlépa ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ń láti rí gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ Ọlọ́run kúrò. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ti ṣe ìtumọ̀ bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó ní láàtọ́ta èdè 550 languages tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà à ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè mẹ́sàn-án lọ́wọ́lọ́wọ́ ó kéré tán mílíọ̀nù ní ọ̀nà ọgọ́fà náírà 120 million naira ní mọ́wà láti parí ìtumọ̀ bíbélì sí èdè kan bí iṣẹ́ náà bá parí ní àárín ọdún mẹ́jọ. Nítorí náà ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ń pè ọ́ láti bá Ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí ìkéyàwó àkọsíṣe wa lọ́wọ́.

abẹ́ bíbí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí ìkéyàwó àkọ́ṣeṣe wa lọ́wọ́.

kékeré, bó ti wù ké a lo ẹ̀rọ ayájálóra ìtó tí ìjọba ọba ràn wá lọ́wọ́ kán gbé ìgbésẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀. Mo rántí àwọn ìlú tí wọ́n rọ́lù àwọn bandétìrì ńgbà kan, wọ́n láwọn ti pè, wọ́n láwọn pè wọ́n, wọ́n ní ṣùgbọ́n wọ́n ṣe lọ báyìí làwọn ẹni yìí dé. Kí ló ń ṣẹlẹ̀ gan? Olúwa ràn wá lọ́wọ́ ká ṣe ìtọ́síra wa, ká dáàbò bora wa, kí

0: oríṣiríṣi àwọn NGO ẹ̀wọ̀ a lè lòrò wọ́n kí ìjọba gan ilé tí apá ìjọba ọba kánbẹ̀ kí wọ́n pè wọ́n kí wọ́n dá sí àwọn bíi Red Cross gbogbo ìrànlọ́wọ́ tán bá lè ṣe gbogbo àwọn irú àwọn agencies yẹn ká gbà wọ́n láyè kí wọ́n ṣe ká dẹ̀ rí pé ní gbogbo ìgbà à ń fi tó wọn létí bó ṣe ń lọ sí bó ṣe ń rìn kódà àwọn náà mọ tí kò bá dápa àwọn ọba ká wọn lè bá àwọn ẹ̀yà wọn ẹ̀ka wọn ní ìlú òkèrè sọ̀rọ̀ láti tún dá sí nígbà tí àwọn tí yóò ṣe ẹ̀rọ yìí àwọn ìjàmbá yìí tó bá ṣẹlẹ̀ láìròtẹ́lẹ̀.
1: ó dàbí pé ìbéèrè tí mo fẹ́ béèrè bóyá ti dáhùn papọ̀ ní ìsìn tí mo ẹjẹ́ ń béèrè náà bóyá ti dáhùn papọ̀ yẹn lè dá mi lò àwọn ọ̀nà ìbánisọ̀rọ̀ tó ṣe gbẹ́kẹ̀lé wo ló yẹ kí á lò láti bá àwọn aláṣẹ àwọn àjọ tó ń pèsè ìrànlọ́wọ́ fún àwọn tí àjálù ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí tàbí gbogbo ènìyàn sọ̀rọ̀ nígbà pàjáwìrì.
0: ẹ ṣeun fóònù wa wà ńbẹ ímeèlì wà ńbẹ àwọn sóṣíà mídíà tá à ń sọ wọn wà ńbẹ tẹ́tì wà ńbẹ irú àwọn who uno gbogbo wọn yẹn unesco pàápàá ibi tó bá yẹ pé àwọn ọmọdé wọn wà tó yẹ pé wọn pọ wọn ti pàyà wọn ti pa bàbá èyí náà jó wọn gbogbo ẹ lóríṣiríṣi àwọn tí ilé ìwòsàn náà wà ta lè ké pè tá a bá dẹ̀ ké pè àwọn wọ̀nyí a mọ̀ pé wọn ò dá wa lóhùn bá a dẹ̀ ṣe sọ ẹ̀rọ social media technology íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ ló ti wà níbẹ̀ ju gbogbo ẹ lọ ọlọ́run ní jẹ́ ká rí pàjáwìrì tí a bá rẹni tí ò kàn gbọngbọn tó yìí lè ràn lọ́wọ́ a lè gọ́gù gúgù náà wà ńbẹ ká gúgù àwọn tá a lè pè gbogbo ẹ ló wà ńbẹ olùwà ràn wà lọ́wọ́.
1: tí ẹ bá ń la ìpèníjà tàbí ìṣòro tó ń tinú ọkàn yín wá ẹ nílò ẹnìkan láti bá sọ̀rọ̀ ẹ lè kàn sí iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tó bá wà ní àrọ́wọ́tó yín tàbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín text messages sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ whatsapp line yìí 09026339945 tàbí kẹ́tẹ́ bá fẹ́ nọ́sẹ̀ tàbí tẹ́ fẹ́ gbéra láti lọ sí iléeṣẹ́ bible society of nigeria wọ́n ti kúrò ní number 150 ìkòròdú road onípàánù bus stop wọ́n ti wà ní number 202/204 pangrove bus stop ní ẹgbẹ́ redeem church ìkòròdú road ní ẹgbẹ́ redeem church níbẹ̀ ni a ó ti bá àwọn iléeṣẹ́ bible society of nigeria sọ̀rọ̀ ẹ jẹ́ àdókè lọ́hùn tá a bá padà dé a tún máa tẹ̀síwájú ìwòsàn ìrora ọkàn.
2: The Bible Society of Nigeria. We are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the word available.
1: Èyí tí ẹ bá sì ń darapọ̀ mọ́ wa Bond FM láwà 92.9 ẹ sì wá sì tún wà ní ojú òpó Bond 929 Live Facebook page wa nìyẹn o. Mímúra sílẹ̀ fún wàhálà àti ìdààmú kò sẹ́ni tó ń gbàdúrà fún orí nǹkan báyìí o gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń béèrè ìbéèrè àwọn tó bá ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ là ń wá fún gbogbo àwọn irú nǹkan báyìí o. Apá kẹrin lágbè yẹn wò báyìí màmá wa. Báwo la ṣe lè múra sílẹ̀ nípa ti ẹ̀mí fún ìṣòro àpẹẹrẹ ìgbàgbọ́ ìgboyà ṣíṣe àwọn ìpinnu nípa ohun tó tọ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ àròjinlẹ̀ tí èyí bá ṣẹlẹ̀ kí la ó ṣe.
0: ilé ìpapọ̀ ṣe pàtàkì ó pẹ̀lú nǹkan tí bíbélì náà ṣe sọ wípé ọlọ́gbọ́n ènìyàn rí wahala to nbo
1: oye
0: o ye ri o ye nbo pe eyan o ko ri bo
1: o la ri mo
0: o ka ba mo leyin o

pé tó bá délẹ̀ aráwọn ẹlòmíì wọn dẹ̀ wọlé wọn ní ṣé ilé ló gbà ẹ̀sìn ló gbà àbí sọ pé ẹ̀sìn mi ṣe mọ́ ẹlòmíì àdúrà wá létí kò sí ní tó jọ òun ní sẹ kristi wọn ní sí ọlọ́run wọn dẹ̀ mú òwò kan lórí tẹlifíṣàn ẹwọ atọ́kùn mi ò lè sùn jọ yẹn òyìnbó ni wọn dẹ̀ wọbi wọn dẹ̀ ń ṣe wọn ké kí ni wọn gbà tó dẹ̀ ké tán wọn dẹ̀ mọ báyìí wọn dẹ̀ mú ọbẹ wọn dẹ̀ ké kí ni wọn yẹn wọn dẹ̀ gbé lọ́rùn wọn dẹ̀ gbé orí ẹ̀ sílẹ̀ wa mi ò lè sùn ní àkókò yẹn ṣe mọ̀ fáwọn kan ránṣẹ́ ìgbàgbọ́ wọn mo gbọ́ kan tán ní kíákíá wọn kó gbọ́ wọn àwọn kan ní báyìí láwọn àwọn òdẹ̀ lè sọ eléyìí ní owó tí ẹ mọ̀ nípa

0: mélòó ni ìjọba ọ̀run lójú
1: ìgbàlọ́ọ̀kan
0: ó ṣe pàtàkì.
1: Ẹ ṣe púpọ̀ màmá wa ìránṣẹ́ Ọlọ́run àlàyé àbọ́sẹ̀dé Olúwa dámiláre ìbéèrè tè ní okun gan o àdẹ̀ṣiṣẹ́ lórí ẹ̀ dáradára èyí tẹ wà nlé àlérò pé ẹ̀yin náà gbádùn ètò ti ọ̀sẹ̀ yìí èyí tẹ dẹ̀ pé wá Olúwa Ṣẹ́gun Samson láti ọba wọlé àti arákùnrin Ismail Abdullahi láti àjùmọ̀ àrí ẹ̀kọ́ pàtàkì nínú àwọn ẹ̀pẹ̀ tí ẹ pè bẹ́ẹ̀ ni o ẹ ṣe púpọ̀ o ohun tí a gbéyẹ̀wò lọ́jọ́ tèmi ni mímúra sílẹ̀ fún wàhálà tàbí ìdààmú gẹ́gẹ́ bí màmá wa ti yànnà náà màmá wa ẹ gbàdúrà fún wa kó tó di pé a kúrò lórí ètò ẹ fún wa ládùúrà ṣò pé a ti fẹ́ máa lọ fún ti ọ̀sẹ̀ yìí náà.
0: Ẹ ṣeun atọ́kùn ẹ jẹ́ àgbàdúrà o ní orúkọ Jésù a gbé gíga yìnyín lógo torí pé ẹ̀tún ti wá fún wa lónìí ògbó ni forúkọ mímọ́ yín Ọlọ́run wa gbàdúrà ìdààmú wàhálà kò ní débẹ̀ nìkan orúkọ Jésù. Eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Ọlọ́run wa gbàdúrà ní abẹ̀yìn ni ẹ bá wa fòpin sí ẹ wo ẹni tá a lè mú Ọlọ́run là fi lé lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí àfi wọn lé yín lọ́wọ́ bó ṣe tán bó ṣe yẹ Ọlọ́run ẹ fi fún wọn ẹ bá ọkàn wọn sọ̀rọ̀ ẹ̀yin ọkàn ọwọ́ yín ni ọkàn ọba àti ìjòyè wà láti darí ẹ̀ sí bó ṣe tán àti bó ṣe yẹ Ọlọ́run wa gbàdúrà ẹ bá wa fọwọ́ kan òun lọ́kàn gbogbo ibi tó ń gbóná báyìí ẹ bá wa domi tútù sí i kí àlàáfíà jọba àgbẹ̀yìnga pẹ̀ ti ṣe
1: orúkọ
0: Jésù Kristi Olúwa wa.
1: Tó bá tún di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí kìí sì bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ká tún pàdé èmi ọmọ yín àbúrò yín àti arákùnrin yín nínú Olúwa Michael Olúwafẹ̀mi Adéṣínà JP Mr. Bible pẹ̀lú màmá wa wọ́n ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ ìwòsàn rọra kan Kristi yóò la ọkọ̀ wa kọjá yóò sì gbòòrò òtura sí ojú ọgbẹ́ wa ó dàbọ̀ lórúkọ Kristi.
2: AGN see something, say something.
3: Happy birthday to you on this occasion of life.
2: Happy birthday to you, Dr. Yodile Ogunsan, CEO, Lagos State Security Trust Fund. Ẹ̀kú oríire àjọ̀dún ọjọ́ ọ̀bí yín, ẹ̀mí ẹ̀ṣọ̀ pọ̀rẹ̀ láyé láṣẹ Èdùmarè. Àjọ ẹ̀ṣọ́ Fijilante Group of Nigeria, Lagos Command, lábẹ́ àkóso Commander Ṣẹ̀ṣẹ̀ Ògúntúndé ló ń kéyè, Dr. Ayọ̀dẹ́lẹ̀ Ògúnsan, Igbóolùmú kìí kú léwe, Àkàlàwàwù kìí kúkú pa ṣágà, igi gbogbo níjù ní wọ́wé, ọ̀pẹ̀ kìí wọ́wé, ẹ ó dàgbàdúgbó láṣẹ Èdùmarè. Olùkéde Bọ́lá Òdú Bọ́lá, aka Bọ́lá Òdùs, alukoro Fijilante Group of Nigeria, Lagos State Command, VGN, see something, say something.

0: Duba. Àwọn mi o ti ẹ̀ láwọn òfẹ́ lògùn bílẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalé ọmọ yẹn owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágò ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà nínú àlàyé. Má ba sọ pé nàlá bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé nǹkan kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lo oògùn kò sí ṣé ò sí bẹ́ẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
1: A wà ní nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abaranjẹ Road Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní
0: 0802165 9 0802165 9 bóṣe ń ṣe àwẹrẹ wẹrẹ tó fi ń di omi yẹn ti ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọwọ ẹ kú abẹgbẹ kara kú tó tètè jáde báyìí kó máa bọ wá fún ìdìtọjú àti ìmọràn nípa tewétegbò.
1: Ní nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abaranjẹ Road Ikọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́ngú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo ọba dí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán pẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
1: A wà ní nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abaranjẹ Road Ikọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìní dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ́ọ̀rán ni tẹ́lọ̀mí tí bá bọ́lọ̀ ṣàánú wa tó bá gbọ́ wa ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí tẹ́lọ̀mí ò lè náwó ságọ̀ọ́ rẹ̀ àfi oríṣi kò sí ní kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò tí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ń ṣe mọ̀ ṣe ti máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ̀ á ti mọ̀ pé àdúrà ti gbà kó o tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀run rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ àṣẹ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá orumi ẹgbẹ́ kara orumi àti gbéra gan bá bá nípa tíyà ìwé ò lè lọ ogun ló ní ogun la ọmọ ní ọlọ́run ò ní já rógun à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dì má dìdì mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run lè jẹ kẹ́ẹ̀ rí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ìkọ́tọ̀ ojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ ara ẹ̀ tó ń fura sí tètè máa bọ̀.
1: Sí nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abaranjẹ Road Ikọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: Ẹ̀tìtì kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹfì máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó mú kára yín ṣe kébékébé ṣàgbàdéwé márùgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fowé àtẹgbò sọmara yín lórí ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò mi tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé ó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀rí tá a máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ara ó ti wá jù lọ ìrọ̀ náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ kan mí ni ẹgbẹ́ kara ronú ni tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara ẹ.
1: Ní nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abaranjẹ Road Ikọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
3: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ikọ̀tún torí ẹlòmíì máa sọ pé Ikọ̀tún jìnnà o.
2: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún jìnnà ìrẹwẹsì ọkàn ni wọn ń gbè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yín náà kẹ ẹ gbéra fàáyù báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ lójú.
0: Kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lérí àìsàn agbánilówó ọ̀nà ọmọjà rí ogun wàhálà yà ń lu pìpìpì àyìn tó ẹjọ́ bèrè ń lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá àwọn alẹ́ àbí wọn ò sọ̀rọ̀ gbọ́ obìnrin ni gbogbo tokun to mi ni ta so yo ṣugbọn awọn to ba wa oju olodun to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba te nbe giloju ona abaye olodun lo se to ba ti de lori gbogbo nkan ko la le ma fe mu ba gbogbo ti o na ba joko to ri pe se olowo lowo bayi mo pa sa tarun tan ba ti bimo ma bo si
1: number 20 amoka street dele ara bus stop of abara jerol ikotun
0: tete ma bo ko ma bo mo se soro yi lokun ni lo bin lomode lagba olodun o ni so wa den to ma ti ro a to se afi won se yeye sugba nkan kan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi tina ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti won titi ma bo sagbade ni marugo ta gbe lodo baba agba te ni gbogbo to ba ti dede won na ah baba won ni itowo la ma do le a ki ngo kere ma dudu obe te ba je obe labekuta loni to ba ngbe lu eko abi bada njo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin ba ti fun ro oye koko loju eyin egbiyanju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo ni ba yen dide fia e ma bo pe ah o be je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so lo baba agba te ngbe
1: ni number 20 amoka street dele ara bus stop of abara jerol ikotun
0: e wa ke wa janfani ewe ati gbogbo ni afiji eyin na didi ke ma bo kilo o se o kilo yu elenu wa lati da mo oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai je je ni bi ni elewo si bi ni olodun ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe luwa orisirisi ona lo gba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko sin ba ti e chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewo ati to ba e ka se pe kilo fa ti leyi so ji orun lo ti sele ni abi ngba te n lo ni kan kan ba e pi te mo boya boya won le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa to de pe ma n bara je were were were ti o ma ba do ni ara ni eje ni egungun olodun eje kari sugbon te ba ti wa ri eje ka tete gbe se ka mo pe odo baba gba se nbe giloju
1: ni number 20 amoka street dele ara bus stop of abara jerol ikotun
2: me baba gba te nbe giloju wa
3: ero ibanisoro wa 08068216859 08068216859
0: e ma le ti na wa be ti de nikan ni eyin e mu gbagbo yin dani e won ni bi na o ba tan laso eje itan le kan ma e gba pe be ba ti ri mi lele te ba ti di bayi ogun ati wahala ati aisan to la la o ti se lori awon kan ta n pari wo na ni ati so boya awon ti sise igiri ojabo loke boya awon ko pe ri ojabo elomi ma accident fun moto bi odun mere ma ko ni mo bo lo n fori abi fi kan kan gba bi kan a ma wa fa wa lati da mo mu agbo ara ngba to ba dojo waju bi e to n rayan bo se ma ni te o ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu omi ara sinu eja ara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de to nse to ba nu to le je pe ofa o le je talabefe afefe buku ni fe luwa
1: a wa ni number 20 amoka street dele ara bus stop of abara jerol ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout e wo marwa to n lo se abara jerol tabi te ba n gboko bo abara jerol ni ke bere e bole ni dele ara bus stop apa otun ele yasi number 20 amoka street dele ara bus stop of abara jerol ni lu ikotun leko
0: ibe baba gba wa ero banisho hotel fi pe mi
3: 08068216859 08068216859
2: e de lo so pe ko to gbe ko to gbe na awon do wa wa laja awon do wa ka ki do wa nje bu re ton gbe ra ton yo ju ti iko to ibi na la fi so so pe e mo de ka fi akoko yi na ola e dide le ba e mo abo mi lu ko to mi ti baba gba te do se nbe number 20 amoka street dele ara bus stop of abara jerol ni lu ko to iko to jina o awari ti oro
4: ha ragero awara ile e
5: am a born a profession
4: o da se won lo ri go se rin ni o ri ton te koloba o tun rin wonku wonku
5: ijo olu ma da bayi ah nkan kan ma n ba eni yi fa
6: ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese odi ni rada owo le ori keri ti ara ro ni abo nwu ara tita ara nja ni je ko ni o ma gba ye o le ruku ati bere mu nkan ni le di ni ra bo si se eyin didun abi egbe kara re nkuta ita lati oke de le ke yo ma ri ko da bi pe nkan ra lese bata ti bo lese elomi ko ni mo elomi a ma da gege bi keke mario alore isan ti gbon ni lowo tin dani wole ti finish esin baba gba te ni begi loju ero bani soro won 08068

àtẹnì kan lọ́sàn ìyà jọ ń sọ̀rọ̀ èmi àti tèmi tó pẹ́ ajayi ẹjọ́ ń gbé ọ̀rọ̀ kan yẹ̀ o wa ni kò sí bí ọkùnrin níṣe lè rí ó bá ṣáà àti lè lówó bí kò sí obìnrin tí ò lè fẹ́ o rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní obìnrin tó wà lóde ń sìn owó làwọn rí gẹ́gẹ́ bí nǹkan ìṣáájú wọn ò fẹ́ ní sùúrù mọ́ tí o bá ti lówó kò sí bóbìnrin òun ṣe lè rẹwà tó ọ̀la ìwà fẹ́.

bá wà lọ́wọ́ ẹjẹ́ kan fi ilẹ̀ ẹnu lé. Bí ò bá sí àwọn ọmọ náà, àwọn náà kúkú rí. Ṣùgbọ́n tọ́jú ọmọ, tọ́jú ilé, tọ́jú ìyàwó, jẹ́ kí wọ́n ti ẹ̀ mọ̀ pé no, àwọn ní bàbá kan, bàbá ara tó mọ yìí ọmọ. Ti mọ̀ pé àsìkò tá a wà yìí, irú ọjọ́ ìní yìí, òun náà ni gbogbo àgbáyé wọ́n ń ṣe àyájọ́ àwọn ọmọ obìnrin wa, àwọn ọmọ obìnrin wa. Ìní gbogbo àgbáyé pátá, òun náà ni wọ́n ń ṣe é. Ẹ ti gbàládùá Ọlọ́run Ọba kó jẹ́ kí àwa òbí ká jèrè àwọn ọmọ wa. Káwọn ọmọ náà kan wúlò fún Olọ́run, kó sì wúlò fúnra wọn.

0: بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
1: السلام عليكم أرو دودو أكوشي تو تاك بيكالي نليشة راديو بوند فم 92.9 لاتي ما توي مولي سي أرو لون وبا لا لاتي فوقون واما إلي انتاو ماغبا لاتي نوال القرآن أتيد أديسة نب محمد أرو دودو 30 minutes program ني لأ ميجي يوفي نيبو بوجو ساتدين لاغو مان وورو تيتي دي أغو مان وابو وورو باكونا لجو سوني Ago mefa abo irole titi di ago meje irole insha Allah ta lo so nigbowo re baba wa ni alaye luwa oba ridwanu lai aki olu the force olowo eko baba fuad kolo won ba la pade son won yeso olore ko si je ki emi gigun ati alafia ko ba ni je ti won e ma pade awon afa ti o ma ba wa soro nipa oro es islam e kwa alquran ati sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam ati dupe lowo awon alase ile ise radio ijoba apapo ile ise radio on the FM 92.9 ati gbogbo awon alakoso ti won fi aye sile fun akotun etu na fun alaye lekunrere e pe 0802 848 3735
2: Alhamdulillah, Rabbil Alameen. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wassalatu wassalamu ala sayyidina Muhammad wa ala ali Muhammad wa sallim. Akara wa kaaba suratu Urudud. Nukali Bond FM 92.9. Into you. Obawa Obarul Wanare Mushola ni Akiolu the first. Uluwe ku tu wa je oba ni ipinle Eko bi bayi. Awon na ni Olorun ma nlo saba gege bi alatileyin gbogi fun eto yi. Lati le ma je irin je gbogbo muslimi ati awujo ma eniyan lapapo ko ma ko wa ko ma to wa ko ma je bi ona mo lati nu alqur'ani kerim oro lohun ba la ati sunna anabi muhammad sallallahu alaihi wasallam ni to yi sheki akubu abu abdallah na ni ma nda wa le ko podo mo tun lawo yedokun ajo ma nse na ni abdul wasin salahuddin na mi uruko ti emi nje sheikh assalamu alaikum
3: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
2: naam ti abani ki awu lorile agba nla aye jaki jadu ifaya bale o to nkan mo ti oro ba wa ri bayi awa ti a je muslimi ododo ipo wo ye ki awa papa julo lakoko ti ijinigbe na tun ifemi omo eniyan sofo kiko gboja ara eni ati awon iwa mi bebe ti o nsele kini ye ko je ojuse awa muslimi
3: alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in adiko fun olohun
2: alhamdulillah
3: ashe salatu fun anabi wa muhammad
2: sallallahu alaihi wasallam
3: ta abara ba subhanahu wa ta'ala madri baba wa ubaridwanu allahi arimi aqulu the first ti igba won lori wa na ko lon ko ba to won sona
2: amen
3: ko lon ko ma se awa na ni ona
2: amen
3: ma ti so so gbogbo wa
2: la
3: hawla wala
2: quwwata illa billahi la
3: ilaha illa ti aba wa ni aye
2: na
3: ta ba ti ma won ododo kan ile aye ma sajuji siyan
2: la ilaha
3: ododo akoko ta nla ti kokomo ni pe olorun ba subhanahu wa ta'ala je ka mo pe aduniya ile aye teri yen o muta igbadun ni igbadun ni wa fitna musiba ni
2: La ilaha illallah
3: Inna min amwalikum wa awladikum fitna
2: Fitna
3: owo yin ati omo yin ati kini fitina ni ile aye fun ara e gangan fun ara e na adawo lolorun fi se as in ke yan so pe ile aye o experimentation for trial olorun ko kan fi se adawo ni ki se pe ile aye wa je awa lo ta fe wa gbadun ta wa gba pe igbadun ni rara yo ma lo soke yo ma lo le ni eni ki lolorun ba so fa inna ma ala usri yusra ito lo ba ti bere niyan ni ti daju daju leyin ile koko ide ko ma wa so ito ri pe ile koko lo ko ma wa
2: eni a ma je wuro ko ko pada dun leta allahu akbar
3: inna ma ala usri yusra e pe meje ji lo ba so iso ateni mara ki jona akoko ni elekeji ni pe anabi sallallahu alaihi wasallam je ka n pe adunya sijinu ila ifra bi wa ta wale won
2: adunya sijinu
3: bi ba ke ma ro ke boya la ye mu ma dun ma bi adun ale obirin o ba loyun o fi odide o ti mesan ko fi wu ojo to ba si fe sokale na
2: orun ra ni
3: aye ko kan ni emi laye se ni so agbodo koko mo so kini o ni ya musumi lenu
2: won wa dagba tan won ma ran lo gba ran lawo
3: a se ma gbadun
2: la ilaha illallah
3: eh yo ba so pe ile bo so pe the hands must be on the king gbogbo wa ni ki se pe oro pe nkan le onira o se bayi ni bi ta koko gboroko gbogbo wa ni so o le le o le de o le nira o le ro mejeji ni akoko ni elekeji
2: bi so ma se ran orun lo mo supa wa allah akbar mo je je se ni oru wa o mo tutu na wa
3: ba kan le ba kan de
2: allah akbar
3: tori pe ta ba so pe nkan se ba kan ka ki dagba nlaye nkan ka ki nigeria eh ti wa ti pe be
2: allah
3: eh bo de se wa ti laye ma ri na ni
2: allah
3: sallallahu alaihi
2: wasallam sallallahu alaihi wasallam
3: da ya ti zaman oni sa siku kan to ma dun illa zaman akhar ti afikas ko mi wa leyin e to ba se kini ta tun le koko
2: la ilaha
3: ta so mi atun wa leyin e asan ta tun du
2: mo
3: je mo wa ri ni so ta so to ba ya wa le nigeria lati gba ta tin ka tin mo tin je nigeria a so pe bi apere lati 1960 o ni gba wa don wo tin wa o wa lotun o wa lo si lati 1962 lo soke lati jagun orisi si ti sele be gbogbo ti wa a pare e a tun se akon tun gbajoba a tun ba se ma ba lo ti aya ti pare niyan
2: la ilaha
3: ise pele e wa dun wa kan gbadun be ayanu salanga
2: e ba gbo covid e tun ma gbo ebola e tun ma gbo lasa
3: ti aya si fi pare bo se ma ma ri ni so ki musulmi koko mo yen na so ah ni je koko wa pe nkan le eh nkan akoko ta lati koko mo ni e so koko abale elekeji ori pe in the midst of all this bo se ri bo se ri bo se ri akon ra moto akon kole akon lo si haji
2: lawon le
3: je ran je akon se gbogbo that's me ki se po le mi won
2: la ilaha
3: ki se police ata so pe be yawo ijoba ki se olohun si na fun won ni
2: la ilaha
3: linus ko yi na olohun ma se gbogbo e be fa won eyan be olohun ba se tori pe kini olohun ba subhanahu wa ta'ala so fun won ni suratul baqara ti se sura keji aya kokun din ni ogojo Quran chapter 2 verse 155 so Allah subhanahu wa ta'ala ni wala nabluwannakum bi shay'in ama dayu pela won kankan min al khawf pelu beru so beru ba wa e adan ba ti ko ma dan wo ni se den to lo ba ba fi se saba to ba je saba bi adan wo wa yen oloka gba ko iberu ma wa ese ko wal jur ebi o nba wa ba wa pe asko kan wa nigeria to pe asko yen wa nkan wa dun ko si asko yen lati 1960 kọda lati 1914 lati ko wa papọ ti patipa
2: lati amalgamation
3: amalgamation ka so ka so kan wa do nkan aye ro ne gbogbo bi apere yo le ja kan de ti won ko ka ki dan ko ton ko yin gba ti won ko se gbogbo yen lori da awon ton rira rira awon ton rira rira awon civil servant ton rira awon ton civil servant ti rira
2: ngba won ta moto tonton ni 1000
3: awon to ra ra awon ti o si awon so pe eh mezi skini kan lori bayi kini kan lori bayi gbogbo elu ti lo eh bo se ri ni
2: awon gba won ta tv gan ni 200 naira
3: ama to lo le awon kan lojo ko sile lo
2: television la ilaha illallah
3: so se ti mutun mi lati mo yen gbogbo tin sele yi ni won ba lo ma je ki o je ikan laya soke o to ye ko ka ara soke mu nbo wa sibe eran mi leti ki ma gbagbe
2: ma sha Allah ma sha Allah
3: so ka mo yen mi ma mo daji ori pe iberu ebi olohun ba lo ma paliwa a de wa ti la ya fi pare te ba lo america le ni awon te bi te mi pa awon abe be lo wa saudi be lo wa ni canada
2: yo ba so ni te mi pa america won ni ma bogile lara awon bi ti bogling ti poju ile de america ni
3: to ba de so pe ilu to je pe laarin seju ko kan ni yan ku legba laye america is number 1 so america na de bu wan salo o ni ra fun won be o ni fun awon mo to lo be na so fun wa america won se ile igbadun kan o bo se igbadun bo se rin be na lo se gbegbe kan jade ile aye se ri niyan akoko mo ina imam daju se wa roju se wa muslimi nigba ti nkan ba ri bayi oju se wa olorun ba so in sura iketa quran chapter 3 aya ke aya meta le ni mewa mokala meji la lo so waju pe a'udhu billahi minash shaitanir rajim olorun ba subhanahu wa ta'ala ya ayyuhal ladina amanu taqul haqqa tuqati wa la tamutuna illa wa antum muslimun akoko ni pe bo se le to yin na e gbodo ku la je muslimi o se ri pe e yan gbodo mo pe bi se o ka ti so fa pe laye ma nira se bo se wa nira to yin o gbodo ku la je muslimi
2: nbi bi wa npa mi ni wa
3: fi mi lo mi e no ra ra ra a gbodo je ko le be e won so pe ngba ti nira po lojo na o ni bandit wa kini kan wa wa lo ngba ogun wa ngba ayo ayajo o wa ngba kini kan je to ba fi le ku sunu ayajo sini ti o ki se esin o ku difa o so ka ko mo yen lele keji na eleketa aya to tele ni olorun ba ni kuntu khara ummatin ni khurjatu lin nas e yin muslimi ele da ju na ta se kini ina won ti a tin gbedide ta muruna bil ma'rufi e ile ma pa re la se kan se dada muslimi ni oju se wa ge bi muslimi pe ka to mo wa lati le ko ma ba wa da wa laamu lojo waju ko ma ba dalu ni ni laamu lojo waju ka to mo wa lati le tori gbogbo won ta ri nta ile kan na ti wa ti o ba je ti ku ti o je taun awon obi ti fail lori eni e
4: ko so mo to wo bo lati oju orun
3: si
4: ko so yi to wu
3: bi e ko ti do o ma do merin la o wa na ti won ni bandit ni won ni o ma di merin le o ma di bandit ngba to bi e o toju e se ibi to ro wa ti bere ni oro yoruba to ni amuko
4: erun e wo oloke le nwe ewu sa
3: a so pe nigeria se awon eyan se ba ka ewo oni ka ru pe lati le ka bere to ba se ni le o nda wa lale si gboro ni tori na laye jo lan baba wa won ni omo ebi kan ni bimo
4: igbo oju lo nto
3: oju lo nto
4: na
3: se gbogbo omo ladugo ni ka luku wa ka ma foju nto won oni ka luku ma to mo ka ma ti wo bi o se nto mo ti e omo lowo to ba ra ladugo na to ba le se na won fun ko se na to daada tori ti o ba wulo fi ti na lo ma de lojo waju fun wa ta omo ti e
4: abi se mo na lo ma bi ni mo ti bi temi mo ti
3: o ta ma so pe awon omo la toju omo won awon kini ko se kini ton a si lafa lati ma ran won lowo gbogbo lo ma pada dele nbo wa ba wa ni mekan mekan ni
4: la ilaha
3: illa ko ni oro bandit ti bere
4: la ilaha
3: illa toju omo bo se ka toju omo lo fo wa la ibi ki bi jilo wa ki se islam ni kan a ni nuru lu ina ta n daruko ni nuru lu ina to je pe olohun ojo kan eni kan ko gboro jade bo ba jade bo si wa la ni e awon ton di awon eyan lowo ba yen eyan na ni won mo ni won eni kan lo bi won to ba ti ko won ni pe ma titi e die lomi lowo o ma fo re ti e
4: wọ́n fi di tọ́mọ́lá péjì lọ.
3: tọ́mọ́ ti kọ́ láti kékeré ni àwọn kan ò ní sọ pé ọjọ́ mọ́ndé ẹ̀ má jáde àwọn kan ò sí lọ nínú igbó wọ́n jí nǹkan jùlọ kọ́ lọ jù sínú igbó.
4: àwọn ọmọ lọ ṣe wáẹ́ẹ̀kì wọ́n tún nà wọ́n.
3: wọ́n tún nà wọ́n.
4: àwọn ọmọ tó sọ pé àwọn yìí náà lẹ́yìn jàjà ń gbára fún.
3: yaba ti ń kọ́ mọ yín. yaba ti ń tọ́ mọ yín ìtọ́mọ ni ẹ̀ kó tó kára ọmọ tó kọ́ jáde ní nàá. táàbù náà bìlì máàrú fi kákan ọmọ wa ní dáadáa. ẹ pọ mọ jòkóó kì í ṣe pé ẹjá fa kì í ṣe pé ẹjẹ ṣe é xẹjẹ mọ ọmọ nìkan ẹ pọ mọ ìjòkó lára àárọ kẹ má ba sọrọ. o gbọdọ di báyìí o gbọdọ ṣe báyìí báyìí ló dá o n tọ́nà máa fẹ́ ni o ọlọ́run bá òfin ni kájẹ́ kó kún nǹkan táwọn máa kọ́ àwọn ọmọ wa. sẹ́rí wàhálà ó wà lọ́wọ́ báyìí ó ti wà báyìí náà tipẹ́ látìgbà tí olóògbé àbàbà yaradua olórí wọn ní fitinai tó kọ́kọ́ bẹ̀rẹ̀ naija delta kó tó lọ sí
4: north east
3: lọ́hùn kó tó lọ sí north central north west kó tó máa bọ̀ wá sí ìbàjẹ́ díẹ̀ ó tún kó ńgbà ńgbà kan ó tún wà ńgbà ńgbà kan ó tún kó òtún lọ padà gbogbo bó ṣe wà káàkiri ẹ̀ tó ń lọ yẹn àlùjọ ní kọ́ ló ń ṣe o abàlẹ́kà kan ló ń ṣe o ọmọ ènìyàn ló ń ṣe wàhálà pọ̀ gan lórí ọ̀rọ̀ yẹn o torí pé ìtún wá látòkèrè ó wà ńbẹ àwọn ti wa ta bá láwọn ọmọ wa ni n tó wà lọ́wọ́ mi tí mo rò lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé títọ́jú tó ṣẹlẹ̀ yẹn àwọn mẹ́fà tí wọ́n mú pé ọwọ́ náà wọ́n ti wọ́n gbọ́ abọ́dé fún ìlú yẹn náà ẹni àkọ́kọ́ ni wọn babangida aliyu lorúkọ ẹ ẹni kẹjì kabiru aliyu adéwuyi sunday ayẹwọlá gbẹngà rasiu abdulmajid adeleye ayomide ṣẹ́ni gbogbo àtàdáko yẹn mùsùlùmí wà bẹ́ẹ̀ bí òsì kírísítẹ́nì wà bẹ́ẹ̀ bí
4: òsì
3: ọ̀rọ̀ ẹ̀sìn òsì tọ́ba ti ń ṣàbúrú.
4: àní wọn káwọn kan níjẹ̀bú òde ifáyín ọ̀káfọ̀
3: ìgbò wọn ṣé yorùbá nìyẹn ṣáúsá ni ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo wa ló ń ṣẹlẹ̀ sí gbogbo wa lání oníkálukú tọ́mọ̀ ẹ̀ ni ṣẹlẹ̀ tá a bá ń fawọ́ mú eléyìí tá a bá fẹ́ kó jù báyìí àbí 18 àbí 15 nísìnyí tẹ́lá ti mẹ́wàá kún 22 tẹ́lá bá tọ́ dáadáa bandit ti ẹ̀ máa lágbára gan o lọ́jọ́ iwájú ká tọ́ mọ wa ni o bí ti solution àkọ́kọ́ nìyẹn káyọ̀ wọn ni pé ìjọba wa kọ́ lọ gbé kọ́ lọ bọ́ǹbù wọn ìjọba wa kọ́ lọ kéde ọ̀rọ̀ kékeré nìyẹn ìjọba lè ṣe yẹn kó tá a bá tọ́ mọ wa tá a jẹ́ kán mojú ṣe wọn jẹ́gẹ́ bí ọmọ tá a jẹ́ kán mọ̀ pé ìlú ń tòrò ọwọ́ gbogbo wa ló wà tọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala sọ pé nàlá láyé ghayru ma biqawmi hata yughayyiru ma bi anfusihim ọlọrun bá ní òun ní yí condition yẹn kan padà ṣáà bó ṣe lè yí kò lè yí padà o kí ló lè yí padà kó ní kálukú wá yí wọn padà ni ibi tá a máa ti kọ́ bẹ́ẹ̀ yí padà ni pé kí òbí kankan jókòó láti sọ pé ọmọ tèmi ò níyà bandit ọmọ tèmi kò níyà kidnapper ṣáà báwọn ṣe ń ṣe tiwọn lẹ yorùbá káwọn ọmọ yàwá nílẹ haúsá káwọn náà máa ṣe tiwọn káwọn fúlàní ọmọ yàwá náà máa ṣe tiwọn káwọn ọmọ yàwá nílẹ ibo náà máa ṣe tiwọn káwọn nàìjíríà náà máa ṣe tiwọn torí pé òwúwa kò wá àti ìwà papọ̀ wa ti dánmọ̀ yá o àti dánmọ̀ kaná o àti ìjọba lù papọ̀.
4: àwọn ajọ ń jòkó lè
3: rí wọn
4: pàdé ń primary wọn
3: pàdé sọ pé àwọn haúsá yẹn ò dá àwọn kìnìyàn ò dá skul yín haúsá náà jọ ń ṣe pẹ̀lú àwọn ọmọ yín
4: wo pade ni se primary wo pade se
3: awon yoruba yen na se kini awon yoruba yen na buru awon yoruba na se kini awon yoruba yen atomo yan jo wa ni university awon ibo atomo yoruba na jare ta gugu ajo awon wa wa nbe ni won jo se papo ni nigba ta lo wa mo wa ni university ni yo se mi lo kon seyin ina ton jo je ore ton wa ki wa e to ko wa nda to ko ko omo ibo la meji ko wa ki wa o ma yin pe Abdullahi is a good person, he's a good brother, he's a good kwawo olorun ba shanu mi Abdullahi to omo ibo ko ko la ti dore e ti mari pe ko ni ka luku ka to mo wa a ma nu won nu pe eh awon malaye o da awon yoruba yo da awon ibe e ma so be gbugbu omo to ba ti pe waju e koja e se daada si won e ko won leko e fi ife si won laarin e fi oju anu si won lokan se to ba ti ni
4: Allah anu omo la
3: ke jini e to ba ti ni fe to laanu ko si bo se ma gbe AK47 wonu lu.

0: látara àwọn ọ̀nà tí wọ́n gbà fi ń sọ àwọn èèyàn nù nílé yìí ẹ̀yìn ìjọba wa ẹ̀ lè nú ẹ̀ ó ṣe pàtàkì ká wo ohun tí àwọn olórí ẹlẹ́sìn ohun tí wọ́n ń ṣe ohun tó bá rẹ̀ jẹ́ bí ẹ̀tọ́ wọn ká fún wọn láti lè máa jẹ́ bí ìdàgbàsókè orílẹ̀-èdè wa ọlọ́run olùjẹ́ kí ṣe kọ yakubu máa padà sí ibú bọ́ọ̀bọ́ arílúwàn rẹ̀ mú ṣọlá lé akínolú the first tí wọ́n jẹ́ ọba ìlú èkó ọlọ́run bá ṣàlékún ẹ̀mí gígùn àlàáfíà rẹ̀ fara balẹ̀ ibi ní gbogbo ìgbà ọlọ́run sábà wàá ṣe fún wọn ọlọ́run fara ni wọn wọ́n jẹ́ kí ipò yìí wọ́n jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ aburú fún wọn orúkọ sheik yakubu abu abdullah lórúkọ bọ́dà mọ̀ táwọn ńlá òye dókun orúkọ ọba náà sarahudi abdulwas sarahudi náà lórúkọ tí èmi jẹ́ wọ́n sọ̀rọ̀ àmọ́ alaykum wa rahmatulahi wa barakatu.
1: ọ̀rọ̀ òdodo àkànṣe ètò tá a gbé kalẹ̀ nílé-iṣẹ́ radio bond fm 92.9 láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlá láti fọkàn wa mọ́ eléyìí tá a ó máa gbọ́ láti inú alukur'an àti hadith anab muhammad ọ̀rọ̀ òdodo 30-minute program ni lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní gbogbo ọjọ́ sátidé lago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún ààbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ insha allah talóṣo nígbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni aláyélúwà ọba rídíwánú láì akínolú the first olówó èkó bàbá fuad kọ́lọ́wọ́n bá àlá padì sàn wọ́n ní ẹ̀sán olóore kó sì jẹ́ kí ẹ̀mí gígùn àti àlàáfíà kó bá ní jẹ́ tiwọn ẹ máa pàdé àwọn àfáà tí ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam ẹ̀kọ́ alqur'an àti sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam a sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọ́n fi àyè sílẹ̀ fún àkọ́tún ètò náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0802-848-3735 ọ̀rọ̀ òdodo ẹ̀ máa tẹ̀tílẹ̀kùn máa sálà.

0: sodirorun
1: lati ile ise yi
0: lati ile ise irorun eni ti o je pe ko le se dede olorun sodirorun eni ti o je pe owo nwo ese nwo
1: gbogbo kuriri o kuriri
0: o kuriri olorun sodirorun eni ti o je pe o nwo bai bai ni se lara nta ti o je pe ati le se pese re ati le se yo re o ti wahala olorun sodirorun elomi yo ma rin lo nse ni bata o ma bo lese re yo wa da bi ewi pe eso wa ni bi bata re ti o bo lese be ni olorun sodirorun eni to je pe nkan osu re lobinrin eyin na ma gbo ninu jingu wa arun tin se obinrin o yato se tin so okunrin dokita onisegun bile ti o ba de mo npa re ko le so ko ntoju obinrin ko ma toju okunrin o de ma jiro tori wi pe eko akotoko ati research ase tun se ati ayewu to peye ni awa fi se ti wa lolorun fi so di ronun be
1: ha bi sa o pe baba irorun baba iro to loruko yin ko fun be wopo
0: awon
1: to se isegun bile
0: e kare
1: o da ja bere bayi sa odun kere o re 30 wa lenu sheisa
0: e kare tori wi pe won ni eyin yoruba na ni oju la ma isiru enu la ma isiyo o kere lati mo be o le po loju
1: kiri lati mo be
0: ti o le po loju
1: yo fofun ni to be
0: den leyin ogoji odun ni
1: please
0: se se na ni
1: o ba wa ni se ise yi da ba wo na 40 years ago se e ba nle ni sa abi e ko jaba si ti e
0: ah ise be o abanle ni
1: ah
0: awon baba baba ti wa olode ni won e si mo wi pe awon olode laye jon awon ni won ni ogun lowo ti a ma to pe eyan
1: very good
0: ni o je pe gbogbo ogun ta nlo yato san baba lawo gbogbo ogun ta nlo awon olode loni
1: bile
0: ebile olode loni
1: o
0: tun lo wadiwo
1: ebi lo si gbori
0: yato san baba lawo pe a ntifa a n se kini aye kan wo be ba fe si ogun olode loni tori wi pe orisirisi iriri aye ni won ti ri nigbe ode ti won lo won pa ni eranko abija won pa di orisirisi ejo to le gbe eyan mi won pa di alujanu e ma tin je iwin awon iwin yan awon yan orisirisi na ni won won pa di won awon olode lo logun ti o fi clear pelu won
1: lo
0: bi ja pe olode lo
1: baba oro yi ni bi lati pade yi
0: e ka bo
1: eh bawo ni omo bo ni gan lo
0: omo ilu oju alaafin
1: ojo pa se ke won ma ti ba kabisi e ka bo
0: kare
1: okay as long as any ba ewi atepo nle ni
0: be
1: ẹdẹ sí ìwà lẹnu iṣẹ́ yẹn náà kìí ṣe kékeré lẹ́tà
0: sí báàkiri ni
1: o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: alhamdulilayi
1: ó dá bàbá ń sọ̀rọ̀ ọmọ yìí rọrùn ó túmọ̀ sí pé gbogbo àìsàn pátá òun náà lẹ́ni dìgbẹ̀lú
0: lágbára lọ́wọ́ ọlọ́run
1: kò sáìsàn òun
0: ṣe rí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ rí wípé ẹlòmíì nínú àwọn tí wọ́n ń ṣèṣe fún ìbílẹ̀ ó lè sọ wípé ọkùnrin nìkan ẹlòmíì ó lè sọ wípé
1: obìnrin
0: nìkan ẹlòmíì ó lè sọ wípé jẹtijẹti nìkan ẹlòmíì
1: pẹlú
0: ẹlòmíì ọpá ẹyìn ẹlòmíì iṣan ṣé ẹni tí ó fi rí bẹẹ ni wípé ìkẹkọọ mẹkọ àti ìgbà ọgbọn mọgbọn àti ìwà ìmọkún ìmọ òun ló fi rí bẹẹ ṣé ẹ sì mọ wípé gbogbo wa ká tó di pé a bọ sórí fídì yìí léyìn tó lè máa sọrọ èèyàn gbọdọ ṣe àyẹwò lọdọ ìjọba èèyàn ti ń pè ní kọọsì nígbà tí a lọ sí kọọsì tí wọn gbé wa yẹwò yẹn ni kò sí àrùn tí ẹni yóò lè tọjú wípé ọmọ pa ewé àtìkù ọrọ rẹ ó sì dáńtọ.
1: Ibi kan tí mo ń ba ẹ sọ̀rọ̀ ni mo ti gbé yẹ̀wò pẹ̀lú pé mọ́tẹ́ ṣe ọ̀tọ̀ ni pé èèyàn bá nǹkan lé ọ̀tọ̀ ni pé kíní yìí
0: kò ń
1: pa ìdájà bí ìyọba ti ẹ̀lẹ́bùn náà kò gbọ́dọ̀ tún wá ìmọ̀ kún ìmọ̀ bàbá ìrọ̀rùn mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo tún báyìí pàdé lẹ́kọ̀ọ́ sí àwọn èèyàn máa ń sọ pé àìsàn àgbàlagbà wà ẹ bá dẹ̀ ń gbàdúrà máa ń sọ pé kérekére ayé mẹ́jọ kó wa lọ sọ̀sọ̀pẹ̀ náà mẹ́jọ sáwọn àgbàlagbà àgbàlagbà ò fẹ́ kú ọmọdé ò fẹ́ kú
0: kò sí ẹni tó fẹ́ kú
1: ṣé àgbàlagbà nìkan ló láìsàn ni àbí ọmọdé náà láìsàn tiẹ̀.
0: Ẹ káre ní àsìkò tá a wà yìí àtọmọdé àtàgbà ló láìsàn kó lọ́ọ́ ọmọ tí a ń bí lọ́wọ́ báyìí ó láìsàn ìtumọ̀ rẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ ní tá à ń jẹ tá à ń mu òun ló fa gbogbo àìsàn tó pọ̀ báyìí ẹ rí i pé láyé ọjọ́ àìsàn tó wà ó níye ó sì nípele ṣùgbọ́n nísìnyí àìmọye àìsàn tí ò nípele tí kàn jáde tí ń jáde torí pé ní tá à ń jẹ lọ́pọ̀lọpọ̀ nísìnyí kẹ́míkà ni bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n dìbà oúnjẹ ni ṣé wàá rí kẹ́míkà tá à ń jẹ oríṣiríṣi àwọn kẹ́míkà tí wọ́n fi ń sóúnjẹ yẹn oríṣiríṣi àìsàn ni wọ́n máa fà síyàn lára ẹlẹ́fi rẹ lómi ló fi jẹ pé ojú rẹ ọmọ sùn ẹlòmí apá rẹ ọmọ gbà ẹlòmí ẹsẹ rẹ ní ọmọ gbà àti lè ṣègbàṣẹ alágbára ẹlòmí
1: yóò kò rọjú bọ bọ
0: lórí ẹlòmí kò ní lè rìn dàbí alára iṣan yóò máa fà ẹsẹ rẹ so ibi tí kẹ́míkà yẹn bá ṣiṣẹ́ sí lara unikaluku nbe ni aisan ti jade
1: gbogbo
0: den
1: okay ko te ri pe ora ja shiro esa e ba mi pe ero ibanisoro yin ke ba mi pe office address you know sir
0: mo wa ni number 25 Odunlami Street opposite Access Bank ni ilu somolu ni bagilaye abiodun bus stop 08060868 4 84 84 08060868 4 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84 84
1: we be tele abun osun won ji abun ri popo ri godun won wo bye bye because ko wo pe won e die eyin ru won o n te kuluba kuluba
0: agbaye
1: bawo ni so so ba di odo yin e fi n da oluju si pe o lo foko bale san
0: ni agbara lowo olorun se ri won ni nkan die o na ni ma so se gege bi oro awon agbalagba se ri gogo n te n so yi arun o bere lati ori kekere yo wa fi di ni la
1: bi bi ki mo to ba se ka ka
0: ta
1: eh ka ti
0: e te ba ti ti moju to a wa di ni la eni wi pe lati toju arun o ni di ogbon ati nuda o ni di imajile ati ayewo to peye gugu eyan la wa fi sise te ba si de adugo mi eh le fowo wo eti eh de le bere ni won so pe bo le nlo won ma so pe you are welcome
1: e kan bere pe baba irorun
0: baba irorun
1: eni adugo ira san
0: gugu adugo mi pata so because in kata mo npe ni enikun ode wari ko ka ba mo
1: thank you sir
0: ko
1: complain
0: ira
1: ojo pada
0: ko ira ira ira
1: e kon ko lo mi ni
0: ira ira e mo pe ara adugo eyan o lo re eyan o si ton lo ta eyan
1: lo ma ju
0: ori lo eh so won si ni eko toro eyan gboro ta si le ko re eko to eyan gboro ta si bi o je gan tori pe teyan ba ta bi o je
1: oruko ti baje
0: oruko ti baje
1: o da se ile se baba iro mi ta so ron pa isa bawo ni se iru awon ero wo le nilo se ti gbalode ni abi eko wo pe
0: ero igbalode o la fi se ayewo
1: e kokko se ayewo fun won na
0: a kokko se ayewo fun won na eni ti oju re irina re ti o rina daada eni ti o je wi pe owo ngban ese ngban eni ti o le se kede lati le sumo birin abi eni ti o je wi pe ko le lo si le gbanse dabi alara abi eni ti o le se yo dabi alara abi eni to je wi pe ti ba rin lo bata nbo lese re to nu oni mo elomi wa ti pe bata towo bi eso ni o ma gun iru gugu awon ru nkan ba yan arun ni ti awa ba ti tewo gba lagbara lolo lojiro
1: arabere kan ti pe mi ri ti mo re wo pe ah se ru nkan ba ile ma sele amoye
0: agboye
1: mo obirin yi o ti tin ba ri ohun awon oba awon yo lalala lo nda awon lamu ko nfe won
0: agboye
1: mo susubo oko to mun fe ohun mi fe mo fe file sugbon o ti bimo ko wa ni ah ti o si ohun to ma fi le fi oko ohun le ona ko wa para yo ah
0: tori kini
1: o ni ibi ti awon ti ra ogude ibile ati ti o ni gbogbo ti o ti lo pe nkan mo kunrin ile ohun to ba lori ohun ba yo ma sukun ọkùnrin ọmọ sukun tí o mú ọwọ́ pé ìwẹ́ bóyá ti bá taari ẹ̀ sílùú ọ̀dọ̀ oyún bàbá ìrọ̀rùn bóyá yóò lọ́nà àbáyọ jẹ́ iléeṣẹ́ iná ìkórìkan ló wà ní sàkóso.
0: a wà ní ìkòròdú ní ìlú ọ̀fẹ́ iléeṣẹ́ wa wà nbẹ.
1: sáde mo ní ọ̀fẹ́ sá fún gbogbo.
0: tí a bá ti dé ọ̀fẹ́ ẹ béèrè church bus stop folusọ adédèjì
1: folusọ
0: adédèjì nọmba 16-17
1: níbo wá ti iléeṣẹ́ tó wà ní tòsí wa ń bí ń kọ́sà.
0: number 25 Odunlami street opposite access bank ní ìlú Somolu gbogbo èèyàn lọ́mọ̀ wà bẹ́ẹ̀ bàtà ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi 08068 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 68 So, won le so be fun e o ka ku se pose ototo ni so eleyin se pe a lodo baba kan nigba ti arun kan se wa iro ko ni be isegun bile o ti koja be emi ni mo n ja ewe ni mo n wa ego ni mo n ka eso e to ba si je mo ingun ma gun e to ba je mo kin lo ma lo e to ba je mo kin se ma se agun ti wa le free ti en ni o ba dodo mi yo
1: adupele wa lorun agun ti ba ni lo
0: mi
1: ori eto leni adupele wa ni jo wa baba
0: irorun abakia center to wa ni number 25 odunlami street opposite access bank ni ilu
1: somolu bariga
0: e ro ba mi soro mi lekan si
1: 08086588 54 08086588 54 08086588 54 84
2: Sikoni phone sina le lu e mo so ye ri ba so ko bo la tu pari e yo lolu fe mi n fi asko yi so fun yi pe phone fm oni radio to ye ke tete si daada ibe le ti rogbo ko te royi ko tawon mo wa na o tun ma ri asa ti se ko phone fm 92.9

0: àṣà ẹkú àṣálẹ gbogbo àkókò tẹ bá wà ní àkókò yìí náà la fi ń kíwa kú ojú ọjọ akọ ọrọ ajé ilé ìtàǹbàkì látòórọ ìjẹ káàbọ sórí ètò kan ilé ti iléeṣẹ khalifa aba therapy tí wọn so nígbọwọ ẹ iléeṣẹ ilé tó ń rí sí ìgbáyégbádùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tónílé tàlejò tó yọnú àtàṣẹ ẹbí nítorí pé bàbá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọkọ ọlọkọ aya ẹni adaya láyé ọmọ ẹni adọmọ ọlọmọ kódà dúkìá èèyàn àdìtẹ lòmíràn gbogbo ìyówò tí bá ń ṣe ni lágọọ ara iléeṣẹ khalifa aba therapy náà ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tí ń ṣe ni a gbọ́ bí ẹ ṣe ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yẹ wa wípé níṣẹ́ lẹ̀ ń lo oògùn wa tí sì ń bá yín la mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ olódùmarè tó fi mọ̀ wọ́n mọ̀ wá tó sì fún wa ṣe ǹjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì eléyìí tí mo ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan ní pàtó ṣùgbọ́n orí bá tọwọ́ bọ kinní ọ̀hún gbogbo ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ṣe lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ khalifa aba therapy àwọn náà níléeṣẹ́ eléyìí tí ń lo egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pò ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn náà la fi ń gbowó béńbé náà lọ́wọ́ oníkálukú wa torí bàbá látọ́jú èèyàn bàbá ní bá àìsàn òun ṣe ń ṣẹ̀yàn náà láà ṣe gbowó ẹ̀ bẹ́ẹ̀ bá gbárùn tí ń ṣẹlòmíín bọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe ní àáṣe ní pẹ̀lú bá gbókọ̀ tí ń ṣàrin rìn owó rẹ̀ ó sì pọ̀ bọ́bọ́ bá délé iṣẹ́ khalifa aba therapy ó lè jẹ́ pé owó òdàkọmọ náà ni ó fi ro oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkìyàn káàkàn sọ pé tó kíní ń ṣe yín a sì bu oògùn lú irọ́ àá ṣe test ni àyẹ̀wò yóò lọ ní rẹpẹtẹ àyẹ̀wò tí wá sì rèé kìí ṣe mówúrẹ́ wá kìí ṣe mágùntàn wá kìí ṣe mágbòwá kọ́dà kò sí ohun tá a forúkọ ìyá tó bí wá ṣe bàbá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbé kinní ọ̀hún lura tá a yẹ̀ wò á ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ọ́ ara wa à ń pariwo à sì ń pè é pé tó kẹ́ ẹ máa bọ̀ wá ní iléeṣẹ́ wa tó wà ní ìyọ̀ni ládìpọ̀ ìyọ̀ nọmba 6A babs ládìpọ̀ street ìyọ̀ ní abúlé ẹ̀gbá ní àgbẹ̀ road ibẹ̀ la wà ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa bí ẹni tó jẹ́ ẹni tó mojú ògún bọ́ba pa obìnrin rẹ̀ àlejò mi mo ti gbìyànjú lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n wọn agbára mi ò nílé gbé ẹ bá ń káwọn ara lẹ.
1: a kí wa pé a kú dédé àsìkò yìí àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé ẹni ní mo sì ní jẹ ìṣe wa nílé iṣẹ́ khalifa aba therapy àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbógun nínú àìsàn àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé ilé iṣẹ́ khalifa aba therapy tó wà ní nọmba 6A babs ládìpọ̀ street babs ládìpọ̀ street ẹ má sì gbọ́ kì í ṣe ládìpọ̀ tó sòdì o kì í ṣe ládìpọ̀ tí mo ṣe o ti abúlé ẹ̀gbá ni o babs ládìpọ̀ street àgbẹ̀ road by rap oil nílé epo ráàbù tàbí tí ẹ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbá ẹ pẹ́ ń lọ sí ilé iṣẹ́ khalifa èyí tí ò bá ti mọ ilé iṣẹ́ khalifa ẹ pẹ́ ń lọ sí rap oil ilé epo ráàbù tí ẹ bá ti débẹ̀ ẹ gbá wa láago ní abúlé ẹ̀gbá gbogbo ibikíbi tí ẹ bá ti ń bọ̀ yálà ń bọ̀ láti ogun state ni o tàbá ti dé abúlé ẹ̀gbá across sí ilé epo mobi tàbá ń bọ̀ láti ìgboro bóyá ń bọ̀ láti ìbànúpájà à ń bọ̀ láti oṣòdì ìkòròdú tàbá ti lè dé abúlé ẹ̀gbá ibẹ̀ náà láti máa rí ìyànà kan àwọn ọlọ́kadà wà ń bẹ̀ àwọn onímàrúwá wà ń bẹ̀ ẹ pẹ́ ń lọ sí iléeṣẹ́ khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ khalifa ẹ pẹ́ ń lọ sí ilé epo rap ẹ bá ti dé ilé epo rap ẹ pè wá a gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín a sì pè kàn wá mú yín ní iléeṣẹ́ khalifa aba therapy gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún ní àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní ọwọ́ wa ni tó ti wá fún ìtọ́jú mo gbà á ládùúrà pẹ̀lú agbára ti ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ̀ sì lóògùn wá sí gbogbo ẹni yóò bá yín ní ara mu gbogbo ẹni yóò di ohun ìgbàgbé gbogbo àwọn tí wọ́n ṣe àdúrà rìn wá lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá léyìí tí ò pè wá tí wọ́n fi ránṣẹ́ wá lọ́wọ́ látara gbígbàdúrà tí wọ́n ti rí mo gbà ládùúrà pé àdúrà tí yín náà ó gbà gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa náà wọ́n tó wá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ iléeṣẹ́ khalifa aba therapy iléeṣẹ́ kan tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún a sì máa mójútó báwọn èèyàn ó sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi tá a jẹ lógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì fi gbọ́ ní ọ̀nà ti ìgbàlódé torí pé egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà lóní capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòówù tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àníbi mẹ́rin márùn-ún torí pé ohun tó bá lágbájá mu ó ṣeéṣe kó má bàa tàmẹ̀dò ní aramu a ri pe a tin paru ose lera a tin pa gbe osun kan osun meji seyin a n so fun wa pe ipe yi po bibi pe awon ti o le wa lati ona jiji koda lati lo mi ya koda lati orile ede mi koda nibi ni awon eya mi ti won gbo wa ni lo mi ti le ise ti awon bi awon aye kara amun ma fe zafefe awon eyan wa gbo elomi pe wa lati orisirisi ona awon aje ka pinu pelu awon ara ile ise ati gbogbo awon management pe a ma ba eto yi lo edinwo yo ma lo titi odun yi ti o fi kole ki anfani yen o le ba kari tori pe ile ise khalifa nta fe je ohun nikan ko la ndu o nta fe je o wa ni ori e orisirisi meeting lati se pelu awon eyan pe bawo la si fe se tawon eyan fi je anfani tori pe awon arun ti awon eyan gbo wa ke se opoloke opolopo re ke se afofa omi nbe to jasi pe elomi o le salaye ohun to fa eyi wa fin fi ese re rinle a si fin da wa loju pe titi odun ti a wa yi o fi kole eto edinwo yen o wa nbe elomi o ba ma de gba bawo e edinwo nbe ni e se gba ni ati din se ri le se khalifa ni nkankan baba le mu tin be ninu aisan ara kuro tabi ninu soro eyan kuro a ki fi kun te ba ti dodo wa eyin o gba card pelu 5000 naira ninu 5000 naira te gba card yen a ma gba marathon flusher capsule awon to ti wa si mo seri marathon flusher capsule yen danko gbe ni tori pe to ba fo idoti jade lara elomi yo ma bere pe se elomi lo ile igbonse yi yato si emi ori awon igbonse ti o jade lara onito a de tun gba marathon extra bitters seri marathon extra bitters yi lati le ise gangan fun ara re ohun gan egberun marun ni ohun ni egbogi bile to jasi pe nta ba lo po mo ni o so ohun ti o sise fun ninu ago ara wa taba lo pelu oyin yo ma se fun awon to ba ni arun eje roro taba lo pelu osan wewe yo ma se fun awon to ba ni arun ibalopo tabi obirin ti ela re ti o wa dede taba lo pelu omi agbon yo ma se fun awon to ba ni arun ito suga tabi en to atoju taba lo pelu ogi tutu tabi miliki yo ma se fun awon to ba ni ogbo enu tabi oniranran comfortability ninu eyan taba lo marathon extra bitter ta je orogbo ta mu si yo ma sise fun awon to ba ni aile se dede pelu ololufe won taba lo marathon extra bitter pelu adi eyan adi dudu o le sise fun awon to ni arun oju ti won o ri nkan to sumo kan to jina si won tabi oju ngun won oju nyun won oju npon oju wu yato seni ti o riran mo o bakan na won ma se fun awon to ba ni arun inu egun ton ba joko won ni le dide eyin riro orukun riro ejikariro igba aya didun efori laimo lai lodi won bakan na yo tun ma se fa won to ba ni arun inu isan nkan rin kakere ara owo mi nkure nkan ja mi je lara nkan ja mi je lese o da won ka pe ko si eje nbe ta ba lo marathon extra bitter lo orisirisi nkan ta ba lo pelu omiru yo ma sise fun awon to ba ni arun ponija apakan osise mo ese kan osise mo ati be lo ninu egberun marun yi ni marathon extra bitter si wa awon lanfani lati ri awon akosemose wa awon akosemose ya se ayewo fun wa leyin ayewo yen to ba ni kara ogun kan tabi meji eje ka gbeyanju kara tori pe edinwo ti ba awon ogun yen ese edinwo yen gangan lo mata most se won ti mo sewo fun to ba mi ni aramu taba wa sa ayewo yen tan won salaye awon ogun elomi nbe to ja si pe ogun ko lo need bo lo need kan to lo nbo pe ni diet therapy tabi exercise ayewo yen so fun wa pe arun to nse lagbaja yi ki se arun to bukata si ogun orisirisi awon ese tin be laye loni latara un ta nje ohun lati ko ije mi ati mo yi pe awon je ta nje yen in ti won fin preserve tabi ti won fin se ko to dijije se mo pe o lewu ke se un tenu nkan ero nja ti won fi si o si lo da wa ala le se lomi lagu ara le fi ma gbo awon orisirisi arun ami edun doyan jejere igba kan lawon aisan ti o si laye atijo o fi jasi pe ile se kalefa ba therapy ti gbeju lati le eradicate gbogbo awon nkan wonyi lati le mojuto sawon aisan ta n gbe oko re ti ma n deru bani ko to de ara iyen gan papa lati le so di ohun gbagbe ninu agbo ara wa ti ba de ile se wa gan iyen o ti ri awon orisirisi egbogi bile lorisirisi fun orisirisi arun awon to jasi pe awon oju olohun atokunrin atobirin eje ka yoju si wa ka ma da ebi ile obirin nikan ni ago ara ta ba ti saye fun wa o le so pe in tin so omi loboro tin so alabirin alabe amo di alabe amo ohun lo le omi ile san omi ile maki omi ile mato ni agbara bo se ko ni agbara o si le ja pe ma n gbo ti alaboyun ti arabirin ton ba ti ni ajosepo o si le pa ise kan lo fa won ma pe mi ni omi na balance orisirisi oruko won ma pe mi ni PID won ma pe mi ni ovarian cyst abi elomi to ja si pe arun nu egun arun nu so ko le re lati bi bayi sibe yen elomi a ma to kile to mo emewa emejo elomi oju elomi nsu oju engun elomi oju elomi pon ori kan to jina si ori kan to sumo gbugbu awon nkan yi ogun bi le nbe tawon baba la wa nlo laye atijo aye elomi a ma ja elomi a ma mi gule gule elomi ba bere bayi ati dide isoro te ba bi elomi pe kilo nse elomi o te le san laye elomi ti wa logun titi te ba dele re ero ko boya nta ogun ni elomi te ba dele re won le paye ni nse latara awon ogun to ti lo ti kini yan o sise ninu ago ara wa tabi ko mu kini yan kuro e ma so pa won te ra ogun lodo won paro o ihun to ba he lara mu o sese ko ma ba bi lara mu awon je kan de nbe to ja si pe elomi tun je oni je ka isan yen o ko ninu ago ara tori pe be se fo kuro le tun je ni sinu ara yin so do wa ja si pe le se kalifa ba therapy wa gbin yen gbugba isan o ti ba se ta ba ti sa yewo yen fun yin pelu ogun olorun gbugbe ni ojo un gbagbo edinwo si ti ba oja wa titi de a ni sadehun ka ma muse todun ni o fi pari a ma taja yen lo ni edinwo tori to ba kale to ba kako ninu adua ninu adua e ma fi ranse si wa le se kalifa ba ni number 68 Babs Ladipo Street ni agbe road e ma gbagbe ni agbe road labule egba te ba ti de rap oil lepo rap oil abi te ba ti bi abule egba le se kalifa le lo ton ba ti mo be e pe lo si lepo rap to ba ti de be e pe wa mo gba lado gbogbo won te ba gbo dodo wa gbogbo e pata gbogbo en yo di ohun igbagbe e to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati en te ngbo mi ati mi tin wi oni fi ara enikan kan wa si gbogbo e je nbe oke lohun amo ile pe wa sori ero bani 0080 egbo 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 ele pe e de tun le se whatsapp pelu ogolorun aisha to gbogun ati ti o gbogun lara ati mi ati ti oni fara wa se gbogbo a ma re ti e je ki mo marathon extra bit idea
0: alaye o na lati gbo ni ekunrere iwon ni edinwo o si nlo ti di opin odo yi egberun marun pre na le mu dani e si janfani ni repete won tin tenu mo won si wi fun wa ni le mo le mo koda e tun gbo nu polo le ita lo gbo nisin aja bojo oja ta ba de ka tun te waju tori pe oro nbe nu we kobo gan fun ra re oro lohun na

ìparí oṣù December. Kẹ́lẹ́ jàǹfààní àwọn ògùn. Ó ti lè ṣe Khalifa Herbal Therapy jáde. Pẹ̀lú ẹ̀dínwó ẹ̀mẹ́ gbàgbé o. Khalifa Herbal Therapy ló ń ṣàjẹ́ bí gbogbo bílẹ̀ ni. Marathon extra bitters tó jọ nǹkan ẹ bá papọ̀ mọ́ fi lò ó. Ni ó sọ ohun tí ó máa ṣe lágọ̀ọ́ ara. Àyà jíjá wá gbígbà. Ìtọ̀ ṣúgà ò dídúró. Àìrórun sùn. Àìsàn jẹ̀jọ̀ jẹ̀dọ̀. Ta mọ̀ sí hepatitis. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ọmọkùnrin tó fẹ́ dúró tó wakọ̀ nílẹ̀ lérí olólùfẹ́ rẹ̀. Obìnrin ẹ̀ ṣe kó àlejò wọ́rọ́wọ́. 5,000 naira ni ẹ mú dání. Pẹ̀lú owó péréte tó ń fi rògùn. Inú ẹ̀ lẹ́ ó ti gba káàdì. A ó fún yín ní marathon extra bitters àti marathon flusher tó ń pọ gbogbo gẹ̀dẹ̀ gbẹ́jẹ̀ dọ̀tí ara dánù. Látago mẹ́sàn-án àárọ̀ ṣaago 5 ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tó fi mọ́jọ Sátidé àtọjọ Sunday. Ilé fi máa bá wa lọ́fíìsì wa ní 6A Basladipo Street, Agbe Road, Abule Ẹ̀pá Lagos. Ẹ máa pe 0806090 9516. Khalifa

0: kúrò.
1: Ṣíkó ni bọ́ọ̀lù ṣáínà nínú ẹ̀ ẹ̀ mọ sọ́yẹ̀rì ìbáṣọ pé bọ́ọ̀lù tó parí ẹ̀yẹ lólùfẹ́ mi.
0: Níbi àsìkò yìí sọ fún yín pé bọ́ọ̀dẹ̀ fẹ́ ọdún rédíò tó yẹ kẹ́ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́tì rọ́gbọ́.
2: Èrò yàwá wo bẹ́ẹ̀ ni irú orin èwo là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èrò yàwá wo èrò yà máa bọ̀ ẹ wá wúri èrò yà máa bọ̀ ẹ wá wá dùn èrò yà máa bọ̀ ẹ wá gba ìwà ìnípẹ̀kọ́ lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture

ọ̀rọ̀ ọmọdé gbọ́ pátá ìrọ́ ló wà níbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn ìgbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kan sùn lọ ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọnù di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú ààfin gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ rsk the rock venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ní iṣẹ́ wọn nọmba 9 Ajishafek Close Council Bus Stop Powerline Road Ìdímù Lagos kẹ̀lé mojú ajé kò ní sọ egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ̀kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mùmúkúmu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀bùtì tàbí ti gbóró gbé kódà títí dórí omi odò tàbí tìbùlẹ̀ ohun gbogbo ọ̀jọ́ ni láyé àwọn baba ńlá wa yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgbọ̀nmu ni tiwọn láti gbàdégbà ọ̀tọ̀ la gbó ìdájí ọ̀tọ̀ la gbó ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú wọn máa gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodò dé lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni wọn fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọní dákúrẹ́tẹ̀ nígbà kankan tó ń pé ewé àti egbò ìbílẹ̀ pọ́n ń bínú ni ó sì lóhùn díran ó ní lílò tẹ́ni kì í fi lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tí ní rárá ewé àti egbò ló ń bínú ni gbogbo ìjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá abẹ́jì gbogbo ìmúkúmu àkókò yìí ló lè ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àti egbò ìbílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn baba ńlá wa ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n kò sígbà tá a lè lò ó nígbàkúùgbà tó lè bá darí orí pápá ká lè fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò kò sì mọ́ rárá owó rẹ̀ ò fani lápòyà pé kú lówó ẹ̀nì àtakéré iyọ̀ dùn ni ẹni ìfà òtọ́ sí ní ìpínlẹ̀ àràmù ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mú bó ṣe ń lọ àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọ̀pọ̀ ènìyàn ó dùn gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ẹ gbìyànjú ẹ̀ wò lónìí kẹ́ ẹ lè já mi nírọ́ torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òun wà ní jìnnàjìnnà ṣé ẹ rántí pé kókó leegun ná ṣé ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi

Benin, Lanfani, RSK The Rock Venture, Ibugi KG. Mo wa pe ni terminate prostate. Mo so loruko gesi. O le ni tumo si gbogbo eniyan. To bo ti yibo pelu awusa. Oju keke lopo eniyan fi nwo. Sugbon to ba dagba tun lo sese yi ni pe okan. Oto tito ya ni gbogbo igba. O le pupo fun ilera eniyan. Sugbon were were ni nanjo loro ti e. To ba doki tan ni bu ya ya ya. Igba to ba dagba tan lo sese yi opolopo eniyan pe eniyan ti bo sinu aso. Tori na bi eniyan ba nto le ma run le mefa. Le meje laarin ni kile o to mo ati esi ni ra se pataki bi to ba nju eniyan ni di koja bo se ye de bi pe lopo lopo gba ito ti njade ki eniyan to de leto ati esi se pataki bi to eniyan ba npin si meji meta merin tabi ju be lo ati esi ni ra se pataki la wa fi so pe aye ope ti yo tori lojo pipe seyin e ma manage e la ngbo ko se bawi ko se wosan e sa mo ki mole e mo ki mole titi dojo oku sugbon ni sa yi aye pe ti yo kekere lati pe ka aroko to ba dagba tan e bo ni gba lowo eni lo fi se pataki fun wa lati ni egbogi atata yi ni pataki terminate prostate won ti sayewo e ki won o to lu lo nte gba bo ba lewu lori ilera eniyan laye laye ijoba o ni ilu lo nte gbogbo alaye ililo re o ti wa ninu pali e egbogi iseto eto atoju atokun wahala ilera terminate prostate egbogi ibile egbogi ti wa nti wa ita oni po lapoju be ni ko ni jo ni 55 bi ata ogojumu ke eyan o totan ki to tun mo ni sinu awo tele ni da rara ki to mo jo ni nidi gege bi ata ogojumu ki to eniyan o mo pin si beji meta tabi ju be lo ki to gbodo mo jade sere sere ko mo dawo duro ogbodo mo da ya ni ito ogbodo mo ki loko ti bi oyin tabi elerin gbogbo be ni ito ogbodo ni awo miran yato si olumo osan ati fofo yen onkohun to ba yato si gbogbo nta ka sile yi o lewu lopo lopo tori na onbo loke onbo lodo awon la dede e tete yan terminate prostate la yo loni ke gbo sewu ke le jana niro e mo gbagbe pe oniro eda leleri ti e mo wa ni jina jina jina RSK The Rock Venture. Atokun awon egbogi meteta won yi wa ni number 9 Ajisha Fair Close Kansu Power Line Road Ijiru Lagos. E o ba ni soro te ni pe ni si 0802 948 1838. Be kan si 0802 948 1838 tabi 0704-886-6422 0704-886-6422 egbogi keta ti n jade nle ise ara yi ni kata glanco pelu wa fun aboju lowo gbogbo okonkonu to le so ndi ta n wole tabi ko gbode osan lowo eni olorun dakun so wa so okun aye e kuku mo pe oju lo bara oju le so ara oju bare lede ni faari pe eyin lo fi je pe o nbo loke o nbo lodo afi ka tete be awon de afi ka mura si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo ni bi mo pe pe pe nigba kankan bo ba nri be o ni lo abojuto oju ogbodo ni so mi ya la yulu ni gbogbo igba to ba nri be o ni lo abojuto oju ogbodo mo ro ni gorogo to ba wona tabi awo to ba nri be abojuto se pataki o oju ogbodo mo se pin ni gbogbo igba to ba nri be o nfe abojuto oju to sa dede lepo ba ba ji loju orun abojuto lo n gbere
ìlànà lílo kata glanco náà wà nínú páálí rẹ̀ bá a bá ti sàá gẹ́gẹ́ bí olóògùn dandan ni kò so dìbò fún ni ni ẹ̀mí gbàgbé kata glanco àbójúlówó wà fún lọ́wọ́ àwọn bàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí ó gbójú lọ́wọ́ ẹni àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ ẹnìkankan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtòmọdán ló wà fún ẹmọ rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láwù tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì ní ìdánilójú jẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ kata glanco ẹ̀mọ́ gbàgbé òpùrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn nǹkan kan ṣoṣo àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀nyí ń bẹ ní gbogbo ọjà ń wà lórí àtẹ ẹ̀sìn láǹfààní àti ra àwọn tá a rà tà jáde lórí iṣẹ́ wọn RSK The Rock Venture ní number 9 Ajisafe Close Kansu Powerline Road Ìdírùn Lagos alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà ó ṣèdá sí bó ṣe dákọ́lẹ̀ ojora ni arúbìnrin kú àbíṣe ẹ̀kan sùn lọ ẹ lọ fọkàn balẹ̀ èkejì ni terminate prostate àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀meje lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú ìtọ̀ ń tani níbi bí omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn balẹ̀ ìkẹta ni kata glanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ẹ́ reléde ní ẹ̀rọ mọ́kànbalẹ̀ ẹ láǹfààní àti pé iléeṣẹ́ RSK The Rock Venture sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 nílò alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422 ẹ̀yin ó dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ RSK The Rock ló ń kí ni pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.

Tí o kọ sọ ọmọ rẹ nítorí wípé o kọ fẹ́ràn orúkọ náà lásán rárá o orúkọ pàtàkì tán ronú jinlẹ̀ ká tó fún ọmọ ẹni ní àdìsá ń ṣe kọranjọ́gbọ́n ọmọ líle ní jẹ́ àdìsá ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ ni nítorí àdìsá cannot be held bound nobody no situation nothing at all can hold àdìsá prisoner against his will that is why his name is àdìsá not an oriki for babies but for men and wherever you find a baby bearing the name àdìsá be sure that àgbàlagbà ọmọdé lọmọ náà ṣe that baby was born a full grown man àdìsá ọmọ tí ọ̀tá rẹ̀ ò ní lè rí dìmọ́lẹ̀ là ń sọ ní àdìsá ọmọ tó ṣe pé tá a bá so mọ́lẹ̀ yóò padà sá mọ́ra lọ́wọ́ náà ni ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀ kọranjọ́gbọ́n níwájú ọ̀tá alágídí làdìsá ń ṣe ṣùgbọ́n agídí tirẹ̀ agídí tó ní ìtumọ̀ ni o àdìsá kìí bá wọn ní agídí àìní ìtumọ̀ tí àwọn aláìmòye ń bá kiri lóde òní that oriki is a name filled with positive prophecies a child who will never be held a prisoner by any situation no matter what he faces he will always come out triumphant àdìsá might get tied down but in the end he will run and escape danger bẹ́ẹ̀ ni ó sì rí nítorí orúkọ ọmọ ní romo àdìsá ọmọ ológun ribiribi ẹni ìjàmbá ò tó dì mọ́lẹ̀ ẹni ewu ò tó mú lẹ́rú àpáta gàǹgà tọ́ta ò lè ṣí nídìí ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀ kọranjọ́gbọ́n níwájú aṣebi ẹ kíra fàdìsá ẹ tẹ aṣọ sílẹ̀ fún ẹṣin rẹ̀ gùn aládìsá ọmọ ọba ní ṣe wàá ṣeré.

The devil has lost.

lẹ́nu gbogbo bíi ṣe ti ń gbọ́ ilé iṣẹ́ abọ́ndẹ fm 92.9 fẹsùwápọ̀ kárí ayé orí ọ̀fẹ́ ọlọ́run àánú ọlọ́run náà ló jẹ́ ká tún máa gbọ́ra wa láṣálẹ̀ tìtò ní adúpẹ́ fún ọlọ́run ọba dáni má dáni ọba tó wà nípa tiwa tó fún wa láǹfààní láti wà lórí ètò láṣálẹ̀ tìtò ní bọ́ndẹ fm 92.9 ilé iṣẹ́ rédíò tó ń ṣáájú táwọn tó kù ń tẹ̀lé náà lẹ ti ń gbọ́ wa táwa náà ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà láti sí títí di ìkan bí aago mẹ́sàn-án àwọn orin aládìídùn àwọn orin tó jẹ tí ń gbèsè àti àwọn ọ̀rọ̀ ìṣítí tó fi mọ́ ọ̀rọ̀ ìyànjú àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ náà la máa mú wá sí etí ìgbọ́ ẹ̀yìn olólùfẹ́ wa nílé tó bá di aago mẹ́sàn-án pẹ̀lú ògo ọlọ́run tẹ́sí at nafs àfọ̀mọ́ ẹ̀mí pẹ̀lú bàbá wa sheikh dikulai ṣàfi náà ni ó máa dé sí etí ìgbọ́ yín wákàtí kan gbáko náà ni ètò àìtó yín testi at nafs àfọ̀mọ́ ẹ̀mí tó bá di aago mẹ́wàá a lọ gbọ́ ìròyìn a ti wá tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wa aago mọ́kànlá náà ni ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú láǹrẹ̀wájú àwòrè ni àti abiodun agidigbi ẹ̀yin lọ́kọláyà ẹ má yí kó ń bọ́ǹdì o aago mọ́kànlá náà ni ètò yín lórí bí a ṣe gbọ́dọ̀ túná ìfẹ́ dá tá a gbọ́dọ̀ jẹ́ kí iná tó ń jò làòlàò lákọ̀ọ́kọ́ yẹn tẹ́ pé bá òrira wa a ò lè sùn bá òrira wa a ò lè jẹun bá a bá sinra wa lọlé àtúnsinra wa padà àtúnsinra wa lọlé ká túná ìfẹ́ yẹn dá òun náà ni ètò wa ètò yín ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ wà fún bá a bá ṣera wa ká máa rántí ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn a gbọ́dọ̀ máa rántí ẹ̀ ká padà sí ẹsẹ̀ àárọ̀ kí gbogbo ẹ̀ kó lè dùn kí lẹ́yìn ṣe ìwọ ìyàwó tó fi ń wọ ọkọ gbà yẹn ò ṣe bẹ́ẹ̀ mo wá ní ó ń wò ta ìwọ ìyàwó náà kí ló ń ṣe tó fi ń wo baálé ẹ̀ ń gbà yẹn wá ní kó pa ẹ́ tì gbogbo ẹ̀ náà ni a gbọ́dọ̀ jọ wò lórí ìtura torí ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ látago mọ́kànlá sí méjìlá báwo ètò wa ṣe máa lọ fún ti àṣálẹ̀ tòní nìyẹn ṣé ẹ gbàgbé abiodun fọlọ́ṣọ lorúkọ tèmi bàbá débi iṣẹ́ báyìí bàbá ẹni náà làá kọjú torí àwọn náà ló fi lé wa lọ́wọ́ bàbá mi ò tẹ́wọ́ láìṣọ̀lá ọmọ ṣọ̀rọ̀ ṣómóye ní kúrú ìkúrú lákíṣá ìkúrú mọ́kọ lọ́rùn mọ́ bá kọ́lé lọ́rùn bá kọ́lé lẹ́jà òjàrè ògbà tẹ́nibíjọ́ kí òwúrọ̀ rẹ̀ má bàa gùn ọ́lẹ̀ ṣómóye òbí kẹ̀tẹ́ ó fi gbogbo ọmọ tiẹ̀ bá gogo gbogbo wọn lọ́rí sangan sangan ẹ̀yin la lóko márùn-ún omi abodogun láàrin oko aboríṣu tó gbòòrò lébè abdishu brakata lébè ẹni fẹ́ jìjà adú ẹwà ẹni kọ́ má gbà kóró kọjá torí ẹ̀yin lọmọ bá gún lẹ́wà bí òyìnbó ìkúrú lọ́mọba pìtì pìtì ọlá ẹ̀yin lọ́mọba pìtì pìtì ọlá ọmọba tó làlàlàlàlà tó ṣílẹ̀kùn ọlá lẹ̀ pẹrẹgẹdẹ bí ẹni ṣílẹ̀kùn àgbẹ̀dẹ pé mélòó mélòó náà ṣàfẹ́kù lẹ́rọ ọba wọn ìkúrú náà bá kẹjí kàràkàrà kàkàkàkà lójú ọ̀tá tó rí ṣe sọ́mà pé lóògùn ọ̀fẹ́ o ẹ̀gbá moore ni wọ́n máa yẹ ẹni wọ́n lọ̀fà wọ́n máa yẹ ẹni wọ́n lòje ayé bá ṣọ̀run ṣómú ìlọ́fẹ́ tí àròwọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́lẹ́gbàálé ẹni ẹ̀ bá rí ẹbí ìtàn tí ò fara sí ni àwa lọmọ bá sùn má tilẹ̀kùn torí èké àwọn àyàbá ibi ẹ bá wà ilẹ̀ rí ni ìyá mi ló mú bàbá mi o ìbá ìyé mi ọmọ ló ṣàkun òṣàkọ tí wọn pè lọ bàlùfọ aláṣọ fún kì í jà ire ire tó bàlùfọ ìsókùn ọmọọba ọmọọba láàrẹ gan ọmọ bẹmúrẹ ṣetán gùn ìtẹ múrẹ ya jìnà agéègé kòjà ọmọ àfẹlẹgẹlẹ ọmọ apáṣà ọmọ òru là á ṣèkà bí ọba ṣe lọsàn kò ní fara rí lọ ibi ẹ bá wà ilẹ̀ rí náà ni o láṣẹ ti èdè mari bond fm lawa 92.9.

92.9 lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí tí ó lágbára tó tún bani lọ́kàn jẹ́ tó mú kí àwọn èèyàn bomi lójú retèrété òun náà ni ìṣẹ̀lẹ̀ ọkọ̀ òfurufú àwọn jagunjagun èyí tí ó já nípínlẹ̀ ti Ondo ibi tí wọ́n ti sọ pé èèyàn 25 náà ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ wọn ni ẹ mọ́ kú ojú òpó ṣòfò àfẹ̀kùjú kú ẹnu sà ń ṣọ̀fọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ni wọ́n bá àwọn mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí tàbá àwọn kẹ́dùn pàápàá àgbọ̀dọ̀ tún máa bá lọ wò lọ oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ ìròyìn ibẹ̀ tó mú kí ó dùnyàn jọjọ kí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni àbí èèyàn tó lọ kí ìyá ẹ̀ tóun àti ìyá dágbére fún wọn nípínlẹ̀ Edo tó dágbére fún wọn pé ojú òní pàtó ní atóríṣiríṣi bẹ́ẹ̀ kí ọlọ́run kí ó ṣàánú fún wa bákan náà ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn tí wọ́n fẹ́ lọ sírú ilẹ̀ bàbá wọn tí wọ́n jí àwọn 19 gbé adúpẹ́ pé wọ́n ti padà sílé láyọ̀ àti àlàáfíà ó jẹ́ pé àwọn ọ̀rọ̀ ìmí tó tẹ̀lé pé àwọn ọkùnrin náà wọ́n sì jiyàn gbé táwọn yẹn sì ń retí àwọn èèyàn tí wọ́n jí gbé oríṣiríṣi àwọn àríwísí ló tẹ̀yìn ẹ̀ jáde lóríṣiríṣi bẹ́ẹ̀ kí ọlọ́run kó jẹ́ kí àlàáfíà kó jọba bí ìwọ̀n òkun ní orílẹ̀-èdè wa nàìjíríà àlàáfíà ọlọ́run náà ni à ń béèrè fún lára àwọn ọ̀rọ̀ tó múnú dùn tó jẹ tí ń gbèsè òun náà ni àríwísí àbí ìròyìn tó wá láti ilé ìfowópamọ́ àgbà ńlá ayé lórí ètò ọrọ̀ ajé nàìjíríà pàápàá nípa àtúntò ọrọ̀ ajé tí ó lọ lọ́wọ́ ààrẹ bọ́lá mẹ́ tinubu inú wọn dùn sí ìròyìn èyí tí àwọn báǹkì àgbà ńlá ayé wọ́ba tí wọ́n taari lásìkò pé àwọn àtúntò àti oríṣiríṣi tí ó ti bá ọrọ̀ ajé pé ó so èso rere ìpele gan ó mú kí ẹnu ẹ̀gbọ́n àwọn ọlọ́tẹ̀ kí ọlọ́run kí ó fi nǹkan kí ló máa fi ń jó àwọn ọmọ kéékèèké ní dodo yẹn ọlọ́run bà wọ́n ó bà wọ́n wọ́ ìwọ ẹnu bákan náà láàrin ọ̀sẹ̀ ta lòótọ́ yẹn náà ni àwọn iléeṣẹ́ àwọn dẹ́rẹ́bà tí wọ́n máa ń gbèrò tó wà lábẹ́ àwọn iléeṣẹ́ bíi boat àti indrive wọ́n dúmọ̀ọ́rù pé àwọn máa yanṣẹ́lódì látàrí pé wọ́n ní owó táwọn ń gbà ó ti kéré jù ohun táwọn dẹ̀ ń san jáde ó lágbára táwọn san gẹ́gẹ́ bíi commission ìròyìn agbára díẹ̀ bákan náà ayẹyẹ àjọ̀dún àwọn ìbejì tó máa wáyé ní igbó ọ̀rà àwọn àlejò tí ń dé sí igbó ọ̀rà báyìí fún ti ayẹyẹ ọdún ìbejì nínú igbó ọ̀rà kì wá ṣe nàìjíríà nìkan làwọn èèyàn ti ń rọ́ lọ sí ìlú igbó ọ̀rà ní gbogbo àgbà ńlá ayé náà ni wọ́n ti ń rọ́ kẹ̀tíkẹ̀tì tìkẹ́tìkẹ́ ni wọ́n ti ń rọ́ wá sí igbó ọ̀rà

àwọn nǹkan tó ṣe díẹ̀ ni àfẹ́ yà sí abala ti òṣèlú torí pé àwọn ìdájọ́ kan wà èyí tí ilé ẹjọ́ dá ní púpọ̀púpọ̀ ẹ̀ tí àwọn àjọ inec náà dẹ̀ fẹ́ gùn lé àfẹ́ dá sí torí ọ̀pẹ́ rẹ̀ dìbò làṣá àṣà náà dẹ̀ lè dìbò lọ̀pẹ́ rẹ̀ ìgbùgbù ọ̀pẹ́ rẹ̀ wá túmọ̀ àṣà lọ́wọ́ eré náà ni ẹ̀yẹ ń bára wọn ṣe wọ́n wọ́n ṣe máa yanjú ẹ̀ láàrin ara wọn ọ̀rẹ́ náà ni gbogbo wọn àwọn nǹkan míì jáde láàrin ọ̀sẹ̀ tó yẹ pé kò fẹ́ bára rẹ́ fún àwọn.

0: Hello.
1: Ẹ kalẹ̀ orúkọ ìmúlẹ̀ tí ń pè wá. Láti bo. Dọ̀pẹ̀mú. Ẹgbọ́nsókè yẹn ara Dọ̀pẹ̀mú. Ó tẹ̀síwájú. Ọ̀kọ̀ọ̀kan ni kó máa wò, máa ṣe wo ẹ̀yìn o, máa bójú wo ẹ̀yìn o. Hello.
2: Hello, sir.
1: Ẹ kalẹ̀ ma.
2: Hello, pray father.
1: Yes, ma.
2: Ìkẹ́lú pray father.
1: Mo ń gbọ́ yín ma. N tẹ́ sọ fún wa ni pé àjò dàbí ilé.
2: Àgbàdúrà kí Nàìjíríà máa lọ
1: báyìí. Ẹ ṣeun ma. Gbígbà tí Ọlọ́run dá ìkọlù àwọn sí ó ní padà. Táwọn wá dàbí ẹni tó ń láàlàá. Ọlọ́run àdáko lọ wá padà Nàìjíríà. Hello.
3: Hello.
1: Hello, ma.
3: Ẹ
1: kalẹ̀ o. Mrs. Ba. Ẹ̀pẹ́. Apábọ̀ lẹ́sí ń pè á lẹ́pẹ́ mà. Ẹ ṣeun mà. Ẹ ṣeun. Hello.
4: Hello.
1: Ẹ kalẹ̀ sà.
4: Ẹ
1: dàbólú láti Èjìlá Àwórì. À ń gbọ́ ìsìn. Ṣeun sá. Yes, sir. Mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ Èdùmarí. Hello. Hello, sir.
5: Hello, sir.
1: Hello, ma. Ẹ kalẹ̀ ma.
5: Ẹ kalẹ̀ sá.
1: Yes, ma. Ọlọ́run ló ń torúkọ ìbò lẹ́tí ń pè wá.
5: Àtẹ̀lù fọ́rọ̀
1: láti mú ṣe. Ẹ̀yin ti lé ṣẹ̀ṣẹ̀ dá sí i. Ó yá ma. Kó má lọ ẹni wí ẹ̀. Ẹrù bẹ́ẹ̀. Ó dàárọ̀. Hello. Wọ́n ní ìrìn àjò ẹ̀ṣíkù Nàìjíríà pé kó má lọ sí ẹni àṣẹ làwọn pa. Bond FM Lawa 92.9.

0: ẹ kalẹ o
1: ẹ kalẹ o
0: orúkọ yín bulẹ tí ń pè wá sà
1: ní ìfẹ́lẹ̀ lórúkọ tèmi o
0: láti bó sà
1: láti adamo ikorodu mo ti ń pè
0: láti adamo ikorodu ẹ ṣeun à ń gbọ́ yín ẹ ṣeun sà
1: ọkẹ nìyẹn fẹ rí gbogbo tẹsán iná sọrọ but kí ni ká ń tẹlẹ lórí ọjọ ẹbẹ báyìí o tí ẹ bá pè wọlé èèyàn bẹ láti gbogbo omi nọmba ẹ àwọn tó sọrọ yẹn àti dábàbọ dáadáa tó kẹ àjọ
0: ó da ẹ ṣeun sà á dúpẹ́ o ẹ ṣeun àwọn afẹ́nifẹ́re nìyẹn wọn ní ọ̀rẹ́ èèyàn ló lè sọ fíhàn pé ẹnu èèyàn ń ta sánsán àwọn tí ò bá ṣe ọ̀rẹ́ yẹn á kàn máa wo èèyàn ọ̀ràn ni adúpẹ́ lọ́wọ́ bàbá wa ismaila láti ádámọ̀ ìkòròdú ẹ ṣe o.

orúkọ ẹ̀ bo lẹ ti ń pè wá? Orí à ń gbọ́ yín o. Òun náà gbọ́. Ó máa ṣe fàájì ẹ lọ. Ó ń gbọ́. Àtọ́ náà wá fún ìbò nǹkan. Ẹ̀rẹ̀fẹ́ àwọn méjì. Ok, ilé lẹwà báyìí. Ok, màdá wà lẹ́gbẹ̀ẹ́ yín, kò sì dáa. Ó dáa, ó ti gbọ́. Ó ti dáa. Bàbá láwọn ò lè fẹ́ àwọn méjì fi.

bẹ́ẹ̀ ni ó kọ́lọ́hún bá wa sọ̀lúdẹ̀rọ̀ láyé bàbá wa Bọ́lá Ahmed Tinubu kọ́lọ́hún jẹ́ kí gbogbo nǹkan kó dẹ̀rọ̀ adúpẹ́ lọ gbogbo ẹni tí ẹ ti bá wa dá sí láti ìlú ẹ̀pẹ́ láti ìkòròdú láti àwọn àkútè pé Bọ́ndẹ̀ fẹ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin èkó náà lẹ́yìn wọ́n ti pè wá gbogbo ẹni tẹ́ pé láti inú ìgboro náà adúpẹ́ ní ọwọ́ yín o náà ní tán owó yín o làákàyè yín ò ní dọ́bà lágbára Èdùmàrè ọba ohun tí ẹ sọ gbogbo ẹ náà ni ó dáa èmi náà tẹ̀lé yín pé ọlọ́run nífẹ̀ẹ́ ọkùnrin yẹn àwọn kan wà ọlọ́run fẹ́ràn wọn gan-an tọ́lọ́run bá rí i pé wọ́n fẹ́ torí bọgbó látàrí ohun tí wọ́n fẹ́ jẹ àbí nǹkan nira fún ọlọ́run á dẹ̀ pèsè ọ̀nà àbáyọ bó ṣe ṣe fún ànábì Ibrahim lọ́jọ́ sí tó yẹ pé ní àsìkò tí ìbá rán ọmọ ẹ̀ ń ṣẹ́ tí ìbá rán ọlọ́run àrèmábọ̀ ọlọ́run dẹ̀ tari àgbò sí ọlọ́run ò fẹ́ kí arákùnrin yẹn rìnrìn àrìn fẹsẹ̀ ṣe ni o bí mi náà ṣe rò ọ̀rọ̀ tẹ sọ nísìnyí ló ṣí làákà èmi náà rò gbà bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tẹ sọ nísìnyí àwọn ọ̀rọ̀ táwọn ẹ̀mú alọ́tún ló sì ó ṣe jẹ́ àsìkò tí gbogbo ẹ̀ ti fẹ́ bọ́ sí gẹ́lẹ́ náà lọ́lọ́wọ́ á tari iṣẹ́ yẹn sí

bóyá bá dé pampas yẹ̀mí ẹ̀ bá fẹ́ bọ́ ìyá kan àwọn tó ti lọ lóyìnbó ni wọ́n ń ṣàlàyé kan àwọn kan ní èèyàn máa rò pé iṣẹ́ warehouse kéèyàn dúró ẹnìkan ní ọ̀sẹ̀ kan báyìí ara òun kọ kò gbà mọ́ ó rò pé bí wọ́n ṣe ń rìn kiri ń bì báyìí tó tún àwọn abọ́gà ẹ̀ hági òní pé ẹ ṣé mi nílò lẹ́jọun àbí iṣẹ́ kátẹ́ bẹ́ẹ̀dì ó jìgbìjìgbìjìgbì ẹnìkan ní òun ò lè tẹ́ bóyá 30 lọ́nà máa tẹ́ kò tẹ mẹ́wàá tán tí nǹkan ti ṣe àbí ká máa fabọ́ ọmọ kan ló lọ ọ̀hún ó ń kàwé ó tún fabọ́ tó ń fi ọwọ́ ẹ̀ hàn báyìí pé àdúrò fọ̀ ni o ọlọ́run kò ṣàánú wa kọ́lọ́run kó má ṣàṣàkùṣà sí i àmọ̀ràn tẹ́ sọ ẹ òun náà nídà pé ẹni ẹ máa tẹ̀lé wọ́n ti fún ẹ mọ́tò ẹlòmí kò wá béèrè 20 years ẹlòmí kò tí mọ̀ bí ti jí à mọ́tò wa ó tí ra ni ó lè máa rí o bóyá tó bá wọ transport o kọ́lọ́run kó ṣàánú wa kọ́lọ́run kó má fi ṣàkùṣà sí i kọ́lọ́run kó rán wa ní ọwọ́ ọlọ́run fẹ́ràn ẹ̀ gidigidi kò fẹ́ kí ó rin arinu kò dẹ̀ fẹ́ kó rí wàhálà lọ́nà yóò pé ọmọ mi tún bí tó ń lọ ẹni ẹ wàálì àwọn muslim ní wàálì ọlọ́run kódà bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ kan wà ní ara ẹ̀ ìyẹn jẹ́ àsìkò tí gbogbo wàhálà yẹn tó fẹ́ bọ́ sí bí wọ́n ti bá a tọ́jú wàhálà ìyá ẹ̀ sọ́run pé bí ìyá yẹn bá ń bẹ sókótó yóò wò ó ọkọ̀ ọlọ́run àgbà ìwọ ọmọ mi yẹn ò ní jìyà ìwà tààrí iṣẹ́ ìfẹ́ pé ó tún kọjá àlọ́pọ̀ méjì tó ń gbà tẹ́lẹ̀ tó tún rí mọ́tò ń bẹ̀ ọlọ́run ló mọ tí ó pamọ́ o ṣùgbọ́n lójú àwọ̀ ẹ̀dá tá a bá gbé sọ́tún tá a gbé sí òsì ó dàbí pé kó dúró yẹn òun náà ni ó máa pe ẹ̀rẹ́ bí ẹ ṣe sọ ìbéèrè náà ṣe rí nìyẹn ẹ ṣé o adúpẹ́ ní ọwọ́ yẹn abiodun fọlọ́ṣọ́ lorúkọ tèmi jẹ́ o àdìsá ìkọ́ ìkọ́ olókun ọ̀la ọmọge mẹ́rin lẹ̀ bá jẹ́ àṣẹ lóore ká ṣègi orógbó lóore torí olórógbó lẹ̀bẹ̀ ṣọ̀gbó ká ṣègi obì lóore obì ní bí kúbàrùn ká ṣègi ata lóore ẹ̀mí tí ò jata ẹ̀mí ẹ̀pẹ̀rẹ́ bí wọn bá ń ṣòjìjò tó ń ṣàárẹ̀ bẹ́nu ẹ̀ bá ti ń gbéyan gan tó ti ń jata inú àwọn mọ̀lẹ́bí a máa dùn wọ́n máa sọ̀rọ̀ lẹ́ǹkùlé pé ara bàbá yóò yá ara bàbá yóò yá ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde bàbá ṣe gbogbo ẹ̀ má jẹ́ àṣekà ká má fewé òwú nùdí torí tá a bá kó aṣọ ni wọ́n á fi gbé ni sí i kò sáṣọ kò sí dìde èèyàn bá bọ́rálẹ̀ àjọmàdò kò sáṣọ kò sí dìde èèyàn bá bọ́rálẹ̀ wọn àjọbọ aṣọ lè dìdí ènìyàn èèyàn wá bo lẹ́ra ju aṣọ lọ èèyàn láṣọ yìí èèyàn èèyàn ní gbéyàn ní èèyàn ní gbéyàn dépò lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá gbogbo ẹ̀dá tá a náà mú bora bí aṣọ ikú tó yáwó ò ní pa wọ́n ayé ò ní gbà wọ́n lára wa wọn ò ní fàya èèyàn ewé ló ń bẹ àṣírí ẹ̀kọ́ o èèyàn láṣọ yìí èèyàn àwọn olórin kan ní bí mo bá rí ojú ẹ̀yìn bí mo rẹ́ ní ìní inú mi á dùn ara mi á yá gágá ènìyàn láṣọ mi èèyàn láṣọ yìí èèyàn lágbára ọlọ́run àní tẹ́ àní tí lágbára èèyàn méjì wáyé bond lawa 92.3 ṣubú pẹ̀lú àṣẹ.

0: báwọn afárabá ti ń ṣe àwọn àdúrà pàtàkì báyìí súnà ànábíwá muhammad ó ní nǹkan méjì náà la gbọ́dọ̀ máa ṣe àwọn kan gbọ́dọ̀ máa ṣe sàárà èyí tẹ́ ẹ fi ti gbọ́ àdúrà yẹn àwa alihulama àwa jí gbọ́tọ̀ ọlọ́run báyìí a gbọ́dọ̀ máa gba sàárà bọ́lá ṣe pín nìyẹn o kẹ́ ẹ mú àdúrà sí orí àwọn gbogbo àwọn rédíò yìí yẹn lé ẹyin tẹ bá ń fi sẹ́ẹ̀tì gbẹ fún wà àdúrà sí adébí báyìí pẹ̀lú bọ́lá.
1: What if your next leader?
0: Àdúrà náà ló ń gba agbára kan gbogbo àdúrà tí Mukadam ti ṣe fún orílẹ̀-èdè wa Nàìjíríà. A mọ̀ wà lágbára ètò ìmọ̀ràn. Orílẹ̀-èdè yà á dùn láṣẹ ìlédùmarè. Gbogbo ohun tí ó le á dẹ̀rọ̀ agbára ẹlẹ́ta. Ìtàn náà ni gbogbo ẹ̀ máa jẹ́ torí mo rírí náà ni wọ́n ń pè ní ìtàn. Eléyìí náà àwa náà pàtàn tó dáa. A ní gbénú òṣì pàtàn ọ̀rọ̀ lágbára ìlédùmarè. Ó dẹ̀ sọ ẹ́ ní ayé nígbà tí àwa wà ní àwọn kò parú tán bẹ́ẹ̀ yẹn o.

mọ gbogbo yẹn àánú òkèrè jù yẹ ká fi gbogbo tó bá ti lọ ká fi fún akílọ ká bẹ̀rẹ̀ sí wọ̀nà fún ìgbé ayé tó dáa ẹ̀rọ máa dùn fún wa ayé wa kò ní yẹ lẹ́la ṣe fún ìgbé ní báyìí ká máa gbáradì láti gbọ́ ètò àìtó yín test at nerves àfọ̀mọ́ ẹ̀mí bá ṣe ń sáré ayé a gbọ́dọ̀ máa sáré ọ̀rọ̀ náà ẹ wá nǹkan fìdílé láti pàdé bàbá àdìfúláì ṣáàfí lórí ètò àìtó test at nerves.

0: السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. أبيت الصلاة وتشنير أنفا. لا تصدقني ليه كتبت كات الناس لي. أتبيت أفعل لا تكك لي بأسماء أقوم أميوا. لا تنو شك ذكر لا شافي. أبلغني لا نور كتب شدا دافع شكوى نهاية أسماء أجر بندو الكلام.
1: اللهم آمين.
2: Bẹ́ẹ̀ni ni a ń fi àṣírí tọrọ àlékún orin fún àwọn onígbọ̀wọ́ ètò ìṣe mọ́ṣáláṣí inúrò gbódà àwọn ọlọ́ba ọlọ́ba tó máa jẹ́ tí ó fi ń sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Orin tí ìyẹn máa ń rí ní orí irinṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí ọlọ́run ọba kí ó mọ̀ fi dùn ní ayé ń dùn àti ní gbangba ọjọ́ ẹgbẹ́ ìgbé àfẹ́hámà ọlọ́run
3: يا إله إلا الله
4: ọpẹ fun Ọlọrun baba Allah ọba ti ọpẹ so ba ti ọpẹ ye ọba oluseda ọba alamoju to wa la ko so be eto ọba to da sama ati le ti menu sama ati le ọba ti o ni pile ka so pe yo lopin ọba ti o la bijo la fi we kò níyàwó ká tó kó yọ àbímá mímọ fún ọlọ́ọ̀bá náà pa dúpọ̀ níbù fún ọlọ́ọ̀bá náà ajẹ́rìí pé ọkàn ní kò gbọ́n kò lórógún bẹ́ẹ̀ lajẹ́rìí bá nàbà muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀bá ní ìsìn ìṣẹ̀rẹ̀ níṣẹ́ olólùfẹ́ ọlọ́ọ̀ ni ọ̀rọ̀ ayé ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá ránṣẹ́ gbogbo àgbáyé láyọ̀ nìkan lẹ̀ kódà ìṣẹ́ ànábì ó dàtàrà òkú ó dé orí àwọn àlìjàánú rasúlù sákọlẹ̀ òjíṣẹ́ àwọn ẹ̀dá ọlọ́run méjì pàtàkì alìjẹ́nu ẹ̀ǹs alìjẹ́nu àti èèyàn ọlọ́ba ní kẹ́ ànábì àní gẹ́ ànábì bá ní sí orí ajé ẹ̀yẹ tán rẹ fún ànábì bẹ́ẹ̀ ni kó bá ní sí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ síwájú wá sílé ayé bá ní pa wọn pẹ́ lákàkọ́ bá ní sí kẹ́ẹ̀kẹ́ rẹ fún wọn gbogbo ajá wa tó ń tẹ̀lé ànábì pẹ̀lú tó sì yónú rẹ ọlọ́run tó ga jùlọ tó kódórí àwọn náà kódórí àwọn ọ̀rọ̀mọdé wa akra akwaba kana akwaba sídi ètò yẹn tó wa tẹsíkà tó nafsi conviction of the soul ìṣàfọ̀mọ́ ẹ̀mí tọ́lọ́ni kọ́ máa wáyé ní àyájọ́ ọjọ́ ìdídé àsìkò ìláàyè yìí fún orin àwọn tọ́lọ́run tó fún alẹ́ ni àwa ń bẹ ọlọ́run bá ọlọ́ àwa tá à ń sọ yín tẹ́ ń gbọ́ dáadáa ká sọ̀rọ̀ náà ká gbọ́rọ̀ ọlọ́run mú dáadáa ọ̀rọ̀ náà tá a wá ń sọ oore tí máa sèyàn láyé àti lọ́rùn jẹ́ ká rí èrè ń bẹ̀ eré sísọ eré gbígbọ́ ṣé ní ìlànà àtúnṣe fún gbèsè ayé wa àtúnṣe inú ẹ̀mí àtúnṣe inú làákàyè àtúnṣe inú ìṣe ọmọnìyàn yọnu sí wa bàá lẹ́rú kúrẹ́ síwájú wa gẹ́gẹ́ bí ibi tí a wà òun náà ni nípa àkọlé pàtàkì torí ìkúlẹ̀ àfàrà ọ̀nà àlìkíámà ìrìn àjò ògbìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a ti bẹ̀rẹ̀ láti gba ẹ̀sí tá a fi tó ń bẹ tí wọ́n bá tó ń yá àtún ní símá wọ́n bá tó a máa bẹ ájínde lẹ́gbà tá a bá kú tán a péjọ síwájú ọlọ́run ọba ọlọ́ láti gba ẹ̀sán lórí ń tá a ṣe ẹni ó ṣe rere ẹ̀sán rí ń bẹ fún ẹni ó ṣe ìdàkejì ẹ̀sìn ìdàkejì rẹ̀ ń bẹ fún abẹ ọlọ́run ọlọ́run sọ ní ṣeréṣeréṣeré wọ́n sọ ní olùṣe ìbàjẹ́ níbi tá a wá wà gan oní àlìmọ́tò wọ́n máa yàtọ̀ alákùnbé ikú àti nítorí pọ̀ mọ́ ikú a ti sọ àwọn àjálù ikú oríṣiríṣi ìpọ̀kákú ni kí abojúrin àwọn mọ̀lẹ́kà ni ìbẹ̀rù àtúbọ̀tán burúkú àti ìfún àwọn aláìgbọ̀gbọ́ ń ro ìró ìyà látọ̀dọ̀ ọlọ́run aṣọ́kùnrin ẹ̀kọ́ jẹ́ àgbọ́yé mùsùlùmí nípa eléyìí bákan náà kí ẹ̀kọ́ jẹ́ àgbọ́yé wa lórí alimán bilimot ìgbà ẹ̀kú gbọ́ gbogbo eléyìí náà ni ọ̀rọ̀ ti lọlé lórí mo ní ìtẹ̀síwájú ní èní atọ́fẹ́ tẹ̀síwájú lórí àkọlé gbígbà fẹ́ rìn sí lénìí o tun je oro pataki kan ninu awon oro ta ti so bo tele ona ni fadlu dhikri maut wal istidad lahu wal hikmatu minhu ola ti nbe nibe ki a ma ranti ku ni gbogbo gba ati ola ti nbe nba ki a ma morale de ku ni gbogbo gba ati kini kini ogbon kiloye tan gbe ni ki ma wisdom ti nbe nbi pe ka ma ku kilo ta ku kidoro ba fi gbe ku kale fo mani pe ka ma wa ku kile run bo olodun lori pa nku awon ile ona ni bi ti a fe to ye o ni ni ti a fe ki a bara bale ka joko ka teti ka fe kan sodo olodun ka po kan olodun sodo olodun turo oro ta duri e ri oro gbogbo wa ni kokan mi o si nbe okan olodun okan mo leyin okan okunrin okunbirin okan agba okan mode okan olowo okan talaka okan onile okan alejo okan afa okan omo ki o okan imam okan jama eni kankan sile o kódà okan en to gbo olorun ba gbo okan ijo okan olorun ba gbo gbogbo apata la ku ade olorun ba ni ade olorun ba si re ti ye o lai ma ye igba lai ma ye aye inu alukwani kere olorun kullu nafsin dha'iqatu al-maut gbogbo emi kookan ti n ba ti mi lole mi ni oke noto iku wo labud na al-maut ko sona abayo fun iku mo ku si o si gbe ku de fun eniyan fun olorun lo n fi n da anabi loju sallallahu alaihi wasallam inu sadu zumar ti olorun ba allah to koju si anabi bayi sallallahu alaihi wasallam le ti n tufo oku re fun olorun ni innaka mayyitun wa innahum mayyitun innaka lojo re anabi ti mo n ba soro ti mo doju oro pe mayyitun oku ni o wa ku wa innahum agbogbo ọmọ ni ẹyọkù náà jẹ yàtọ sí wọn náà mayyitu gbogbo ọmọ àwọn òdòkú tún mọ ìnákò ìmọlẹ kìí yàmàdé ìdàrọ gbẹkùn tàkàtà sí mu lẹyìn náà wàá rí gbogbo yín tó bá di ọjọ gbéǹde àlìkí àmà lọdọ náà bá yín ọba ọlá tàkàtà sí mu àwọn ọrọ tẹẹrì ní tẹẹrì ìyẹjú láàrin ara yín láyé ẹwà máa jà sí lọdọ lọdà wọ lọ àwọn làwọ àyẹjú ẹ ibi tí oníjì àti ìpàdé ara wọn gbangba àlìkí àmà ni báyìí lórí bẹ́ẹ̀ kọ́ lórí ọlọ́run ni tẹ́bẹ́níwájú ọlọ́run ẹ̀dùn máa fàmára yín lọ́wọ́ ṣùgbọ́n mi dá ń lọ náà ni pé ẹnìna kà máa yìí tún wà ẹnìna ó máa yìí tún òkú ní ẹ o gbogbo ẹ̀ náà sì òkú ni. Torí àwọn afẹ́ẹ̀sì wọ́n ní lẹ́kùn mọ́ àwùjọ kùn mọ́ ìrántí ikú àbí máa rántí ikú tàbí máa rán ẹni tí ikú hayatun wọn ní sẹmí ló ṣe láìfì ìsẹmí ni òní máa mú sẹmí ọmọnìyàn rere dúró hayatun ó ní sẹmí o àṣẹ yìí pé ìmọ̀ máa rántí ikú yẹn ó ń gani kú ìrántí ikú gani sẹmí ó ní láìfì ìrẹ́m tó bá wá fẹ́ wà láìfì fadkur al-maut mo ranti ku anta hayy bana lo nje ala ye gidi tori kini in dhikra al-maut to kama ranti ku wa tadhakkurahu tab kama na leje ni min amba di wiya dil qulub ninu awa in kati ma wo kan ma ni asan ninu awon ninu awon ogun okan inati ku gbogbo ọkàn máa ń bàjẹ́ ọkàn máa ń dìbẹ̀dà ọkàn máa ń dúdú ṣùgbọ́n ìrántí ikú wọn jẹ́ ń tàbí tún ọkàn ṣe inu je ki igbagbe ra ma wa nu okan keni mani rikisi tembeleku inu gata bi mu ko lokan ni rati ko ma ku kila ngbe ta ngbe kila ngbe ta nfa mba kana wa sababu hayati ya wani inu je ki okan ma sa se mi aye oni mana ti ku wa salaiha wanu ti anfani ranti ku ama tun okan se ama je ki okan jo kan daada li hadha kana rasulullah sallallahu alaihi wasallam yusi ummatahu bil ikthar min dhikri maut turidi li ni a nabi musa sallallahu ni fi ma fomo alaye ni mana ni gbogbo gba ipo ni ranti ku ipo ni ranti ku fani abi hurairah ta radiyallahu ta'ala anhu egbo hadis kan inu hadis abu hurairah radiyallahu ta'ala anhu un subai pe qala rasulullah sallallahu alaihi wasallam un ya nabi subai fa wi pe akfiru dhikra lan hadhim aladhat anabi ni epo ni ran tin tin ma gbadu lenu eni iti ma mu adu ku lenu an ku na reni adu igbadun abe adun igbadun eti adun igbadun ara adun igbadun enu oye na ti nti ma ge to le je ri gbadun yema yani alimut yani alimut ikuni jebe ah oko mere yawo mere ama gbadun ara wa ah mo gbadun je ti yawo mi se fun mi mo gbadun nti oko mi se fun mi leni ah mo gbadun mo enjoy yawo mi eran ti nti o gba enjoyment e ko ko si gbadun mo anabi ni ka ma ran je won ti mi si gbadun se ma mu na sai gba bun ma ja gba bun iban gba wa inu gba wa ti baba ibun iban o tun fi awon kan kun nbe ke tun gbo to lo ba yi pe akfiru dhikra hadhi min aladhat ena ti nkan ena ti epo ni ti ma epo ni ran ti ma gbadun lenu eni o anabi ni fama dhakarahu abdun qattu eruku ni ati kudansoi kona je kuse kona je dada uwa fi dinkin timba mbenu oju timba mbenu airina illa wasa'u wali abi kono basi sipaye kono basi sipaye aje koka fuye wala dhakarahu wa huwa fi sa'a ule ni kuhusini nati kui timba mbenu yuyi timba mbenu dekun illa yaka wali abikolo mdekun ma itume ni kwe tiye yaba wanu suru toba nati ku yu filo kabale mi mati ku jita mi mati wanu mbati nati ku woku susu kwe eh diyo kamani ibadu yolo iskunu uziko nisha toba wati tiyo tumwase ah ulai mse wariba yo ha simi ni kanawani hile tu kami hile tu kami fakfiru dikali mouti bwana tiku wala arasu mana wa mwana wa ibu emba ba tiku no titan esansi mbelo dolo meba se suru ise na tiku eni le fuma toa kwa osona kabati na tiku adefu eni tingbadu uye yi na tiku afuma kwa eh joka ni adi mamata bakana wabilazi ibn Hibban haidan ina gba to wa lodo abba ibn Hibban bakana o so pe kana rasulullah sallallahu alaihi wasallam bi anabi wa sallallahu alaihi wasallam je pe yakfu an yakul anabi on po e to ma ngubai akthiru min dhikri hadhi min alza epo ni nati nkati ma ngbadun ara epo ni nati nti ma ngbadun ara anabi ma so be fun amaleyin re tori kilo jori be fali modu yaktala dha aniku ma ngbadun ni wa yuzilu ha yumu ku kya kya ni wal hadith arida ka yi pelu riwayati ati buku riwayati dalilun erini ala annahu la yanbaghi lil insan buku tofoma ni arire aga muslimi lokuni dubini an yakfula an dhikri adam al mu'ayyid ko wa gbagbera ko fonu foran pa amana tin toto biju inu nka ti ma jeun kilofoni o wa le mot unaniku wa qala imam sanani mon sanani so bayi pe oni wa qulu dhikra bi akhir hadis ulari ni gbe yan hadis ta katan yen faida faida dhikr yen anfaati mbe ki amana tibu bi qawlihi pelora ni so pe fa innakum taraje yin yoma ni yo la tadkurunahu fi kathirin eni rati ku ni bi nkan to na ba sin to ju hun degun to po illa qallalahu yati ku yi yo so n to po je n to kirin waju n to nkan ma wala fi qalilin esati ku ga nkan to kire illa katharahu yo so ri nkan to po ma yin lo ni bakana Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu also ina kan injo to wa to anabi jorin po kan oni kuntu ma rasulillahi sallallahu alaihi wasallam injo kan wa pelu anas sallallahu faja rajulun min al-ansar ni ala ara kun kan obade inu awon ara madina kula ara kun bade inu awon ara madina oni wa de ba anabi jaro الانصار على النبي صلى الله عليه وسلم وحدث هذا النبي ثم قال ومن يا رسول الله يوجي سلام اي المؤمنين اي المؤمنين افضل انه هو بلون باب تعالى لولاج انه هو بلون باب تعالى لولاج قال رسول الله صلى الله عليه وسلم احسن خلقا احسن خلقا اني وار بداج انه unna lullaju entan soy olodoro ni entan soy onitiju ni entan soy onitire onitiribani entan soy alaanu ni entan soy eni bokatani entan soy olowo re ni entan soy alafarada ni entan soy onidede ni gbogbo awon wa bayi oni e lullaju laana mu'minni ahsanu khuluqan entire enti ware badaji lain huwa afdaluhum ululaju ninu wa enti mo ba so ati mi mo so re ja sa ke si wa wa bo lati ri nipo lori so so bo lati ri nipa dede bo lati ri nipa fokotan bo lati ri nipa iteriba bo lati ri nipa itiju bo lati ri nipa anu be lo arako yo ma da oro do faqad to wa pe fayul mu'minina aqyas iro ji se olohun ta ni en to gbaju na mu'mini qala rasulullah sallallahu alaihi wasallam pe akthanu limudhi dhikran ojo gbaju ninu mu'mini le ti ba ma ranti kuju ninu won en wa pe ma ranti kuju ninu won onu la kai kuno to gbaju ninu won wa ahsanu lima ba'da istirada leyin na do ipe sin gbaradi omura lede inti nbe leyin ku ni dada omura dada le fun ti nbe leyin ku nbe gbaradi fun ku ati nbe leyin ku un ulaika alaqiyas ulaika alaqiyas awon eni ojogbon ogbede bana ti ku mugoni enje bagbara le murale bi ku nbe leyin ku mugoni ase imam berebere nila akaye kwa kwa logban eri ino ogbanu islamu maana chiku rejato filaye ilaye bansa ilaye binti mamura ale di kwa jimela yiku asiku to mojwe to magbae o magba uloku o makine okbae o magba ulo siku murale di nobody man jalo gba ni se wa mo do ri dele wa ko de wa salafu sale wasiyat nabiyyi al mustafa sallallahu alaihi wasallam awon ni saju an baba wa saju oro iye won won da jese won gbagbo iye imara nabi won bi si waju bayi ni fajal mauta amam ayunihi won fi ku si waju won bayi ni ani jo kan o wa bi kan won fe ki irun bi ga fe kaila won fa ma ta ni o kirun ta ni o kirun e bo so ni ke kirun arara eni ke ki ara eni ke ki ni wa so fe nikan bi ku kirun wa ni tin ba kele yi o irun to n bo bi kan ba ka siri fun yo ta ba kaila fun yo ta siri ba to mi ko na ba nki o timba kaze bo timba ba ko ba yake o timba ki ma di se ba ni ba yake o o o be kinu wa ni ilu tin bo leyin e to ni se bo ko nki o o kan ya ah iro kan re ma gbo o wo gba pe mi o tun be laye leyin da be ki ta lo bi de loju pe mi o tun be laye leyin da be ki iro e ma iro ke ma ga o ma la gbo ile to jina gan inu mi o tun be laye ibi ta won ka oro kude ko won gba tan ba kirun kan tan inu mi o ba laye ti mo ba laye ko ju ko se se o ka ila ta mo de ti asiri o ka se lo ti ma gbe o ko ma gbe ara ti isha e o ko ila ma re ta sun ba ibi se awon muslim sa ju le fi ri inu oro abla ibn umar o jala dala ni njo kan oni kuntu ma rasulillahi sallallahu abdullah ibn umar unjo kan wa pelu anabi sallallahu alaihi wasallam on ko fi dunya kana ka gariba aw abr sabi on ra abdullah ibn umar ma belaye ege bi ajoji ta fe n to be fujo na da to be cross ona abdullah ibn umar jalla dalani unjo ti Nabi sọrọ Olorun wa ro fura ara omi wa ro fura ara pe injia Nabi sọ ni pe ire o maniya ti ile ba mesaye mari ti role ti ile ba sue mari ti ara ojo keji oni mi to n gbe sinu oro ti Nabi sọ yi sallallahu alaihi wasallam lodo duhu bitun bisin re muslimina imina ti mon be soro e da na gbesibe be tile ba mo asaye ki si su le ye ba rojiji tile ba su asaye ki ki mi ma le ye ko ba wa ni ojiji eleyi una ni si awon ni saaju ele ina si ni jambe kawana ako kawana amulu kebe kwesi antoli die lafuri kwe awa muslimi ome denia anibukata si atiku kiuli masheki wa ambadu ni kanatiku awa nusuru ni kanatiku afani mbembe ni yu tia na yu tabagba na tikui afani wambe fuwa wani na tikui kibazi son ya mbagi li muslim anyukithara amindhiki li muti ono to oye udoga fumusumi kopo na tiku bistimurari bistimurari laiki wakaduo duna tahadid adati rat wayen ti o ni pe ka pe iye gba bayi illa arati ku li yakuna dabian lahu ala al-amal as-salih qul ba jan ti o ma ni lati ma si sharire wal istidar lil akhirah yo je ki ali murale di alikama kiro ji o ma so bayi ti bo ari na aba kan te no kiro ju ma ọmọ ni ìhùn rántí ikú ara ọgbọ́ rántí ikú nígbà mẹ́ẹ̀dọ́gbọ̀n nígbà 25 times ó kéde yẹn dele afa yi wa je so pe ani guse ka po na ti re best murare duna ta di adadim marad muayyan lais ba nasbu kan yi bakan kasama anache kan ba gbe bakan won ko ba ma ti wala se kalima amra ila di alikam tori die na alquran kare alquran ala kwale yasibu kumun qabilin mahmurin saridin ari ton paruo ma won yan kan na o medinia ti won ti gbagbera ti e mi won ti yo kunu ti ku ti gbo to ni ti won ran ashrabu wal alhawiya to yi pe won ti be parun lati ku ti won ko lati be tan ti won ti rina gbogbo igbon mara won gbogbo igbon mara won lo ti baje mo won lara ila aye ti ton won je Mofeda, wait a moment. The man so far. Iman Quran Kerim. Sadu Kawfer, Quran chapter. Maut. Aloni Aliha, Kumutaka, Fur. Mufekpo. Uti Kui, Najabai. Mufekpo, Mamma, Kualala. Aliha kumutaka su yela tan je o aliha o ti mu igbagbe kini kana ataka su o fe po ba bi makan fe bi meji o mi je fe meta oni wa 1000 ko 2000 o ile kan fe ko dile meji oni wa to fe ko dile meta aloni aliha kumutaka su mo fe po o ti ko itanje bayin atta zuru dunno aber idan bi mo sare ibin ten lele be mo sare nan ibalo min be ajamina lo lele to lohun bi mo soro o lo wa lo nas ko fitu ran ka la sawfa ta'lamu ko di be se ro en bo ama fuma ka la sawfa ta'lamu wala yana be ala bo ama kalla law ta'lamuna ila mal yaqi ni gbade ma daju gbada so mi la tarawunna li jahim ni gbade ba di gbangba li kiyama bayi ta ba daju fo kan cherry ja na ma fe tete bayi ni roju suma tarawunna ayna li yaqi ala ni roju fe tete bayi suma la tsalunna yawma idhan in nay jona lon gbogbo ti je ohun dekun ohun gbadun te gbadun laye gbogbo ẹ lábí ilé rẹ kó dà ti má omi tútù pure water tútù tẹ mú bottle water tútù tẹ mú juice tútù tẹ mú gbogbo ẹ lábí ilé rẹ lójú gbé dàlí kẹrin nígbà táwọn àfọwọ́n ìmọ̀ tẹ̀síìr tí wọ́n ń ṣàlàyé fún mi lọ́sọ̀rọ̀ lónìí yòówó mẹ́ta nínú ayé wọ́n sọ tẹ̀ka lábẹ́rẹ́ wọ́n ní lásìkò kan ibi opa na bi to po ni wa jade den tin won je ka kiri sallallahu alaihi wasallam lo ba pade abakiri na to na won je ka kiri lo ba pade umar lo na to na won je ka kiri ni abajo lo won ba jo lo si lo kan na won sabe amari ya nabi sallam gba won dile re kun san ni awon kan bi yesu da be no die den le o sa ko awon kan yen fun won sa je ni won ba ma fe didi lai wa sokale ida je ina ori olon ni ku zikiri ma yana adu bi lojo gbe dali kiyama suma saluna yawma idan na'i tubu gbadu laye na olon bo bi lere wana man ton je wana man tum won bo se se le pe ninu zud ni kitabu zud inu ojupana irayesa ilo je ko gbe awon kan na awon eni saaju awon eni olodun ibi te disi won asa fun gbogbo to ba je won ohun dekun awon ohun dekun wa ma sa fun nitori olodun nu arabi na don do bi ra olodun wo bere gbogbo ti je dekun ka gbadun lori busun ka gbadun mato ka gbadun pelu aso wiwo ba abi lere o abile re o eri abraham na ofiro dara tala o mo ranti ta kana du bi saye lori ki ki ma runu ori olodun to lo se fun yan kerus ma ba yan kana ti kula tare ni jo kan o gba baba sinu won ko je si waju bayi esiri to ba keni baba sinu ele Mimuni, Ele, Ijeni, who was one by? One point here, Ramano, who is sinners, what you are by? A couple separate. A combo. Hello, Rajini. I want to have your parent. You don't know as one, I mean. You know, one who has been married. Inu an Musa bunu Mary, inu an Musa bunu Mary, ipe awon jo bere ni ngba tolo ba gbe si re de inu an tolo ko mo lo laarin awon ni won ara ti ijo to ku ti o ni ga ti o ni gbo ko da mu ri a so tan be fi si a so ni be lara re na ni tan ba fa sori ese oyo tan ba fa sese ori oyo Everybody can jawo ka won dabo won ri pe sike si po lohun ba le ke ola olohun ba le ke ola sike si yi pe ore ti awon lo ba pade ni ale ke amu ina ni awon ti nje na won bi to yi pe aya kan be inu so to ha ko ko to ma se pe ele lo be se lan lori Mother Queen Noah Bess, Elam, and Uri Latara Iraisa. Teba was not to the Akov. I had 20. Oloni, Yoma, you were to let in a cabaret and Ronjata to Jua, while I got a coina at Habutum, Toyiba, Tikum, Yatu, Dunia, Bobado, Deve, really, Toyaka, really, me, at the Babylon. And habutum eti jeta toyiba ti kun ayati duniya budada yi tekeri jeta le aye yi stampatum biha esigbadun pelu e pali yo leni tujdona adabalu ima kuntum tatakbiruna bil ardi bighir haqqi ima qad ma kuntum tafsuku leni asan lesan yabu pẹ̀lú gbéraga ẹ̀tẹ́ẹ̀sì lórílẹ̀ ayé tẹ̀ lẹ́tọ̀kẹ́sì gbéraga àti ìwà òkèyìn abraham náà wọ́n fẹ́ rántí tẹ́ ẹ̀sẹ̀ pé gbádùn ìtì ara alikiyama àwọn àwọn tí ń jẹ láyé ó rántí àwọn mọ́sọ́mọ́sọ́ ìrìn tó àwọn ò ní nǹkan tẹ́ ẹ̀jẹ̀ nígbàdùn láyé gbogbo ọlọ́run ti sọ náà fi ń jọ kan náà ni a gbé oyin lọ bá abákiri abákiri ló wọn la oyin àyà náà lọ kó ti mọ̀ pé kó mọ̀ sí pé ìlà oyin tó ń la oyin inu dáadáa lè kí a mọ ohun tó ti láláyé ara báwọn àwọn bàbá kan náà wọn àfẹ́sí máa ń ro nínú wọn á jìnà sí òyìn ní ayé ẹ ń bá lè síbẹ̀ dáadáa ni gbóyìn ò pé èyí ò pé ká mọ́ gbádùn láyé ṣùgbọ́n ń bá lè ṣe sódù ọmọ dáa o láàmú pé èyí ò pé ká mọ́ gbádùn láyé Una ni oro Olorun to lo ba so fa inu so to aro to bo lo ba yi o be le to ni aya 32 e won to lo so Olorun ni o yan be so fa mana ramazina dallahi alladhi aqada li ibadihi ta lo be se di wo awon daada awon kan rere awon so Olorun to lo ba le ko la mu jere ba wa eru re wato yiba ti adawon kan to da kan mere mere min rizqi inu arsiki talo be so de wo lawon yan lori ko so won ya lil ladina amanu fil ayati dunya olon gugu mere mere bo daada yi nta je nta mu nta lo won se fun awon bo lo ba gbo laye ani ani tawon ala igbagbo ba ni afani nbe to de amu mi tembe laye ni olon ni sumo khalu da yo malikiya ma pa do jo pe akama awon mo mi ni ni daada yi tumalaye nbi awon je isa ti opolopo gbona o dara po won na gbadun so yi baro jan gbana o lawon mu kini ase afere ase omi ase so ati gbogbo nkan ti en gbadun laye atori awa mu lo mi se ten je opolopo ba gbadun be anfani wa lo nje olowo ni ha subhan ya malik ya ma tojo gbogbo ari kiyama amini kan ni won ni gbadun be sai se oro le aye fa dalika ngoro bana ati na fi duniya sanata wa bil akhirati sanata wa kina adabanna lo aye wa se da fa like mi se da fa ibe ati lo na ni irati ku ore le aye ti ba nto so ati ba nkan wa agboja ka gbagbe ku alqurani fi wa le o ofe kia kamaranti ẹyin tẹ́ ń ṣeré kẹ́ẹ̀pọ̀lọ́mọ́ kẹ́ẹ̀pọ̀lọ́lá náà ni ẹ ti wá tẹ̀rì sínú yóò ilé ayé ẹ̀tajì ìyẹn sọ́dọ̀ sẹ́lẹ̀dà káfíù ká má gbàgbéra ká mọ́ra alẹ́dẹ̀ àlìkámà ká má fọnú fọ́ra pípa ikú bẹ́ẹ̀ náà ni anas ó di alátàlá ni ọgbà ẹgbọ̀wá ọ̀rọ̀ kan ó ní anna rasul sallallahu alaihi wasallam marra bi majlisin la nabi koja ni bi ta me ka joko sin jokan won ya da haku en ba re ta ba re ke wa qala nam so pe akthiru min dhikr hadhim ladhat e pa ni ti e pa no mbe ni e ma ran tin ti ma gbadu lenu ni se ku ma ba za lo ba disi wa ẹni abdari afanjọ kan oyin tó yára sọ̀rọ̀ lọ́nà ṣùgbọ́n nàbí fama kan ti sóhùn musa ó ní gbà tọ́lọ́ ń sọ̀rọ̀ sóhùn musa kí ní fẹ́nu sóhùn musa náà ìwé tákàdá mẹ́ta fún musa anábi ní kan àti ẹ̀bùra kò là ọ́nkùnkùn tí ń bẹ́ inú àríwò yé ní àríkọ́bà ni inú ẹni ajib musa ma lèmọ ẹ kọ́ níbi lèmọ òtù fẹ́ni tó máa ìdájọ́ máa rí dájú ń pa kú tó mọ wá yafra tó wá ń dunnú ajib musa ma lèmọ ẹ kọ́ níbi náà fẹ́ni tó ní ìgbàgbọ́ àdájọ́ ń pa iná túmọ̀ kú ẹ̀yẹ̀dẹ̀ àkótó wá rẹ́rìn ajib musa ma lèmọ ẹ kọ́ níbi kọ́dà fẹ́ni tó gba kọ́dà rà gbọ́ túmọ̀ wọ̀ yóò sì ó tó wá ń fi ọ̀rọ̀ kára ti sí bomi ajib musa ma lèmọ ara dúnìyà ẹni tó rílẹ̀ ayé pọ̀tọ̀kọ̀ lába àti bílẹ̀ ayé ṣe máa ń yí padà bí a lè sáà tiẹ́ ní túmọ̀ ìtumọ̀ á nà ilé tó wáá fọkàn sáyé ajib musa ma lèmọ ẹ kọ́ níbi ìsà fẹ́ni tó máa àmọ́dún pa yìí ìṣirò gádà lọ́la fúnmọ̀ láyé àmà kò wá ṣiṣẹ́ tí ìṣiṣẹ́ rẹ̀ ló fi dà kò wá ṣiṣẹ́ tí ìṣẹ́ rẹ̀ yóò fi dà wọ́n kò ní fi bá lọ́gbà àdísì wa bákan náà ẹ̀wẹ̀ ní àdísì wa lọ́dọ̀ abúlẹ́gbùn ọmọ kọ́ọ̀lá àtẹ́tù náà bí ẹ̀sọ̀lọ̀ sọ̀lán àṣàrà ó ní mo lọ sí ọ̀dọ̀ ànábì sọlọlọ aliwasalam bíi tí àmì ti ń bá àwọn èèyàn sọrọ wọn a sì ní èjì ẹta ẹni àrùn ẹfà èjì ẹjọ ẹsán àwọn táwọn ńbẹ wọn á ní pòun lẹlẹkẹwà tó ń wà ń jókòó ànábì náà kọkọ máa rọjò lómìnà lánsọ ní ara kò ní kábà dìde inú àwọn àǹsọ inú àwọn ará àmàdínà kọkọ bàtà pé ya ànábì ọlọ eré òjíṣẹ ọlọrun mọni akíyàtò nas wà á azam nas ta ni ọgbọ́n jù nọmọ ẹ̀dẹ́ nìyà ta sì nẹ́ni tó nípinnu jù nọmọ ẹ̀dẹ́ nìyà bí mo fẹ́ síbẹ̀ àti sì máa tí ó sì rí ṣe anábì wa ń fèsì fún sọ̀rọ̀sọ̀rọ̀ pé akitaru dikina limot ẹni tí bá máa rántí ikú pọ̀ nínú wọn ni wakitaru stidada limot àtẹ́ntọ́ pé máa ń gbára dì fún ikú tí máa múra alẹ́ dínkù jù nínú wọn ni ulaagal akias ó láwọn yẹn náà ní ọ̀jọ̀gbọ́n dáàbò bí sáràfì dúnìyà wàkàrà àmàdínlá àkàrà ó ní wọn á kó láyé pẹ̀lú ìyí ayé wọn á kó nílé ayé lẹ́ni yìí bákan náà pẹ̀lú pé wọn á dé àlìkẹ́ àmàlẹ́ni àpọ́nlé ẹni yìí ni wọn ní ayé ń bí ẹni àpọ́nlé ẹni àní ní àlìkámà nínú àbí dúnìá lọ gba ọ̀rọ̀ yìí wá àti tẹ̀bùrọ̀ á ní bákan náà Nkọlọ do sal bunu sad asaidi. Rodi Allah ta'ala. Qala. O wa bayi pe ma ta rajul min asbi nabi sallallahu alaihi wasallam. Oni ara kunrin kan o jade laye ni asiko ana sallallahu alaihi wasallam. Fajala sabu rasulillahi sallallahu alaihi wasallam. Udhinuna ali ni awon sahabe yoku ni awon yara kunrin ni awon yara kunrin ni awon yara kunrin duri awon usi nkan to nse yadhkuruna min ibadati won so osise awon joji ma se gba gba we ni kirun kirun ni yanabi yanabi la ni tore tore ni awon ijosin e osi won wa nso won so wa rasulullahi sallallahu alaihi wasallam sakitu ani won won le nto da ke ban sawo ti pa lo so o sa won ti o so ngbe ti ko ndika ko so bala ma sakatu ma wa da ke tani ga go wi ga kama qala rasulullahi sallam ani won ni to eyin te yin ara kunrin yi ibere kan wa fun gogo yin o won ma sun gire anabi ni alikana yukthu alikana yukthu ni kalamo sima po ni ati iku en de royin pe silon ni sima po ni ati iku kolu la rara o kuda je igbo pe ma ati iku kola n to da falikana yado kethira mimma yashtahi en de so yi awon nkan ti o kan e ma nfe ni mumuni ni loni sima file n tori tolorun kolu la anara a bayinu waire ma balaga so ibukun kathira mimma dadabuna ile arakunrin te iroyin yi ngbe ero po wa yen ko debe o ipo te gbe si yen ko depo yen o kini ojo depo yen iran ti ku kini ojo depo yen gbogbo nti ba nfe emi e ba ti nfe na ni ma se o fe je emi e fe o fe mu ndeme efe ni ofe wo ofe gun ara nta npe ni wara wazut irayisa isasaje ina kan ti je ke yen ni kulodo olon ni ati maran ti ku baka na ewe barra rodi Allah ta'ala ni ona do ba disimi wa kola oni kunna ma rasulullah fi janazati oni jo kan awa ni bi eto siku kan pelu anabi sasara fajara za ala shabil qabr anabi wa joko si bi eti sare babako anwa sukun hatta balla thara te ku mujo eti ndare bai ile si tutu ni gba to joro si suma kola wada ya khwani ayo ma ya mi limithil hadha fa'iddu tudojoni turi sele yi egbaraji o ya khwani ayo ma ya mi limithil hadha fa'iddu tudojoni turi sele egbaraji o ima bun maja na lo gba adisi wa gbogbo eleyi ran wa leti nta npe ni ran ti ku be na ni jokan won so ri latala ni ọlọ ọba anabi ọkọ rasa pe kúrò ya rasulallah kúrò wọn sọ pé rùsẹ ọlọba àwòsí ni fún mi ní mara kọlá rasulallah sọ anabi wọn sọ báyìí pé ọbọdọlá kánà kàtàrà máa sin ọlọba ọlá nígbà tó ń rí sójú báyìí wáàdì nafsaka filimota kó o sì máa gbà ní gbogbo gbà pé wọn náà wà nú ẹni tó ti kú máa rírẹ nínú àwọn òkú wákòláhà ìndàkùlẹ̀ ajarin wà ìndàkùlẹ̀ ṣajarin kó o sì máa rántí ọlọ́run ní gbogbo bí ọba ti rókúta aborígi wáyé dá amẹ́lẹ́ta sí ìyá tó bá wá sí àìdá kan fámìlì bíi ẹja ń bí ha àsànà fi dáadáa tẹ̀lé bó bá sí àìdá kan fi dáadáa tẹ̀lé asírò bisírò báyìí pé kọ̀rọ̀ lójú sáìdá yìí fi dáadáa tẹ̀lé ń kọ̀rọ̀ wala aniya bilalaniya to gbe ta gbangba to ba san to sai dai bi da da tele ta gbangba na mo to borani na lo gba disi wa gbe ile o fin le fun wa bawo na muslimi saju sere lori marati ku ati gbaradi fuku ba se wa ri lonu oro awon afes tun tele oro olohun ati oro anabi ise awon muslimi saju lori ati ku kini wora mi kena wora yin bo le se ri lori ati ku eja to ye o badu akwal salafi salih nor awon baba wa saju loro iku o gbagberangba kan le lori abakr siddiq al khalifa al awwal bada mustafa sallallahu alaihi wasallam abakr arole akoko leyan na sallam on so njo kan un al maut un ku te nwu yese adina min shirak nali ulusuma yi pet pet pet bi bata ese ese suma yi iko jina si rara o bi bata te ma te se bo bo se ri si yin be ni ku se ri si to bo si bata le bo be na ni asan ba se ri rama allah una li muda un dara ju ku tan so bayi tan so ro yi fadu ha dunia ulu tu asi aye utu aye si uhu uni falam yatruku lidhi uni ufi aye dunule fẹ ba la kai dada iku ofi aye dunule ile aye fẹ ba la kai dada be na lo tun so nbu mi uni alimotu se iku se fadu adunia uni utu asiri aye utu aye si uhu wahawana maso ibaha o si je ki adanwole aye fuye lara o maniyan to ba mo olohun kusbazan bi a ran laye no se to afuye lodo e ikuri je be o kana woni saju mutrabu bunu abdullah o so anu oro re kan o ni afsada li mot o ni ku baje ala hali nai wa won oni gbadun nai ma won igbadun won ti won gba iku baje ma won lo fatlubu naima la mutafi ah ule yi musulumi enyo jogban enyo la akai ewa

alaisani bamimbe enwa nurani bamimbe enu ni agbara ti se nkan ni bamimbe to kagara ni bamimbe o le jokun bamimbe o le jobirin bamimbe o ye to gbona ba gbo bamimbe o je kefere o ti le yo mani ailam loma ana khadar al mud bi wiku azim utubi wa inma gavala nasu anhu bamwin ya kakum likil lad fikrin tururu ri wakur wa dhikru lad ugu minati wakirina ti ku wa ma yadhkuru minhu elumi me to ba se lati ku gan ninu awon mani inma yadhkuru bi qalbin ghafil ana ti ku pelu okan okan to fonu fora hada la ya la ya yo fi dhikul mut ele wa re ti ku ni islam bani kan ko ni je ki o ni la pa inu emi tori pe ona to gba na ti ku yen ona kan ti o na doko ni bi va se pe o di ona yan fun eni kokan wa ifi ku sokan isumana ti ku iku na ni bolo ba pade wọ́n á ṣọ́rọ̀ díẹ̀ láàrin àṣọ́jọ́ kan ó ní àhábà lẹ́kọ́ àhábà lẹ́kọ́ àhù orúkọ ẹnikẹ́ni tó bá wù ú tí ń wù kọ́ bọ́lá bá pàdé ọlọ́run náà nífẹ̀ kó ń bá pàdé wọ́n mọ̀ ń kẹ́rì àlẹ́kọ́ kẹ́rì lẹ́kọ́ àhù gbogbo bá sì kóra kó ń bọ́lá bá pàdé ọlọ́ba kóra kó náà bá pàdé fakóre tù wọ́n á ṣọ́rọ̀ wọ́n á sọ bá yí pé yé ànàbí ọlọ́run ìrùsí ọlọ́run akara iye tìlímọ́t sun ti ye so ko ira iku ni bakulu na ya krawo le mod gbogbo na ma ko ira ku ko wa na so pe leza dalika idan so kon walakin al mu'min uri mu'mini idha bushira bi rahmatillahi tan ba fun odunu anu olohun ike olohun wa diwanihi ati yonu olohun wa jannati atalijan ajana olohun habaliko allah awu obodo bapade fàbà allah lẹkọ ọlọba nìkan láti wùkú náà bá pàdé wọn náà lẹka oríkẹfẹrẹ ìdá bíṣọra bí adábìlá jẹmbá fún ní ìró nípa ìyá ọlọrun wọn sàkàtì àjùmínà ọlọrun kẹrà lẹkọ allah kò ní fẹ pàdé ọlọrun wọn kẹrà allah lẹkọ ọlọrun kò ní fẹ pàdé kò ní fẹ pàdé bẹẹ náà ni a náà sinmi àti gbà wá nígbà tó sọ pé mẹni hábà lẹkọ allah ẹni bá nífẹ kó ń pàdé ọlọrun hábà allah lẹkọ ọlọrun fẹ pàdé wọ́n máa ń kẹ́rẹ́ àlẹ́kọ́ allah ẹ̀mbá kọ́kọ́ ń pàdé ọlọ́run kẹ́rẹ́ allah lẹ́kọ́ ọlọ́run ọkùnrin kọ́kọ́ ń pàdé kó ní ọlọ́run àwọn asọ́bà fún ara wípé yá òṣùlá rẹ̀ òṣì ọlọ́run kó lùnà yọkùnrin olùmọ̀ gbogbo ara kó ìrà kú abẹ́kú kọ́ ẹ̀ sọ pé ilẹ̀ ìṣẹ̀ dárí kàkàrà ayẹ́tọ̀ lùmọ̀ yẹ kọ́ náà ń pè ní kóra kú tàn sọ wí wà lákínà lè mọ̀mìn fàlẹ́ ìṣàṣe àbà ilé mi náà ń ya kú náà kọ́ ìlàkẹ́ ọlọ́ kò sí nǹkan tí ó wù ú ju pé gbogbo ohun tó ń ròdùn bá ròyìn fún nípa ìpàdé ọlọ́run bí kò ń pàdé ọlọ́run lójúẹsẹ̀ náà ni fún àbà ọlọ́ lẹ́kọ́ náà bá nífẹ̀ẹ́ kọ́ pàdé wọn náà lè ka àfẹ́ mọ́ kẹfìrí àwọn lè fa àjọ mẹ́pọ̀ kí ìdá òdìrà tásìkò kú ẹ̀ bá tó já ahù mọ́ wà sọ èrò ilé mi náà ṣáà ibi tí ó dé sínú àbúrò náà wà bá ọyọ́ àwọn àbá fàkẹ́rẹ́ àlẹ́kọ́ àlá torí dé kò ní fẹ́ bọ́lá bá pàdé ọgbẹ́rẹ́ ọlọ́ọ̀lẹ́kọ́ ọlọ́run ìbẹ́ pọ̀ náà pàdé gbogbo lè ní sọ nípa ẹ̀ náà ti kú kí a fi kú sọ́kàn ilé tí ń bẹ́mi ká máa náà ti kú àti mọ́ràlẹ̀ dínkù àtẹ̀ńtọ́ àtẹ̀ńtọ́ gbọ́ dáadáa kájọ́ ká gbọ́ ọlọ́mọdé aládàá sọ́wọ́n kẹ́rọ̀ ṣọ́dá láàrín àìlàndà sọ́wọ́n tó gbìyànjú.

0: kan mi o le balẹ pe o n ale lohun pelu mi mo ni emi o mo waye mo ya inu ofi inu ola inu oke mo yowo bowo mo za toro mo ke jade o graduate o
1: graduate
0: gbe nga olohun ran lo ni to mo re ba ti de variety won soro sin latori iwe won wa lati bere iru ojo kan bayi ni omo ke sarede baba o won le awon fowo iwe meta o jo gira o ati fi
1: ni won gba baba bayi
0: jo un egberun medogun lara gira un 35 meta labo to ifi ko ju polebe lo be ese yara kini 35,000 lara kan gbogbo le lowo lomo nkimi mesan mewa gbogbo ko ti yo so mi dari ori losa ya re di pilo gbogbo ri mi le lohun lori bugbo na nkun mi lo ye mu ni a mo le wo ni wo gbo yi mo ni lode mami mo mọ́nà ẹ̀jẹ̀ sọ́ra fún kíìsì gbẹ̀yìn arúgbó ọmọ yọ̀ sí ọ lẹ́nu bọ́ọ̀bá ìgbẹ̀yìn tèmi nì odò sóhun ìfẹ̀táwù ìpọ̀ láàrin èmi àti rọmọkẹ́ aláàánú mi àti ọmọ ẹ̀sẹ̀ pé kí n mọ́nà wò nà kùnà ìjọ kan lóru òun wọ́n pa ju kóòtù kí ló dé oníwẹ̀ tí wọ́n tún kọ fáwọn ìpọ́jù ìwé mẹ́rin ízírì ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gbọ̀n ẹgbẹ̀rún méjìlá west 32g africa 60,000 mo ní wọn ọ̀jẹ̀ bí ọ africa fẹ́ kí n sápà pírí lọ́mọ ẹ bá yọ̀ wá ń gbọ́ graduate tán ajáde lọrin alóhùn wáṣẹ́ lọ mo ní sísẹ́ lòun sì ń lẹ̀ fún ọ ní agbógígún kọ́ àti tí ń sèse kú se níjọ́ kan ló dé pẹ̀lú ọmọ bojú fẹ̀rẹ̀ bí ìwé ìpẹ̀jọ́ kan lẹ́yìn owó mi lọ́sẹ̀sẹ̀ báyìí sọ́kọ̀ ọ̀rọ̀mọ kẹ́nà ni ó rùn sínú ni mo sì ń gbọ́ nlé pèsè nọ́sẹ̀rì nọ́sẹ̀ntà sílé mo ní àwù mo bá rárẹ̀ ǹdíẹ̀ mo rárẹ̀ ǹdíẹ̀ mo ní arábìnrin sálángà wo lórí ládùúgbò tí mú ọ sí tán ọrọ wo ní dùngbọn ẹ ti mú ọ pò sí ọkàn tún rí bíi ti ẹ ní mo bá kọjú ẹyìn mo rárá aláàrin ti ṣàyẹ̀wò tèké mo rí kí lóṣẹ fún lè ní ìbánu gbóló nǹkan lásán mo sì wá yálò inú orin bàrí táwọn ẹrẹ dé gbé ga mo ní kó máa lo béèrè àbí bí ẹni pé mo ṣàgùn ń wà lọ́hùn ó gbèsè ẹ̀dẹ̀ ọba oníṣẹ́ara lọ́mọ ìbámu kìíní ìníbàdà bí ti ń pòsè ìní síntọ́ ìní ló béè bí ti ń pòsè ìní síntọ́ ìní ló béè ẹ̀sùn náà ni ọba ló béè mọ̀ lọ́ba yàkó ntítì sọ̀rọ̀ ń gbó mo ní olúwa torí tèmi kọ́ ló ṣe ṣe léyìn ìran kí la gbé kí ló jù ẹ ń pé ogun ìjà mi tó yìí àwọn ọmọọṣẹ mi ò kò rí ẹbọ gbó ọdọ àbí wọn bá ń wà ń kọ lọmọkẹ bá jáde di a ọrẹ ẹ ń dà mọ dáhùn orin ọpẹ lè mi kí bọnu mọ pé ọṣẹ mi tó ti bẹrẹ mo ní ọṣẹ ibi ọba dé mo ní mo máa dúpẹ jésù níbi tó ń mọ mọ lọ ẹnìkan wá ń jẹ́ sí ibùsẹ̀kẹ̀rẹ̀ ní ṣèṣekúṣe pẹ̀lú rọmọkẹ́ kémi bo owó ojú eégún tọ́ wọ́n nígbà tó ń àti rọmọkẹ́ bá ń kẹra wọn ná yàrá ọ̀rọ̀ mi wọ́n fi pamẹ́ èdè wọ́n ní wọ́n wà gbé rẹ́kọ́ọ̀dù ọ̀gá yìí lárí ajọ́ adépọ̀jù sí lẹ́yìn náà ọmọ pé olówó pàyàwó ọ̀lẹ́ pàkì ọ̀lẹ́ ń ṣe láàyè mo lé mi ìwì mo bá rán ni sí hàn mo wá fi èdè èkó mo ìkọ́ lẹ́tà mo ní aṣọ ìpín kẹ òkèdèkè sí ebora kẹ.
1: èbónú
0: èsì tí ń rọrì láàárọ̀ ọjọ́.

0: money and that bamboo bow. Mbazia Grandi, Yamani Mori, Dungari, yeah. My name is Cocking Cold Adobe. That we can go there, me poor or ill. No easy for Tirago Goya Dubois. Only to buy you wearing that Paris. Tony Lilia Luaco, I want a lazan gugu. Abi bi eni pa won oko gboyo ba eti nona eti obo sumi eti eluwe okilia eti ojo kon lu awon bi edin eti oja mun condemn mo eni ki ngo kon fin eti si din da mato o to bi bi si magan mo ni la won kon lock sori na eni oba de be lo le so emi o de be an ti lo ni awu bi mi na kan tan pon ladugo ba mu die lowo nu ebi e ya ba mi emi ngo ibenu mi da drum zekere mo ni ni igba se oluwa e lo ba e ti wule o da drum mu
1: tabi ba
0: duro ade gbe nga o tabi e lo ba every ban duro ngo olohun o tun je wo ko lohun gbogbo mato igbon gan lore e lu ngba nju gbogbo yawo ti fun dagbe laaro ojo kan ko tuwa e olohun na ma bi dinji lo lagun marun emi gan mo n to gbe mi na de be inu coffin re to ko po si mi n fa ipo lati inu oko kan si kan pelu na torchlight lowo e kan na a wi po ina ba lo le lati inu torchlight
1: baba
0: ni gbogbo mato yoku ba so na ndori ni anko lára jẹ bàtà mi mo ní à iwákùnrin panupana lọ́ba gani mi lónìí bàbá yìí bàbá òkú abalagbà gẹ̀rẹ̀ kílẹ̀ òun aládùúgbò wà láago márùn-ún oníṣẹ́ rẹ ti jẹ́ o onílọ́jọ́ rẹ pé o ní mọ́dé poli tẹ̀sán mọ̀lẹ́ni ọba lẹ́sẹ̀ nìdíbẹ̀ àfi bí ẹni pẹ́sẹ̀ rẹ̀ gbọ́ wọ́jọ́ lọ lẹ́sẹ̀ bá tẹ̀ nígbà mú adélé mọ rántí èbú tó bú mi ògùn nínú òní mọ mẹjọ rò
1: báàbò
0: lólúwa ìwọ ló ní bàbá kúkúrú mọkùn òdì là pé bá àgbàlagbà sùn lòdó mọ tẹ ìlà pa àwọn ìyá mi gbogbo ohun tó ń jẹdùnnù bọkùnrin kọpa rẹ ní pọpẹ rẹ bá tẹdò ipa rẹ bó túmọ rìn bá wà ń sánmọ yọ pa rẹ olú apanrin ìbéwé dìrọlẹ gbogbo rẹ sí ìbóló kó dìgbà rò gbọngàkà ìmọ ànájà àrùnmọdì aṣòkan pè má so lẹẹmejì ngbọ ya wọn náà wá tíráàbù ọta gbogbo dúkìá tó wà ń bàjẹ́ bọ́tà bìíní àbújá wọn níbi tí ń kówó bọ̀ lórí ìbádà lọ́nà mo ní kẹ́mi ò lẹ́gùn ni ngbọ ya wọn lọ́mọ ta lé iṣẹ́ gbogbo tó kù lẹ́yìn mo ní bọ́lọ́ fẹ́ yọ sí alọ́nà rẹ̀ ngbọ ya wọn ní mọ̀ ń ta gbogbo aṣọ mo lẹ́jọ́ rẹ̀ ń bọ̀ ọ́ ni ngbọ ya wọn lọ́mọ ti padà síṣẹ́ rẹ̀ àárọ̀ ẹ̀yán télọ̀ mo nídìí iṣẹ́ ní ngbọ ya wọn lọmọ ti yọ orí mẹsìnì ta mo ní ara ìtanú alára ngbọ ya wọn lọmọ ti yọ ẹsẹ rẹ mo ní ká dúpẹ lọlọrun ngbọ ya wọn lọmọ táyọ fóònù mo ní n tó wù ní í ṣe ngbọ ya wọn ló tún ti yọ wíńdò lé ẹ mo ní àkóòrú la wà wọn ló ti padà sílé àkòbí tí ń gbé láàárọ ọjọ mo lódòrí ọgbàgbé orísun yẹn ngbọ ya ní bá di pé kàmọ wá pè ń pé káwá òbí ti ń sùn ńlá bá ló borí ti orígun ló sùn lóòrò mo ní oorun ọmọ bàjẹ́ adégbènga ngbọ ya nàárà alẹ́ ẹ̀dà sírọ́ọ̀kù ni wá bá mi ọ̀daràn á pa o onílé àjòlí ẹ ètò wíwẹ́ ìmọ̀ọ́bá mọ̀ lójú lẹ̀jẹ̀ bá gbẹ lára ẹ nìkan fún mi ní bàtẹ́lá tẹ́yìn fàyè mọba ṣubú mọba jẹnsẹ mọlẹ àtòhun àtàn bíi mẹta nílẹ bá gbìyàn mi ngbọ ìyá ni tí ìwù fún ẹbá sí ọtọọtọ ló ní bàbá àwọn ẹṣọ àánú ẹ wá lọ gbọ ìyàwó yín padà mo ní ń ràn tí pé mo so igi o ó ní mo fẹnu mi ń gbúre wọn jù mí nísìn fẹnu ń gbolẹ wọn bá lanu kó tó mo di bàbá rà mo ní à èmi ló ṣèyí fún òwò ọlọrun mi wò bó ṣe dáhùn lọlá òbọn tàmílẹ ń gbénu àpẹrẹ mo ní mẹjẹ ń tàn ọ láàrin èmi pẹlú ẹ ìjà sẹsẹ bẹrẹ
1: mi.

láàánú àánú náà la rí gbà o àánú la rí gbà àánú la rí gbà. Yorùbá ní gidigba ò sílẹ̀kùn àfẹn tó bá mú kọ́kọ́rọ́ dání. Àwọn tí wọ́n gidigba lánàá dà, àwọn tí wọ́n fìrìgbọ̀n lánàá dà, àwọn tí wọ́n girìwò lánàá dà. Àmọ̀ rí wọn mọ́ àmọ̀ fi yọ̀ wọn àmọ̀ fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ìwọ ẹni yẹnyẹra, ìwọ ẹni kására yìí tó sì ń bẹ láyé tó ń bẹ láàyè sọ́ọ̀mọ̀ pa àánú lórí gbà. Wọ́n ní ẹ̀yẹ tó ṣe gidigba kẹ́ni yẹn gan-an kó yàgò fẹ́ni gidigba. Wọ́n ní ọ̀sẹ̀sẹ̀ rẹ̀ ò lè rìn bí ògbòǹgbò tó bá nílùú wọn máa ń ṣẹ́ lọ́rùn ẹsẹ̀ ni. Kẹ́ni táyẹrẹ ẹni yẹpẹrẹ kó yàgò fẹ́ni gidigba. Àwọn ẹni gidigba ń wá dà tí ìwọ ẹni tán fẹ́rẹ̀ yìí, ìwọ ẹni tẹ́rẹ̀ yìí, ìwọ ẹni yẹ́nyẹ́ yìí tó wá wà láyé tó wà láyè sọ́ọ̀mọ̀ pa àánú lórí gbà ni. Ọ̀pọ̀ òjò ló mà tí ó rọ̀ tí ilẹ̀ tó tún ṣe mu. Ọ̀pọ̀ omi ló ti kọjá lábẹ́ afárá. A tún ti wọnú oṣù tó tún mìíràn tá a ṣe pé tá a bá ka oṣù yìí ní ìsìn mẹ́yìn tó tún ń bọ̀ àti tó tún ń bọ̀ mo ní kó ku bí oṣù bíi mẹ́ta ká wọnú ọdún tuntun. Ṣé agbára rẹ ló fi wà láyé ló fi wà láàyè ni? Ṣé mímọ̀ ṣe rẹ ló fi wà láyé ló fi wà láàyè ni? Ṣé kí ni àpè ná àwẹ̀ tó ń gbà lọ́dọ̀ ó sí ni? Àbí ó sáàmù pé àánú ni sá àánú ni o. Bí orin tí ìyá wa kan sìn wọ́n ní ayé ti tilẹ̀kùn ẹ̀yin lẹ bá wa sí ọ̀mùgbà tó bẹ̀rẹ̀ ní January sórí tó fi bẹ̀rẹ̀ sórí ibi tó ti bẹ̀rẹ̀ sórí ibi tó wá bára rẹ. Àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu tá a bá sọ̀rọ̀ òjò kì í ṣe pé èèyàn kú tàbí èèyàn sọnù láwọn yìí. Àwọn nǹkan míì téèyàn ti gbọ́kànlé pé àtòrí March ó yẹ kí business yẹn ti débi báyìí tá a bá fi máa rí April May June ó yẹ kó move débi tá a bá fi máa rí June July August ìbí ò ní mo máa wà at least tí n bá fi débẹ̀ yẹn no. Mo ti ní kí tájẹ́ẹ̀tì mi òun wá dà tájẹ́ẹ̀tì òun dà. Nígbà wọn ti tilẹ̀kùn tí wo ò fúnra sí àwọn nǹkan tó ń gbé nígbésẹ̀ ò jẹ́ ọmọ wípé wọ́n ti ń dọ́gbọ́n tilẹ̀kùn ṣùgbọ́n lọ́n tó ń gbọ́ sílẹ̀kùn rẹ̀ wọ́n bẹ́ẹ̀ sí ọ̀nà kó wọ́n bẹ́ẹ̀ sí àwọn ibi tí mo ti bàjẹ́ kulẹ̀ pàdé tó tún padà lọ́bẹ̀ tó wá pé ẹ má bínú ẹ wò mistake tó wá látọ̀ ẹ̀yọ́ ẹ̀ pé ilé iṣẹ́ wa gan ti lé lọ. Wọ́n ní mistake tí wọ́n lọ ṣe pẹ̀lú contract yẹn pé láyé ká má bà wọn lórúkọ jẹ́ wọ́n ti lé má yẹn lọ ẹ má bínú ẹ padà wá gba iṣẹ́ yín ibi tọ́nà tó ti sílẹ̀kùn ní o. Ọjà ògo tí wọ́n sọ pé ó ti kù ta ni tí wọ́n ní kò tí èlé ìta mọ́ rárá tọ́nà ń bẹ́ẹ̀ kówó le. Àwọn àtìlẹ́yìn tó ń rí gbà lọ́tún tó ń rí gbà lọ́sì tó ń rí gbà láàrin lórí iṣẹ́ rẹ̀ ọ̀nà pé ibi tọ́nà ti bẹ́ẹ̀ kówó le nù. Wọ́n ti wò sùn pé kí ló kó jáde yẹn gbogbo orogo tó kó sí gbá ilé náà wà lówó ayé owó tó lè fi wá gba ṣọ́ọ̀bù láàrin ọjà kò ṣe kúkú lọ kúkú mọ́ fẹ́ jẹun ṣé tó fẹ́ tà náà ni. Ẹ wá wọ ọjà tí wọ́n fojú tẹ́ńbẹ́lú yẹn ọlọ́run wá bẹ́ẹ̀ sọ́ di ńlá mẹ́rin lọ́wọ́ ó di tí àwọn èèyàn wá páàkì mọ́tò pé ẹ fún wa lélè ẹ fún wa lélè ẹ̀yin náà lójúmọ́ ẹ̀mọye alájọtẹ̀ ń fún lówó ni ẹ̀yin náà ni ẹ̀mọye àjọtẹ̀ ń dá lójúmọ́ ẹni tó ń ṣiṣẹ́ oṣù gan jorí yóò àjọ yìí dá torí kó tó gbowó ó ti fi bá èrò lé lórí ó tẹ pẹ́ ọjà ògo táyé rò pé kò lè ta ọlọ́run náà ti bá yín kówó lè ẹ jẹ́ àmà dúpẹ́ ẹ jẹ́ àmà yín ọlọ́run lógo ẹ jẹ́ àyòwò òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ ni kó gbẹnu wá o oṣù yìí tá a fi wọnú ọdún tuntun ẹmẹ́jẹ kankan mi ò gba ọkàn yìí ju pé olúwẹ̀ ṣé o olúwẹ̀ ṣé o alhamdulilayi ní kẹ́jọ́ máa tẹnu yín jáde ẹ má tún jẹ́ kí nǹkan mi ò wọbẹ̀ tí ẹ bá tún fàyè gba nǹkan mi àjẹ́ pé ẹ mú rí ọlọ́run ẹ mọ rírì ọlọ́run ayé yín o ẹ mọ rírì ọlọ́run lórí iṣẹ́ yín o ẹ mọ rírì ọlọ́run lórí ilé yín o dájú wa ẹ kárò yìí kúrò níwájú yín ọ̀rọ̀ àròyìn kọ́ ni ẹ máa dúpẹ́ ẹ máa ṣàfọ̀mọ́ bí ò bá níta bá dúpẹ́ orí àná á tún ní ìlú ìgbà wọn lẹnu ọpẹ́ lọ́lọ́run tó mú sanra ẹ̀ gbọ́ tí màmá wa náà tún ní asáré bá mi fi kún lẹ́yìn ẹnu ọpẹ́ báyìí lọ́lọ́run àánú sọ ẹ máa dúpẹ́ ni ẹ má ṣàròyé oṣù tá a wà kí ìṣó oṣù tó yẹ pé ṣàròyé oṣù tí ré mọ́ bà sílé èèyàn táàánú bà sílé èèyàn tó bí eré bà sílé èèyàn ni ẹ jẹ́ àmọ́ dúpẹ́ eléyìí ló fi wọlé lórí ètò ní ètò wa ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ilé iṣẹ́ bond 92.9 FM tí ń bẹ ní ìlú Èkó ní agbègbè Ṣógúnlẹ̀ àmọ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a tún lórí ẹ̀fẹ́ àti wọnú oṣù tuntun sínú ìbùkún rẹ kò mọ dúpẹ́ kò mọ ẹ̀yìn ọlọ́run máa jó kò mọ yọ oṣù yìí kì í ṣe oṣù ìbànújẹ́ o kì í ṣe oṣù tí èèyàn máa sọ pé tó ń bá mọ̀ kó mọ̀ wọ̀ torí àwọn kan ní wọ́n fẹ́ sọ oṣù bàbàbà wọ́n fẹ́ sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n a rí pé ọlọ́run fúnra rẹ̀ ti ń gbà kó ṣoṣù yìí mọ ògbò wà lọ́wọ́ tí ò sì ní yí dànù mọ́ wa lọ́wọ́ lórúkọ Olúwa. Tó ẹ jẹ́ kọ́kọ́ máa kí màmá wa ìyá àbẹ́ta ẹ̀yìn ọmọbabìnrin Adenike Wúrọ̀lá Adégòkè adúpẹ́ lọ́wọ́ yín o
fún òfin àti àǹfààní tá a ń rí lò iléeṣẹ́ bond fm láì wá gbàgbé jíwá iléeṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin alàgbà gbẹ̀ngà fàtìlẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ojú òní tí ó ṣe rọrùn fáwọn aráàsá bí tí wọ́n ṣe àṣeyè ní bond ẹ̀yin ló ṣe àṣeyè lágbára elédùnmarè o àṣetì kan kì í bọ́jọ́ àṣetì kan kì í bóòrùn àṣetì ò ní báyìí o láì wá gbàgbé àwọn ọ̀jọ̀gbọ́n tí ọlọ́run ṣàlẹ́ sà síbẹ̀ tí wọ́n lọ iléeṣẹ́ bond fm tó fi ń sún síwájú bí wákàtí àti àsìkò yìí láì mọ dárúkọ yín ní ọ̀kọ̀ọ̀kan ọlọ́run náà yìí o ọlọ́run sì mọ sàlékún ọgbọ́n àlékún ìmọ̀ àlékún gbogbo wọn wàá ní dá gbogbo orúkọ tákì mọ́ dárúkọ lóòtú mi bí ọdún fọlọ́run sọ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà ojú òní tí ọ̀ láéláé pàápàá jùlọ màmá wa ìyẹn assistant pastor màmá dèbúrà monísọlá àyà àkọ́gun mo mà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àwòsàn ò ní bàjẹ́ lágbára elédùnmarè iwájú lọ̀pọ̀ ibi tí yóò sí iwájú ìjọba yẹn wọn lọ ẹ̀jẹ̀ wọn mọ̀ dọ́jọ́ alẹ́ gbogbo fans club wa pátápátá wọn gbàgbé ẹnikẹ́ni nínú yín o mo rántí yẹn lásìkò yìí a ti wà ní oṣù bàbàbà ilé àbàsí ní ilé yín o ayọ̀ àbàsí ní ilé yín o ìbùkún àbàsí ní ilé yín o ojú ilé àbàsí ní ilé yín o ọba àwọn ẹni yín yóò ṣòro ńláńlá tá a fi máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínú ọdún yìí tá a fi wọnú ọdún tuntun a ti fàyọ̀ bẹ̀rẹ̀ january pẹ̀lú oṣù tá a wà yìí a fàyọ̀ parí ẹ̀ lágbára elédùnmarè lórúkọ olórí mi ní àyín táàtújọ mítò ìwá títí ẹ ti gbóhùn yẹn lẹẹkan wọn tó ti bá nígbà mo fẹ gbé orúkọ ọlọrun gbádì kan lẹẹkan ọyẹ ajá mi ilé kan pé báńkọ la ṣe gbé ìhàyín yẹn gbà ẹrí pé ọlọrun wa ó nífẹẹ gbogbo wa lórúkọ olólùfẹ mi olórí mi abiodun ọmọ ajídíngbì aya awore ni èmi láàrin iwájú awore ni ọmọ onífẹẹ òní mo kí n pé ẹkú dédé àsìkò yìí bí olójú ọjọ ṣe rí lálẹ tòní á tún gbara wa nímọràn kọjá bá a ṣe nílò ẹ jẹ àfẹsẹ̀ràjọ ọpẹ náà.

efa e e a e na o bi je kan won tin je re o tori nka ba ko to je orun won ni aye o le pa kadara da won kan ni fowo agun se oko ati awu to lohun ba kopo lato je orun godo to ko fun ebi atura kan won bebe fun awon tin dagboru awon to mu kan ma ra arin awon wo ah won ni a godo gangan kadada o ku ya re o tori o se se ko mu ku ya re ko so je ni tin won o ni ri pe ibi to ba ti bo baya agbodo faye tintin le bayi fawon modaru lati wo be ayin ati di aye o de daru mo lowo ayin atawon omo yin aye o ni dawo aye o ni ko yin ni si awon omo yin aye o ni ko yin omo na si eyin na aye o ni ko yin oko si aya o ni o de ko yin aya si oko ta ba n gba ladura e ma sa ni e ma se ko so kon ta o be ni ko si ya won ta fun seriji o wo mo ara won ni ti o da ba ro pe ah yawo to le nge se ma be ke na ke na le elomiran asi ma ye le de baba ja pe aya osisa ibi te ti bere pelu en teni ki ti o ba se mo ko won olohun e te se se mu de so le de be ko se ni ori apata te jo ko mi o to ara mi gere yen ki se te ki to a yawo to le nge re ma be se mo ori mi ko la ko ni agbara wo ko ni lewo ni mo lo gba fun o be je ota obere lokunrin na je ota okunrin ko je ni fe la pere ota okunrin ti eyin ati yawo yin ba ni gbolu won so te ba lo fe lo ore odale mo na do ba fun ni o wo lo fun bi mo ara yoyo o ayo yo ka lo je ko mo ri pe ah ni e po ni e kiri boya sit right ka da ko mo gbo mo ran yen o fe danu ni ere ru ni o iyawo to ti bi isu to ti bi iwale fun ta ba so yi pe iwo lu fun layoyo ka ti je ko mo pe awon to beta e wa awon lo beta e awon to wo lo beta awon ri ni ibi kan wo igba ti won beta re o ba o ye o ba di ye la loja o ba gbe lo da o be fun yomo to ye ogun ko mo pa ogun ki aladi ye gbe ta le se yomo ye ogun yo mo pa ogun aladi ye gbe ta o ba ba gbe na do pe a won so pe pe awon kan wa nta won eh wa toju won be ki nyan bi toju e pasan abi kuma abi ni ogun ta fi we amala gbona lowo dakun daddy ma je kemi kemi mo okun yen to ko ma jo tara tara tara se ri pe okun to okun ni be e wa wo bi to na jo ta obire o na to eh my dear already e ri ogun do se fun ma yen lo fun layo yo o je n to se pe won awon to se nta ni gbodo fun e tin ba so fun egan wogan ti ke mi wa te lo ah aboko eko o ja pupupu tun ta o ja piri awon mo isuni kan ba ile won ko kiri ah o ye ki wogan ti ju bayi lo ore mi o ye ki shop we lo ore mi ibi to ko n da wo si ni ah awon bank ti o ni interest ni ti won ti e ti ba ya won won da ti won na ni eh baba la gbadan se bayi a de da ọkọ rẹ bí ta ìdí wọn náà kágbárí ọgbàta wọn lọ fìdìfìdì ọ àwọn àmì bí kò tó àṣẹ ìdáná ẹdá ò bá tí ìkún kí mọ náà lè bí kí ní ká àṣẹ ìdáná ẹdá ò bá tí ìpín kí mọ náà lè òun pò wú òun pàṣámọ báyà ló mọ pé ẹni tó ń fún ẹ ní ìròyìn yẹn bí ọ̀tá rẹ ó ṣe kó jáde ilé ọkọ ní wa o kẹkẹ mọ ni wípé ilé ayé tá a wà yìí ọlọ́run ọba òkun dọ́gba o ìtọ́ yọ̀ǹda fún táyé kọ́ ló yọ̀ǹda fún kẹ̀hìndé o ẹwo táyé ìta ẹmu mọ́ ìdòwú àbí ká pè ní ẹ̀ta òkò tá a bá ní ẹ̀ta òkò táyé kẹ̀hìndé èyí tá a ti pè ní onídòwú ẹ̀ta òkò láàpẹ̀ ọjọ́ kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ìdí àyàyà kan náà wọn àmùyàn kí táyé bá mu lọ́wọ́ wọ́n lè gbé òkò yẹn dání kí kẹ̀hìndé náà wọn mu lọ́wọ́ kí kẹ̀hìndé bá gbàgbà síbẹ̀ tó parí sínú báyìí tó mẹ̀ wọ́n ti gbé ẹ̀ta òkò síbẹ̀ ibi tí kẹ̀hìndé ti gbẹnu kúrò ní ẹ̀ta òkò máa gbẹnu sí o bí táyé bá ti gbẹnu kúrò ní kẹ̀hìndé máa gbẹnu sí o ṣùgbọ́n àyẹ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ mọ̀ ni ká mọ̀ wá pé ẹni ẹ̀tàn má bá yé kẹ̀hìndé débi ẹ̀ta òkò sọ̀rọ̀ mi yẹn kẹ́nikẹ́ni kó fi yé yín pé ayé ìtọ́jú ọ̀pápọ̀ kò sẹ́ni tó wà ní ayé tí ò ní bá nǹkan kankan tàbí nǹkan láti lè fi mi ìgbàgbọ́ rẹ̀ wò láti lè fi mi ìfẹ́ tó ní sí ìdílé yẹn wò ni ẹlòmíì tó bára rẹ̀ ń ta àwọn òfin yìí bóyá ìní sùúrù lójọba rẹ̀ ń ta bóyá gbẹ̀yìnsọ yìí lójọba rẹ̀ ń ta bóyá ẹ wọn ti sọ pé bẹ́ẹ̀ náà ni wọn náà ń ṣe ọkùnrin míì náà tóun náà bímọ tán lè sùn tí ò síyàwó ilé rẹ̀ tẹ́ ẹ bá bílé rẹ̀

dájú kò àmọ́ ibi tó ti ṣàṣìṣe o mọ́ tọ́lá bílẹ̀ rí níta òun náà máa ṣe yànga pé kí ni bẹ́ẹ̀ o ní kò tẹ̀ lọ́rùn ni bẹ́ẹ̀ o ní farada tó ni bẹ́ẹ̀ o ní sùúrù tó bẹ́ẹ̀ o ní farada tó ó bí kìíní ó bí kejì bẹ́ẹ̀ o ní farada tó ọrin ọdún karùn-ún tó fẹ́ lọ ní sóbìnrin míì tí ìlóyún ilé yìí ṣé obìnrin míì tí ìdáná ń jẹ fún yín ṣe lọ́dọ̀ àwọn ìyá ara mọ́ ya fausa ńlẹmọ débi wípé ago méjìlá sáàgbò kan ló ń jẹ ẹbẹ máa rédí ẹtì ẹbẹ tí ó máa wá ago ni ó yẹ káàkiri kó ń jẹ yàrá mọ́ ti ṣetán ó yẹ kí ìyá àrùn bílíkì gbọ́dọ̀ tán ó yẹ kí ìyá sáìdáná ṣé ààyè tó dáa pé àwọn tí ń tó ń jẹ ò ní iṣẹ́ ọrọ̀ ajé tí wọ́n ní kó àlẹ́nu iṣẹ́ kò sáàní sáré ìdènà lọ lílọ sáré lóúnjẹ ṣùgbọ́n kí ni mo dá wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe kò ní sùúrù tó kò ní fa tó ó pì kíní ó pì kejì ìjà tí ò tó nǹkan wá tọ́jú àwọn náà pé ọ̀tá rẹ̀ ẹ̀bọ́ ọ̀tá àǹdà kò burú ọmọ tí ń bẹ lọ́gbọ̀n ọ̀rọ̀ báwo ló ṣe fẹ́ tàn tí ò ní ba orúkọ rẹ̀ jẹ́ lẹ́yìn ọ̀la ẹ̀dá ẹ̀yin gan sì ní báwo ni kẹ́ ẹ gbé mi níná omi á gbóná kọ̀yà ẹ̀ nínú ilé ẹ mọ̀ pé mi máa gbóná ẹlòmí ò mọ̀ pé mi á gbé ilé náà omi á dẹ̀ pé gbogbo àwọ̀ àgbẹ̀ ti àwọn máa tí wọ́n rọ̀ tí wọ́n rọ̀ ọmọ gbọ́ pa ò àdàlù omi gbóná nù ìwọ tó o mọ̀ bọ́ ṣe ń sọ oúnjẹ ìyá mi kí lè wí ọ̀dà ìbò lọ́dọ̀ yìí.

0: μισθή έτελε. Δεν είναι ένα εσωμομπή, του ρί. Και του ροή, αλλά κάτι είναι για κύμπα, λούτε, φεγγόμπι, λάρα ομόρα. Ότι είναι φυγε, βαρή, σε ένα γιατί μου αγανίσαι. Είναι μου αγκάτζου τι βαλό, τι είναι καμό τι βαλό. Σε είναι κάμω ολό, ρε, κάμω μου ολό, τα ομπί μου το φέμ, τα τελε, τελε. Ένι τα μπα μου λό, ρε, σαν λίτα, ακούγε. Τι ελό, κόσε, εγώ γκαν. Και ενώ σου το βάτι μου τι σα λέει, Λόρε, μου μπορεί να κοέ κοέ
1: κοέ.
0: Μη είσαι, ό,τι βάλω εγώ, εσύ μου λάσσε. Σε ένα γομμένο, μου τον δουν όλοι μου ανήσει, ό,τι για το. Εκεί είναι άλλο όλοι μου ανήσει, ό,τι για το. Για ρόγε, κάνω μου εσύ, αγέ μου γιάσε. Εντά μου καλό μου, εντά μπάτε εγώ από γιούλου, αγέ μου γιάλα. Τα μπάτε πια φέρε και κομμά παντούλου, αγά, ντούλου, αγά, αγέ μου. Έρι, βίτε, βίτε, γιάλα, τι είναι. Àwọn ọmọ wọn ò lẹ́kọ̀ọ́ kankan ò kò sí ìbàbí. Ẹ sì gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Ìgbà irú ìgbé ayé yìí náà lẹ́fẹ́ kó wá jọba nínú ilé wa. Máa ṣe àti ìṣe ìbọ̀wọ̀ fún àgbà, ìbọ̀wọ̀ fún òbí àti ọ̀nà tá a lè gbà láti mọ tí àwọn òbí wa lọ́rùn. Àwòkọ́sí wọn lórí ayélujára yìí. Tọ́mọ wọn bá ti tọ́mọ méjìdínlógún kò bá ìyá àti bàbá rẹ̀ gbé mọ́. Ẹyin tẹ́ ń gbọ́ ni iye ọdún tẹ́ fi báyà yín kiri ọjà. Ẹyin tẹ̀mí ẹ̀ẹ̀mẹyẹ ọdún tẹ́ fi lọ́ọ̀rì kọ́ ẹ̀ṣẹ́ ọwọ́ ń ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tẹ́ tún kàwé níbi iṣẹ́ ọwọ́ yẹn tó jọ́gà yín ṣe ń bọ̀wọ́ fún un. Ṣé iye ń wà lọ́dọ̀ àwọn táwọn àwòṣẹ́ kan àwòkọ́ṣe wọn lára yìí? Ẹ ṣe já pè lákàyè ara wa lé. Ẹ má já pẹ̀lú ọjà wúrẹ̀, ẹ má já pẹ̀lú ọ̀bọ̀já kò. Àwọn tó bá yẹ káwọn ọmọ wa ní ẹ má já jẹ́ kí ìgbàlódé ò gbà lọ́wọ́ wa. Torí ohun tí láwọn sọ̀rọ̀ lórí ìgbàlódé kò bọ̀wọ̀ fágbáhùn, kò bọ̀wọ̀ fún bí o. Jẹ́ kó jáde ni jẹ́ ṣe tèmi. Ibi tó bá lè jálù náà ni ọjà náà ni. Ọmọ tó ṣe pé bàbá rẹ̀ ọlọ́run kẹ́ wọ́n ní mọ́tò dá rẹ̀ ọlọ́run kẹ́ wọ́n lẹ́sìn wọ́n ní nǹkan kan. Wọ́n ní pílẹ́ẹ̀nì ọkọ̀ tún tí wọ́n ní. Wọ́n lé hẹlikọ́pítà pípa ọkọ̀ òfurufú pánú bàbí ó wù alábẹ̀bẹ̀ tí tí wọ́n ní. Ṣùgbọ́n kò sí nílé bàbá ò sí ní bẹ́ńlé ó kí kọ́kọ́ rọ mọ́tò mọ́lẹ̀ ó rè é wà. Ilé tẹ ọkọ wa mọ́tò ni ó yìnyín bì ó lẹ mọ́ mọ́tò mi mọ́tò ni ẹlẹ́ni bàjẹ́ bàbá rẹ̀ bàjẹ́ ìwọ ọ̀yá ní tó ń ṣe ní. Mo rí kó o ti dé stage ẹ̀ tó yẹ kó máa wa mọ́tò tá a bá tún mọ́tò ní ṣe tán máa mọ̀ mo ṣe máa bá dájú ẹ̀ sọ̀rọ̀ a máa mú ọlọ́ ibi tó ti ń lọ gba driving license. Ayé ọ̀wọ́n ti kọjá abẹ́ nígbà táwọn akọ́ máa gba driving license 1976 níbi tí mo ti rí ṣe ìdánwò táǹpé ìpẹ́sìtì grand nígbà náà lọ́hùn-ún gbòòrò mẹ́fà wọn ní gbòòrò mẹ́fà wọn lọ́dún gbòòrò méjì wọ́n tó fún mi lóṣù mẹ́fà tó lọ fi kan tó padà wá tó ṣe text ní testing grand lẹ́yìn ẹni tí ọmọ mọ́tò wà náà yàrá wọn ti wá fún ní driver's license. Àpò abọ́ sójú kókó adi wọ́n láyé ọ̀dọ́ pa sáà ní àbí látọwọ́ òbí. Eléyìí náà bàbá rẹ̀ ní ẹ̀dà kò gbàgbé ò sí ilé ẹgbà tó yẹ kó bá rí ò sí ilé àwọn sáwọn ọ̀dọ̀ ló fẹ́ bọ́mọ ọmọ bàbá olówó wí. Àwọn bàbá àwọn bàbá olówó wí tó ní hẹlikọ́pítà ó dẹ̀ wo kọ́kọ́rọ́ hẹlikọ́pítà sí kò gbé láì kò wá lánàá kò wá ń jẹta ó lóun kàn máa rí sílẹ̀ pẹ̀lú dájú ẹ̀ tán lọ ibì kan agbára awo bọ́tì tí wọ́n ń tẹ̀ mo ti lórí íńtánẹ́ẹ̀tì mo ti wo bọ́ ṣe ń tó wà á bí ikọ̀ yẹn ó lo òkè jù bí ẹ̀kọ́ yẹn ó wà lù èyí ò súnmọ́ òrùn látòkè náà láti gbọ́ yán iná sọlẹ̀ hẹlikọ́pítà ni olówó fi wó ra kú àti hẹlikọ́pítà àtọmọ àbí yòsè bí gbogbo wa náà láàrin inú ayélujára ṣé ìgbé ayé ta fẹ́ káwọn ọmọ ọgbẹ́ àmọ́ ní pàdánù ọmọ màmá wa wọ́n ní ẹnìkan ló nílò ẹ̀kọ́ lé wọ́n làwọn ọkùnrin yẹn kò sí tó kàn pẹ̀lú torí wọ́n mọ̀ fún oúnjẹ ẹlẹ́lẹ̀ èyí tó gbọ́dọ̀ gan tó nílò ẹ̀kọ́ rí níbo ní gbẹ̀kọ́ ilé rẹ̀ ni màmá kí ni ojúṣe ẹ̀yìn òbí gan.
1: Bàbá wa ẹ̀kú wa tó tó
0: ọlọ́mọ ni o
1: látòwúrọ̀
0: kí ilé tẹ jù náà ni
1: bàbá kúkú wa tó ẹ máa rí wí ọlọ́run á bá wa tún ṣe a tún nàìjíríà náà ṣe a bá wa tún àwọn ọmọ yìí ṣe ẹwọn òní di ọmọ lásán wọn wúlò fúnra wọn wọn wúlò fún bàbá wọn dẹ wúlò fún yà adé ìjírí wọn ẹ bá ti máa lọ́nà ní mo dẹ̀ mọ̀ pé ọlọ́run abá mi yí wọn padà lọ́kàn padà àtàwọn wọbẹ orí social media ẹ báyìí lọ ṣe é sì báyìí lọ ṣe é ṣe
0: lọrọ
1: ìyẹn kọ́ ni kókó ẹ̀mí ọbẹ̀ tó yí ọjà ọlọ́run kó gbọ̀ kó ṣàánú wa ṣẹ́rí ẹ̀ lọ.

0: padà sori tu wa ife akoko ife bere pepe wa ba ti solo eh elemi amale so plate amala plate amala plate olorun ko sanu wa eh ko se be na ko se pupu ohun na ngba ti o mo si se elemi ajoko ba ya si sori ko do ani ha ani ka ni mo de wa hun ba yen ni kin de ti sumo mo gba yen eyin ma gbo ni gba yen ni so wa bo mo ye mo eh
1: omo ye ti ni gugu
0: wo ya ba mo so e jo e so fun ni ohun lo ru afeti most people burning ka to pa se ma po re mi e jo ni fe gbo mi ewe dule na emi ti ele nikan lo ba n pe ore lo ba ni eh jo mo fe se ewe du ba oni ma se na mi ba ni gbo mi le na lo ba gbo mi le na yẹn náà bá ní ó máa ṣan dáadáa o ló bá ti ṣan dáadáa ó yà dà sórí ẹ nígbà tó bá dà sórí ẹ ẹgbẹ́ fi kán sí òun náà bá dà sí ló bá ti rédú sí rédú rédú ìbàjọ́ sọ fún mi ló bá ní rubbish rédú wo ni mo ra ìyá fake rédú ni mo lọ ra ẹ̀yẹ́ náà sọ ó slice ẹ̀ ni mo ní ọ̀bọ̀ ọ̀gọ̀ pẹ́ ẹkún máa rí bẹ́ẹ̀ fáwọn ọmọ wa kò yẹ kó rí bẹ́ẹ̀ àìṣẹ̀wá lọ sórí social media àìṣẹ̀wá lọ́wọ́ bọ́ yìí ń ṣe jù fries àìṣẹ̀wá lọ́wọ́ bọ́ yìí ń ṣe fried rice àìṣẹ̀wá lọ́wọ́ bọ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n lè mú kọ́lọ́rìn kan dà sí kó ẹ̀yìn kẹwọ́n bí ẹ ò lè rí pọ́ bẹ́ẹ̀ yẹn
1: ṣọkọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀

0: Olorun joko sanu aye o to na ba wa o to ni
1: omo ja o
0: eja mi re elomi are eja tutu lo gbede le wa se to ni ya ti fo potopoto ngba ti o mo se ko de fi yen tun lo de ni to fe pe ko mo nje se ni to ba ti tun ba lo modo ma wo ngba to modo ba wa wole ti yen mo nje se se ko daya baba ni
1: o ma gba sita bi so bi ni
0: so e ma je kuro esele fun omo ti wa eje ko omo yoruba tata awon omo ti wa eh nigba ye grani temi ko ti e si ni se grani mi ma dana wa so gbo agbo atomo pinu ni se gbo ati ji to te ti wa aye adogun aye aro e ma to gini
1: e fi omo fe la
0: gini yi lo fin dana
1: e ti ju
0: aye si te ti da no gas adeni lo stove ah ada tun lo ku afin dana
1: hotpot
0: hotpot tu wa nbe ah e si da eh aye si da eh e je ko won mojo e je ka ko won ka won na le jere ara won ka na le pada jere won koko won ma pada fi awon omo wa ko pada fi buwa ki awon na ma pada so pe se ohun ti se se ko tan e ti o le so nje eh ti n ba si ni o le wo ohun to ma je fun re kini se lu igbo odo se bi oni po te ku ko to de bayi e lo ba jari kini o sele bo te ku ko to de go ko to so pe mo to ko ba de ni mi atoko mi ngba ti gbe moto jade ko to de koko ti de loko de ko ti set e sile ko ah my husband
1: eri pe
0: mo ba fun e mo je ri e ti e ko ma ri niyan baby se wa ya ti gbe moto go ro ro mi la ko se yo je jo lo ma che mi lo mo je
1: baby ti e ma je un je mo
0: o ro mi lara tori because mo wo pe je mo wa mi o iso le now yato se mi nikan omo mi to ba ma so pe o ma gbe ti ri ma bere bi to tin bo atokun atobirin no aye mi fe wa la o mi fe ki ya o mi tete gbe o to gba fun o
1: se wo wa gbe
0: ba ko si ba ko ba se gba fun to o nla ti ba o nla ti si obe yen o nla o nla ti omo yen ko ma wo ni o ya gbe ni gbe lo sori dining o si wa oke ah olorun obo ni wuruji ko ye yin abi wuruji ba de ko si nkan to se yawo lowo lati wo kitchen na ti o ba se po gbe aga sala ara wa ko si nto no no lati wa je sare se yobe okay my dear omo to wa sise gan mo pe mo se okay she rise gba mi lo mo abi se rise sugar be to ko ma je se no ara yo eh ba le mi afi tin ba se le
1: an se le go ti se mi le
0: ejo eja ka won mo wa a ma jere won toro se ni kokon un sugar mo fe ka fi e ko iko awon mo yi ko le fun ara won ni ojo ola ko ma fi awon mo yi bu wa oko mi de kere o abushi di ni gbogbo e o tan boya ye go mo be se
1: o ba ta bi ran se le
0: ah olorun o ye mo be se boya ba be boya man ta bo ni wa to bo ya ga to
1: ya oni tu
0: o jesu ni o olorun jo a yoro buruku lara wa latara omo o ma ma je ro to da lara wa lati loruko jesu e gba wo bi e ja sa tun se o ku sa tun se o
1: iya wa mi te soro deun e ma ti soro ni jina gan so gbọ́n kàkàkà tí mo fẹ́ kí ẹ mẹ́nu bá bọ́yá kí èmi ti ẹ̀ kọ́kọ́ sọ fáwọn ọkùnrin dáadáa náà oúnjẹ ìgbàlódé tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti lọ mọ́ ọ́dà yẹn tẹ́ ẹ bá rí àwọn òrékè lẹ́wà tí wọ́n ń fún un lóúnjẹ yẹn àwọn kọ́ ló ṣe é o bẹ́ẹ̀ bá mọ̀ àwọn kọ́ mo ti rẹ́ni tó ti torí pé oúnjẹ níbi oúnjẹ ìgbàlódé kan ọmọ tí máa gbé wá fún ọmọ tí máa gbé wá fún un wọ́n bá ṣe fagídífẹ́ ọmọ nìkan nígbà ọmọdé ló tán lébi pé wẹ́ oúnjẹ eléyìí kọ̀mọ́sẹ̀ nígbà tí ẹ máa kọ́kọ́ ṣèrèsì ó ṣèrèsì funfun ṣé ti rẹ̀sì là ń pè nígbà tí ọ̀wọ́ a fi ata mẹ́ni kó kàn sí ata ìrẹsì kó dín bí ìrẹsì ọ̀padà ní ata àtàbáwò ká máa fọ̀rọ̀ gbòó títí gbogbo tó fẹ́ fi sọ ata ọ̀dà léná nígbà tí èso ata lẹ̀ àwàdà kọ́ o ọsibítù lọ́kọ́ láǹdì sí torí gbogbo ata ń tútù tútù ní gbogbo ń tọ́jẹ́ ń bẹ̀ ọkọ sì ní ọnà tí wọn dùnwọn gbá ya ń tẹyìn tó bá jata jù lọba di pétọ kí ló jẹ ẹ lọ wọ oúnjẹ ẹyọ ìmínú mi ṣó ìmínú oúnjẹ ẹ ṣìkú nulẹ ìmínú oúnjẹ ẹ ń bẹ wọn bá kíkan wọn tí ìyàwó ṣe láì tí ìṣe kẹ lòmí ìṣe kan ẹni wọn ni ata tútù làwọn rọ ọbẹ yìí ata tútù nílé yìí wọn sọ pé bóun ṣe láìkẹ nìyẹn mo grand di ẹgbọn ni mo fi ẹyìn iyọ̀ tí kọ́kọ́ ń bẹ́nu rẹ̀ náà kò ló ń ta ó ní sí bí lòun fi dé ṣe ẹyin one teaspoon of salt ń bo jáde bí wọ́ta lọ́ba wo ní ìwé lọ́ba rí pé one teaspoon of salt síbi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta fi ń jẹun kan iyọ̀ sí inú.

Ṣàwá ìsìnkú dá sí. Ń bọ̀ náà, ọjà àdókè náà.

0: ọjọ́ kan tí mo rí ní church mẹ́rin ẹ̀dún ọmọ ní àbúrò mi wà mí ò rí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé lọ́n fi wọ̀n mi bó ṣe ń dáná tó ń sọ tó ti ṣe fried rice tó ti ṣe jollof rice
1: chicken chicken
0: ó dẹ̀ ṣe ó mo ní ẹgbà mi ó jésù mo ní ọmọ yìí ó ti go far gan o ó ní my sister kò ṣe dúró wò ẹjọ́ káwọn ọmọ wa ẹjọ́ akọ wọn ó tọ́ kò sẹ́ni tó gbọ́n tán ọlọ́run nìkan ló gbọ́ tán ṣùgbọ́n ìwọ̀n báyìí tọ́lọ́run ọgbọ́n tán lọ́ba fún àtàbá fi kọ́ wọn yẹn àwọn náà máa padà tún ń lò ó tó irú ọmọ tí mo sọ yìí nísìn nígbà tó ti pé òun ti mọ ọ́nà ọ̀dọ́ ó tún rìn súnmọ́ àwọn èèyàn ó tún lẹ́n bóyìí sì gbá bóyìí sà ní ìsìn òun lọ́gá ara ẹ̀ bẹ́pẹ̀ fún bẹ́ẹ̀ di ọmọdé àsè bẹ́pẹ̀ fún òpó àgbà 120 150 200 torí ẹ àwọn yorùbá tó máa ń sọ pé ọmọ tá a kọ a máa gbé ọlọ́run ní jákàá àwọn tí wọ́n gbélé tá a bá kọ́ tà ó ọ̀rọ̀ burúkú ò ní wá sáyé lórí àwọn ọmọ wa o ẹja kọ́ wọn èyí tó máa ń sọ pé ọmọ táyé ń bí láyé ń pọ̀ ẹ lórúkọ jésù ọmọ àwọn ò ní bá wọn pọ̀pọ̀ púpọ̀ àdẹ̀ ń bá wọn bíbí kúbi lórúkọ jésù àmúyangọ rere làwọn ọmọ títí wa èmi máa ń sọ ní ilé aláyọ̀ ti di gbogbo tó máa wọ bàbá yìí kọ́ bí ayọ̀ bí ìdùnnú bí ọpẹ́ ni àgbọ̀dọ̀ rí ìbànújẹ́ àní jókòó máa sọkún gbóná lórí ọmọ pé àṣé ara mi náà lélẹ̀ ti jáde àìmọ yorùbí mi máa jókòó aníṣẹ́ mi ni mo bí ọmọ ẹ̀ máa ní ẹ má sọ̀rú ọmọ yìí lẹ́bi ọlọ́run ló fún yín ọlọ́run tó dẹ̀ fún yá bá yí padà sọ di ọ̀tún fún yín ìgbà náà mọ̀ pé òbí mi ọwọ́ òbí mi lò ti wọ́n wà náà my baby boy go and sit down.
1: Kò yẹ kó wà kitchen.
0: Oh my God. Ani ko tún máa bọ̀dọ̀ ara ẹ̀ don't bother yourself. Sliver ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí ni ẹni ọmọ pé sliver yẹn bóyá wọn kọ níbi tó ti ń bọ̀ bóyá nǹkan pọ̀ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ lọ fi ṣe pé lọ ṣiṣẹ́ wá ìyẹn náà dẹ̀ rí pé wẹ́ olúwa òbí tó ní bá dání sí là ń gbé kí la fẹ́ ṣe ìyẹn ni àwọn ọmọ tí wọ́n kọ́ mi ò dẹ̀ fẹ́ ká ṣe rí ìyá mi tú mi ò dẹ̀ fẹ́ kó wọ́n sáwọn èèyàn pé ìyá yìí kí ló búra sáyé fún
1: kò lówó
0: ọlọ́run ti sọ pé bọ́n bí ìyá mi ò là èmi á là lọ́mọ mi ń ṣe é sìn so sílẹ́fà tó wá pè kókó wá dáná yẹn yìí ò mọ̀ pé yìí kọ́ ni tí sílẹ́fà bá wá kọ́ yẹn tán lára yín bébí bọ́ nǹkan bébí gẹ̀ nǹkan tó bá dọjọ́ ọ̀la wá padà yọ ọ́lẹ̀ fún un sílẹ́fà dẹ̀ ti kẹ́kọ̀ọ́ tó máa kọ́ ń tiẹ̀ ó ti bá tiẹ̀ lọ́nà ti fún ọkọ̀ lálùbáríkà ọkọ̀ ọmọkùnrin sí lẹ́bàjẹ́ ọbẹ̀ lọ́ máa láì pé nǹkan tí ìyàwó mi ń ṣe wọn bí ẹ dáwọ́ lè ṣe
1: ìyàwó gbólóhùn pọkùnrin bàjẹ́ yẹn bá mú
0: o àwọn ọkùnrin gbádùn ọbẹ̀ òkè ẹ má bínú àwọn ọkùnrin gbádùn ọbẹ̀ nítorí tí wọ́n bá
1: jẹ́
0: ẹlòmí àjẹni n ò lè jẹ ń ta o ẹ tí màá délé kí n délé kí n wá sọ fún ìyàwó mi nígbà mo fẹ́ sọ pé mo ti jẹun
1: wo èmi lè bá rí ẹ
0: nígbà mo fẹ́ sọ pé mo ti jẹun kò sí òde tẹ ni ẹ lè lọ kò sí tí wọ́n lè fún wọn máa pákèjì oúnjẹ ẹ̀ ní máa gbé wá lé mi kò sí ẹ máa ní irọ́ o ẹ kí n má jẹ oúnjẹ ìyàwó mi kò ń ṣe pé bóyá fòògùn sí gbogbo ẹ̀kọ́ lògùn gbogbo ẹ̀kọ́ ni pé ó sáré lọ wò wà gbogbo ẹ̀kọ́ ni sáré lọ wò wà ìtọ́jú ilé ìfẹ́ràn ọkọ ìyọkọ sí ìpọ́kọlé òótọ́ kọ ọkùnrin mi wà kó sì bó ṣe máa ṣe tó náà amala plate of kí ló ń pè yẹn tí ó bá ìdèbí ara ò lè balẹ̀ lọ́jọ́ náà ń bọ̀ lọ afẹ́dókè lọ́run.

0: ká bọ̀ padà sórí ètò wa ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pínpín lórí ọ̀rọ̀ tí mo sọ lọ kí má mú pò lọ lólóró ló bá ṣe báyìí ló bá ní ń bá kọ pé lẹ́yìn àwà tó bá ti gbé lẹ́nà tẹ́wà ti jiná wàdà rẹ sí ètò bá máa fi wò ní ìjà àìsàn wa jiná tùgẹ́dà wàdà ọ̀rá fi yọ sí sórí ọ̀ tó máa fi sí ẹ̀ ló wá kọ ọwọ́ lè mi máa fi fi yọ sí ọbẹ̀ mi ò fi ṣíbí ìmọ̀ ọ̀yà ọkọ mi ṣíbí láti lẹ o ń bá kọ pé báyìí ló máa fi yọ sí oúnjẹ sórí akadé ní tòun wò yìí tó o bá ti dín tó o bá fẹ́ dín ata epo ló máa ń kọ la máa kọ́kọ́ gbá tó o bá gba epo yẹn tó wà wá da ata sí kò jẹ́ pé o tún máa padà bomi sí òun bomi sí mọ́ wà wá mú ọ̀pọ̀lọpọ̀ irú wà á ṣàn wà á dà sí wà á fi yọ sí mo bẹ̀ ẹ́ o mi ni ọmọ gílẹ̀rì máa ń wo sórí staff ọkàn ẹyọkan yẹn ẹyọkan ṣoṣo ẹyọkan ṣoṣo o dẹ̀ lè má lò rárá ọbẹ̀ yẹn máa dùn torí ọwọ́ ni ọbẹ̀ bàbá wa ọwọ́ ni ọbẹ̀ ṣùgbọ́n àwọn ayé sì tọ́ba fi sí wọn lè ṣe é
1: ṣùgbọ́n
0: ní kó má fi sí lẹ́yìn mi tó bá fi sí iwájú mi nǹkan
1: bá ní kó fi sí iwájú ẹbí ò fi sí lẹ́yìn nǹkan.
0: Ayé ayé àdáwọ̀ lè ṣe ohun mo ṣe sọ fún pé jọ̀ọ́ má lo mẹ́ta mẹ́rin o tí mà fi ní o.
2: Ẹyọ kan.
0: Torí ṣé mi ṣe lójú orí kí n fi ṣe ṣùgbọ́n tí bá ti fi rú àti crayfish.
1: Ó ti tán.
0: Mo ní sọ ló bá sọ fún bẹ́ẹ̀ ó mọ̀ ní ṣe mọ bẹ̀ àti gba yẹn ló ti mọ bọ́ ṣe ń di ata. Kò jẹ́ bó ṣe jẹ́ o.
1: Ọjọ́ ohun tí ń dọ́gbọ́n sáré re di àná ìdánilẹ́kọ̀ọ́ tá a mú wálé ní ó wà fún dádì àti mọ́mì ọ̀wá tán síbẹ̀ orúkọ ọlọ́run ba ló ń jẹ́bẹ̀ torí a tó tẹ̀síwájú fún ọdún tá a fi tì sí ká tó yà sí ẹ̀kọ́ ilé fáwọn ọmọ wa ìwádìí lórí ọmọ tá a fẹ́ lọ́kùnrin ìwádìí lórí ọmọ tá a fẹ́ lóbìnrin ní ọgbàgbé o ṣùgbọ́n lè tọ́ yà bàrá ẹ̀ ó ṣe pàtàkì jù ni bọ́mọ wa ó ṣe mọ ẹ̀kọ́ ilé tí wọ́n mọ jẹ wá tí wọ́n mọ ilé tọ́jú tí wọ́n mọ ọkọ tọ́jú tí ò ní sí pé bóyá obìnrin ẹgbẹ́ rẹ̀ wá dọ́gbọ́n gba ọkọ rẹ̀ tí ò ní sí pé báyà ọkùnrin ẹgbẹ́ rẹ̀ dọ́gbọ́n lé ìyàwó rẹ̀ lọ kó náà bá mọ lè báṣẹ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì ọkọ pàtàkì lọ́wọ́ amojú ẹ̀rọ mi ọba noa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ojú òní tí o láì gbàgbé olóòtú ètò mi ẹ̀yàn bí ọdún fọlọ́run sọ ọmọ ẹ̀gbá mi olùsẹ̀bí agbègbè àkàlà tẹ́ ẹ bá rí ohunkóhun tẹ́ ẹ náà fẹ́ fi kún eléyìí ẹ lè pè mí sójú òpó 0701672-7426 0701672-7426 tàbí 0906-903-9418 títí di ọjọ́ mẹ́jọ táwọn pàdé lórí ètò yìí ẹ̀yin ò ní kú èmi ní ò ní kú láàrin iwájú awóre ni ọmọ onífẹ́ ọ̀nìyàn kan tì mí jẹ́ àpò pàdé lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.